0: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق كل شيء فقدره تقديرا وأبدع ما خلق وأتقن ما صنع إكمة وتدبيرا والصلاة والسلام الأتمان الأكملان على الحبيب محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد أكرا وكو جمعة نقي السلام عليكم ورحمة الله wabarakatuhu gẹgẹ bi ise wa lónìí tá a máa fi bara wa sọrọ òun náà ni pé man lam yatagadha qalbahu bi nuril iman fasayara li izzata fil amwali wal ashiya la bil iman wal a'mal ọkàn ọmọ èèyàn gẹgẹ bi ọlọrun ọba ti dá àwa mùsùlùmí bá a ti ń jí lónìí ọlọrun ọba sí ọkàn ọmọ èèyàn ní ọkàn tó ṣe wípé ní òun náà máa ní bùkátà sí jíjẹ òun náà máa ní bùkátà sí mímu kí wá ní jíjẹ ọkàn kí ni mímu ọkàn òun náà ni àwọn nǹkan tí ó máa jẹ ìmánì tí ó máa jẹ ọrọ tí ó máa mú súnmọ ọlọrun ọba tí ó máa jẹ ọrọ tí ó máa fọ ọkàn mọ gbogbo ọkàn tá a bá ti wá fún ní ìmọlẹ ọlọrun jẹ tá a bá ti fún ní ìmánì ọlọrun ká gbìn sínú ọkàn náà gbogbo nǹkan tí ò tó nǹkan òun ni ó máa rí tí ó máa bàbàrà rẹ yóò máa wá hàn níbi iṣẹ wa yóò máa hàn níbi iṣẹ wa bẹẹ bá rèèyàn ti ń jalè inú ọkàn rẹ ni ẹ wò bẹẹ bá rèèyàn ti ń gbé nǹkan bẹẹ bá rèèyàn ti ń da nǹkan rú bẹẹ bá rèèyàn tọlọrun tí ó kú láàrẹ má bá ní má ba kíní ìjẹ aníkíní fi ṣèyàn ọkàn rẹ ni ẹ wò lam yatagadha qalbahu bi nuril iman ọkàn tó bá mọ ọlọrun tó bẹrù ọlọrun in tọlọrun ọba fẹhun ni ibẹ lẹti máa rí ara rẹ tí ó máa ṣe èmi náà ni ọmọ ya yín muhammad al-maruf abiodun bin abdul malik mudiru daril qur'ani wal hadis li ta'lim al-arabi wal islami wassalamu alaykum wa rahmatuhu wa barakatuhu
1: once upon a time in the media space listeners all over went on a desperate search for a priceless gem It was a search for a treasure like no other. But the farther they dug, the more difficult the task was, until they found diamond.
2: Host on the Wednesday edition of the Diamond Breakfast Show.
3: You're welcome once again to the editors and...
2: All right, you're welcome in Diamond Moments. I come to your way every
3: weekday.
1: There it was. Diamond 88.7 FM, a rare and valuable radio frequency. With this discovery, the search was over and maximum satisfaction guaranteed. Diamond 88.7 FM, we shine supreme.
4: Exclusive from notjustok.com. Messi.

0: sọ lu ẹwẹ.
1: Mẹ́jọ
0: sọ pé ẹ máa yá.
1: Ẹ máa yá o.
0: Ẹ yá.
1: Ẹ yá o.
0: Ẹ yá.
1: Ẹ yá o.
0: Ẹ yá.
1: Ẹ yá o.
0: Kí gbé tẹ̀lé mi o.
1: Ó yẹ sọ.
0: Sọ pé Jericho wọ.
1: Jericho wọ o.
0: Ẹ̀yin náà wọ.
1: Ẹ̀yin náà wọ o.
0: Sọ pé o di Jericho wọ́lu lẹ̀.
1: O di Jericho wọ́lu lẹ̀.
0: Ẹ wọ́lu lẹ̀.
1: Ẹ wọ́lu lẹ̀.
0: Ẹyọ di Jericho.
1: Ẹyọ di Jericho.
0: Ilé bàbá mi.
1: Ilé bàbá mi o.
0: Ẹ wọ́.
1: Ẹ wọ́.
0: Ẹ wọ́.
1: Ẹ wọ́.
0: Mo fẹ́ kọjá.
1: Mo fẹ́ kọjá o.
0: Mo fẹ́ kọjá.
1: Mo fẹ́ kọjá o.
0: Sínú ọ̀rọ̀.
1: Sínú ọ̀rọ̀.
0: Sínú ìbùkún.
1: Sínú ìbùkún.
0: Àgbọ̀ ìgbẹ́.
1: Àgbọ̀ ìgbẹ́ o.
0: Mo fẹ́ kọjá o.
1: Mo fẹ́ kọjá.
0: Mo fẹ́ wọnú ọ̀rọ̀.
1: Mo fẹ́ wọnú ọ̀rọ̀.
0: Mo fẹ́ wọnú.

0: dànù.
1: Ẹyẹ
0: dànù.
1: Ẹyẹ dànù.
0: Jẹ́ríkò.
1: Jẹ́ríkò.
0: Ilé ìyá mi.
1: Ilé ìyá mi.
0: Jẹ́ríkò.
1: Jẹ́ríkò.
0: Ibi mo ti fẹ́ yà wò.
1: Ibi mo ti fẹ́ yà.
0: Jẹ́.
1: Jẹ́.
0: Ẹyẹ lulẹ̀.
1: Jẹ́ lulẹ̀.
0: Jẹ́ lulẹ̀.
1: Jẹ́ lulẹ̀.

0: Àwọn tó jẹ́ èèyàn.
1: Àwọn èèyàn nínú èèyàn.
0: Ẹ̀mí mímọ́ o.
1: Èèyàn nínú èèyàn wà.
0: People among people.
1: Àwọn ènìyàn.
0: People.
1: Tí wọ́n lè yàn ọ́.
0: That can choose you.
1: Oh, àwọn tó lè yàn ọ́.
0: Those that can choose you.
1: Tí wọ́n náà fi jẹ́ èèyàn.
0: That you do become great.
1: Olúwa sọ mímọ́ wọn.
0: Lord come be God.
1: Àwọn èèyàn rere.
0: Great people.
1: Ní wíìkì yóò.
0: Oyè oyè oyè.
1: Baba.
0: Ẹ̀mí mímọ́.
1: Olúwa sọ mímọ́ àwọn èèyàn rere. Good great people.

0: ọ̀nà ńlá fún ẹ lọ́sẹ̀ yìí ọ̀nà ńlá ọ̀nà ṣe ìdánimọ̀ mọ́ gbàgbé máa fọwọ́ àti ọgbàdúà bá a ṣe mọ́ sẹlẹ́bùrù kìnìyàn owó yẹn o tó bá wẹ̀ ló lè fira òní ní mọ́ndé ẹjá lọ kàlélúyà méje ògbó méje àti òsánà káwá wọnú iṣẹ́ lọ.
1: Ọ̀rọ̀ yìí ti dé.

0: Iwọ lo ni
1: gba. Your mother will say no.
0: Mi ọwọ́ ẹ lé orí o.
1: Mo
0: sọ tẹ́lẹ̀ sí
1: orí. I prophesy to this head.
0: Kò ní gbà bọ̀dẹ̀.
1: Hey, that shall not be
0: removed. Gbogbo àbọ̀dẹ̀ níwájú
1: lẹ́yìn. Every witness before you are behind you.
0: Tí wọ́n bá rán orí rẹ̀ ò ní gbà.
1: Hey, that shall not come upon
0: your head. Ìṣẹ̀dá rẹ̀ ò ní gbà. Now, a fẹ́ gba àwọn àdúrà kan
1: lẹ́nu. Want to pray some prayers today.
0: Gbé omi yẹn sílẹ̀.
1: Get the water ready.
0: Òní mo máa pray sówó.
1: You gats give your money today.
0: Àti iyọ̀ fún yín.
1: Then
0: dókè lọ.
1: Let's go.
0: Jádọ́ lókè ògbó.
1: Let's go comment.
0: Kọ́ àwọn ọ̀nà iṣẹ́ lọ.
2: Praise the Lord.
3: Hallelujah.
2: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọdún oṣù yìí ló pé ọdún méjì tí mo bẹ̀rẹ̀ sí ní wá sí ibà. Ẹkún ni mo bá dé orí òkè yìí.
3: Kí lorúkọ yín mọ́mì?
2: Orúkọ mi ni Ìyáàfin Ọmọbọ́lá Ọ̀ṣísànyà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àtìgbà tí mo ti wà ní orí òkè yìí, ara tù mí, mi ò rí ìpọ́njú mọ́, ọkàn mi balẹ̀, gbogbo nǹkan mi lọ bó ṣe yẹ kó lọ. Mo dúpẹ́ lọ́wọ́ Olúwa, mo gbé ìgbọ̀n yìí fi yìí fọlọ́run.
0: For the day Bioba wa, nawo ẹ ninu ogun le wa, ẹyọ emi jade, ohun ti mo fẹ, tọmọtọmọ, ẹyọ wa, mi ega daba, wa ma kẹ, baba mi, ninu ogun le, ẹyọ mi o, tọmọtọmọ, oya, baba, ọmọ mi, ẹyọ mi. Nínú ogun bí a ti bí mi, ẹyọ mi, ẹyọ mi, ẹyọ mi, àṣẹjáde ẹ̀nà mara àtẹ̀tẹ̀kọ́sí lọ̀rọ̀ wà, ọ̀rọ̀ wà pẹ̀lú lọ, ọlọ́run lọ̀rọ̀ náà, mélòó nínú yín lẹ jáde nílé gbígbẹ, míàlà húndà, ègézúbíà, mẹ́zàtà, bíbélì fìdí ẹ̀ múlẹ̀, àwọn tó jáde nílé gbígbẹ, ó ní afúrúgbìn yẹn fúrúgbìn, ìgbà tó máa fúrúgbìn, orí àpáta ló bọ́ sí, ìgbà tó fẹ́ wù, kò sómi tó lè mú.
1: O
0: de gbẹ, many destiny dry, because their foundation dry them up. Wọ́n ní ìran, wọ́n ní ògo, wọ́n
1: ayé.
0: Wọ́n ní ìfojúsùn, bọ̀ ilé bàbá wọn jókòó lé. Nítorí mo jẹ́ wòlíì, mo dúró níwájú ẹ̀rú Jákọ́bù. Ẹ̀yin tí ìran gbé mi, ó yẹ jáde wá. Ẹ̀yin tó gùn nílé gbé mi, ẹ jáde wá. Tó bá wà lórí Facebook, lọ ṣíà ní 51 times lẹ́nu, torí má jẹ̀mú ti jáde. Ogun gbígbẹ láti inú ìdílé, kò sígbà tí kì í dúró dé yẹn. A máa dúró dé yẹn, téèyàn bá dé olówó tán. Láti fún yẹn gbẹ, a máa dúró dé yẹn, kéèyàn tó dé olówó. A máa dúró dé yẹn, nínú ìgbìyànjú. Bọ̀ tó o bá jáde, o lè yàtọ̀. John chapter 5, ọmọkùnrin
1: yẹn,
0: wọ́n gbé sí àárín àwọn gbígbẹ, àárín àwọn aláìsàn. Kí ni Jésù ṣe? Ó rí onìkan, ó mọ pọ̀pẹ́ tó ti wà bẹ́ẹ̀, só fẹ́ ká mọ láradà. Ó ní mi ò léèyàn ni. Ọmọ yẹn, ó mọ̀ pé kò yẹ kó ń wà mbẹ́,
1: bọ̀
0: kòrónà àbáyọ. Àìmọye tó fẹ́ pọ̀ bí ó wà, kò sí ọ̀nà àbáyọ. Ọlọ́run ìpè mi, má jẹ́ mo rí òkè ògo, gbogbo yẹn ní fẹ́ tó sàmì lónìí láti jáde láàrin àwọn gbígbẹ ọ̀nà àbáyọ làfún. Jésù nígbé àkété rẹ̀ kó máa lọ, àdúrà tí máa pè lónìí òkú, ó lè má pè méje, àkọ́kọ́ yẹn ẹ̀yọ́ mi. Ẹ la màzà, ẹ kéèmí ẹ bá wà, ẹ̀yọ́ mi. Olúwa lábẹ́ dandan, ẹ yọ èmi jáde láàrin àwọn gbígbẹ, nínú ègún ilé wa, ẹ yọ mi jáde. Ṣé mo sọ fún ẹ, ọjọ́ tí mo máa yọ, mo gbàdúrà fẹ́ nìkan, Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́, pé tí a bá bá yẹn dá sí mátà, ó máa ń ṣètù. Kéèsì yẹn lé, àǹtí yẹn wípé, Aisha, ọ̀rọ̀ yóò lè yanjú. Ọlọ́run wá farapamọ́ sí bí ni, Olúwa ló máa yanjú. A lè gbàdúrà, pàtó máa tó 7 days, kẹ̀sì ti ṣẹ́tù, ló bá ń wò mí báyìí, ó ní mo bá ṣe é lóore
1: sí.
0: Ẹ jẹ́ ń lọ, kí n dé padà, pàtó máa lọ, tó máa dé, kò kí mi mọ́. Àwọn èèyàn tó ń sọ fún, ẹ rí wòlíì ni, ó ní mo rí. won ni se be promise won ni o ni so lo lan to se
1: mo
0: ogun ton gan mo pe o le se
1: e ba tun ti no kan
0: ba olodun ni ka ti majemo ati pe bo mo wa lo bo olodun oluwa wi pe won le se lore are awon to ngbe won lowo ti ngare ibi o fi se da si ko le gba ifa ko le gba ran lowo e je nke ta lo le focus sami laarin awon gbigbe jade laarin awon eyan laso laarin awon enile jade apara ni pe ko ba se kan re fun yan ibi ni won fi mo se
1: we pay you back with evil
0: a pere pe a ni gbigbe lo wa e to to ba to si e won ma fe lo mi loju e wa de ri pe nke lo lo yi won de so fun e pe emi mi o se
1: I don't want to do it for you
0: ko sin to be bo lo re se ti o ba se ko se ni ise da re ni o provoke e mina anta ha egede bedua jesu obere pe ta lo koko de se ti omi no igba to ro amakunrin anu e kan se ni anu ni yonya ninu ogun to yen ba ti pe ba anu o ba ti fun egun mo operate lo mo fi kun le be lo lori oro re loni anu fun oni ni monday anu fun anu fun gbogbo bi ogun tin so gbogbo bi ogun tin gbori soke anu fun ke fun ke bi ewa o lo mo se fo soke e ma so mo se fo soke o to ti le baba wa ara mi e jo jabole ko gbina bi mo se ngbadua o to tara ya wole similara jabole oyo oyo Oh, man, I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to Emma, e gbadura keji oluwa o ti mo nla koja ela ona bayo
1: give me solution ela ona bayo
0: lori ogun le wa ti n ba mi fa ela ona bayo mi o le continue ba lana bayo oluwa lana bayo loni ni o lana bayo oyo oyo Oluwa loni ki aye mo ba se yeye mi mo ela ona bayo oni duro soju kan aisa oni so eje oduro afi goro na bayo ele na bayo ezunda libra bezata won ro pe lazaru ti lonu ojo merin lo ti ku asio na bayo wa afi kolon won lawo fara ore o leyin okun re niwaju odire lotu odi lo si millions eyan ni won lo ku yo afi kona bayo lawo olorun wi pe mo se na opa re ase ninu opa agbara kan le pe omi niya on to foju di o le gbe odide come ba se se come ba fi mi se yeye ela na bayo oluwa lodun yi la na bayo Oyo yo yo Kaya no ba fi se ya ya Come ba fi mi se Ela ona bayo Ela ona bayo Ela ona Olorun ti lana fọkan lori eto yi e ma send the message e record your nabayo to la fun yin gege bi testimony oluwa ni wiki ki ma kunle so pe lori eri te ni e record the voice note yen ko clear ni bolo ti n bo bolo nabayo se la ohun ti mo fe gbo ni e tawa gbogbo eyin se loluwa sọ fun woli se awon egungun gbigbe yi idile tori se won leye
1: gadeli
0: a younger bala only oluwa e won ni kan lo mo oluwa ni pe mo ni solution
1: I have solution
0: Hey. Solution koko gbogbo idile to ba ma ri ogun se only card dey fun
1: the prophet need to rest for them hey thank you father
0: olorun gbe mose dide for my israeli o gbe mi dide tori an to la kan koja tori abi emi na le ogun
1: that was by the home of battle
0: mo wa pasa ninu ogun to le jade wa number 2 Alani Wali, Sotele, speak my word.
1: Psalm 138.
0: First 2. Only Mogbio Romiga.
1: I respect my word.
0: You are coming. He exhorts more than his name. Or Alani Musa.
1: I speak the word of God.
0: But wait, one.
1: Let
0: book alone. I devalue daya. Arola. Ne pade. Ne fagba. Lolo Boston. Mama Wambe. Oma Koya. O seru oru ola ni jebu ode eyayaya eyayaya awon to wa men satide won ti mo pe angel tutu o ti ru omi emura ola yen le mo fi enu oluwa soro akisa iran lorun re ko lana eyin se to yori si gbese e woni ibuko lo Eyi ti ori ore lori e gba ore oro ni mo gbe wa mo pe jade lara o didi emi to nje epe ti ojo gbori ko fo jade bayi ni Jehovah wi o toro je mo o raun mo o jiya mo ona la fun oni ni monday tori mo je woli ko to di woyi ola ala ti to gbari
4: emi ni dada batula lati apapa road mo ni last born mi o fe lo se masters ni london nigba o debe to se first semester ko sowo mo mo lo ba authority ni lolo mo ni omo mi last born ko sowo to ma bi kini mo no de ni won ma da para o ni won le da para o de mi ti mo ko yen o fi na ri bayi o ki ma lo o na se dowo yen o na de jade Only one letter to my teacher, they talk. No machine, you come as a way. You know that you go by this or no by force. Only that you buy my share. Oh, yeah, only one that you go wash your master's only. Oh, till no war. Oh, no, no, don't you see me, Monoba? Do you want to go to my sister of the body? Don't you go share? But not that you share. But one of the couple long to the body. You go up by that only. Only go by the share. Question, I'm as a way. Oh, the share sing. Oh, that's the decision. So, wait, then.
0: Ẹyin Olúwa lo.
4: Olúwa lo. Ọmọ lọ́nà dada bẹ́tùlà ni ọmọ mi last born. Authority kọ́ fi ìwé yẹn parí báyìí. Wọ́n ní wọ́n máa ṣe wọ́n máa ṣètò owó masters ẹ̀. Wọ́n dẹ̀ ṣètò owó gbẹ kọ́pọ̀ tó fi parí ẹ̀. Wọ́n ní tó wá rí ṣe.
0: Masters. Wọ́n wá ní tó bá ti ń ṣiṣẹ́ ni kó máa sanwó padà. A ló máa rójú rere.
1: Please pray this one prayer.
0: Àwọn adánilẹ́rù nù láyé.
1: Those that waste one's property in life.
0: Mọ jẹ wọn ó da ẹrù mi.
1: Let them not waste my own luggage.
0: Wà ní Ọlọ́run tó dá mi
1: sí. Oh God my maker.
0: Mọ gbà fún àwọn adánilẹ́rù.
1: Don't allow wasters.
0: Kí wọn ó da ẹrù mi.
1: To waste my luggage.
0: Ṣé orírun prayer
1: yìí. This kind of prayer mami.
0: Gbogbo èèyàn kọ́ ló lè gbà.
1: If better ones I can pray it.
0: Bẹ́ẹ̀ ni tó bá yé.
1: But those that understand.
0: Wà á mọ̀ pé àdúrà ni.
1: You know say real prayer in
0: this. Àwọn adánilẹ́rù
1: nù. Wasters of one's luggage.
0: Mọ jẹ wọn ó da ẹrù
1: mi. Let them not waste my own.
0: Wà ní Olúwa mo lẹ́rù.
1: Lord, I have luggage.
0: Ayé ògbódò dẹ́rù mi.
1: If one was not wasting.
0: Oya
1: du. Lórí ọjọ́.
0: Lọ́rùn àwọn ọmọ mi.
1: Lórí ilẹ̀ ayé ọjọ́. Àwọn adánilẹ́rù.
0: Má jẹ wọ́n dẹ̀rù.
1: Ẹnu ògbó tí mo ti gàlẹ̀.
0: Má jẹ wọ́n dẹ̀rù ògbó mi.
1: Má jẹ kọ́.
0: Dàrú adánilẹ́rù.
1: Má jẹ wọ́n dàrú.
0: Má jẹ wọ́n dẹ̀rù.
1: Má jẹ wọ́n dàrú. Má jẹ wọ́n dàrú. Má jẹ wọ́n dàrú. Má jẹ wọ́n dàrú.
0: Ọlọ́run bàbá
1: lọ́lọ́run.
0: Jésù Olúwa.
1: Amen.
0: Mo sọ tẹ́lẹ̀ sọ.
1: I profess to you.
0: Àwọn tó máa ń dẹrù èèyàn.
1: Wasters of one's luggage.
0: Wọn ò ní dẹrù.
1: Amen. Don't waste your own.
0: Ẹ gbàdúrà kejì.
1: Prayer number 2.
0: Ìjì tó ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ jà mí.
1: That
5: just stop fighting me silently.
0: Lord,
5: stop it completely. Stop it completely.
0: I want to come back with you.
5: Some people are in that storm right now.
0: I want to call them a page.
5: Sometimes we let it a storm.
0: Because
5: it's coming like a wind. They are removing things from you already. Everything around is reducing.
0: Lord,
5: stop that storm. That silent killer storm. Remove power from me.
0: Let,
5: so that I can be helped quickly. Stop that storm. Unity Bank 0032 39 37 01 Freedom Apostolic Revival International Ministry is the name of that account. Or you can use First Bank account. First Bank 20 14 65 19 06 Again, First Bank account 20 14 65 19 06 Ojo Sam Omoloju Jesu is the name of that account.
0: I pray.

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka àmúlùdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
1: Ẹ̀yin ọmọ arúgbó ọjọ́.
2: Yẹ́sà!
1: Ṣé àlàáfíà lẹwà?
2: Àlàáfíà ni sà.
1: Àlàáfíà Kristi kò ní fi sílẹ̀.
2: Àmì Jésù. Wọ́n bí in the beginning, God created heaven and the earth. Tẹ́wẹ́ kò bá gbani lọ́wọ́. Kí ló ṣẹlẹ̀? Ni atete ko se o ko en tan ko danu bibeli olorun ni oro eni ti o kokko so ninu bibeli ni bere pepe olorun ni oruko eyan tan ko da konu bibeli oruko olorun ni pe ni ibere o latete ko se o olorun lo da orun ataye o tumo si pe ibere o ngbogbo olorun esa ni bo wa olorun gbe tele ko to da orun ataye e pa ti o faye raye so now Olorun to da orun yen to da aye yen o wa ni bugbe agbara kan ta moruko e but e wa wole aye iseri asi owo enikan lo da o da eranko o da koriko o da odo o da ibu omi o da okun buruku tin be leko yen o to okun lo rere o ti gbe ogunlogun eyan lo oluro koju omi lo ti wole laarin oko lowo ko lese o si wo yan lo olorun ojo sori ile aye o sara lo di orun ipa re enikeni o mo ibugbe re ko ye eyan orun apadi to lo nda yen a mo bi o da si ijoba le ologo ni alujana a mo bi o wa aye ku lododun aye ku lojojumo adetun bibeji lojojumo okun jade ni mortuary o fe lo siwon awon kan gbalaye hospital okun na gbe lole awon kan gbalaboyin wole won gbebeji jade e wa wo be nikan se wonu aye lo nikan jade laye sugbon olorun to ni gbogbo e to da gbogbo won ni bolowa e patan folo yen
1: eyin omo arugbo ojo egbo itoni ti mo gba lori oke o jade si mi pe ki gbogbo eniyan ko ru ebo aanu ise to nse atomo to bi to ba ri anugba lori won ki wa lo sise fun eni to kawe ti o ba ra anu o kan de ka lasan e toro fun anu lasiko selu to tun sunmo yi e bebe fun anu eni ti o ra anugba nkan le se te ba ra anugba ise die owo lati de o ni pe ketete inte ba lagbara ko seni keni to so fun o pe iye bayi dandan la ni ko so o iwo lo mo iru ore anu to lagbara san sinu arugbo ojo God's Covenant Prayer Ministry ni o gbe jade o Access Bank deni mu bayro ko account number isile eyin tan ti ni lowo tele e ku orire 1 9 6 6 8 3 4 0 2 5 Access Bank ni o gbe jade God's Covenant Prayer Ministry ebo anu ni o sa toro anu lori ise je ra anu lori omo je ra anu lori aye mi olorun bebe fun anu ko san re anu e gba account number ile kan si papapa 1 9 6 6 8 3 4 0 2 5 so le ru ebo anu loruko Jesu wa kanu nibi to lero
2: wo
1: sori anything to ba ma se laye yi koko fi tolorun si waju na tori ako pe ni atete ko se olorun lo da oro ataye ki lo de to ngbon ni waju enikan to mu ewe ategbo lowo to pe olorun lo so fun ile pe ko mu koriko jade se eni to da nkan yen to de gbagbo eni ko wa fi epe ewe ati ado ijama to nkan senu fun wo o mo pa ti kowe re pe ko si ayajo ti a so nipa iseli to ma duro ko si ifaya lo di israeli en ba tori e pofo ofo yile lori
2: mama kí lẹ lọ́kọ̀ọ́ jáde nínú ẹsẹ̀ yẹn ìgbà tẹ lò rọ arúgbó ọjọ́ ìdí lọ́nà owó dé ní ìdí ti jábọ́ nínú ẹsẹ̀ yẹn ọdún mẹ́rin ló fi dùn yín ṣùgbọ́n gbọ́ mi rédíò lẹ bá gẹ̀tò rọ arúgbó ọjọ́ wa lẹ bá fi pa ní ìdí bá jáde kú ònú ẹsẹ̀ ẹni bá lè sàmí ọfà egbò ẹsẹ̀ egbò àdá àjínà ọfà yẹn jáde lára. Mama, congratulations. Iya oruko re ateri e.
3: Oruko mi Sinihat Laminu.
2: Eh?
3: Lori iwe awo mi yi.
2: Iwe ti mo se jade.
3: Iwe te se jade.
2: Ah.
3: So mo ma nla awon alakala kan.
2: Alakala.
3: To je pe bi malu, bi egun, bi kan.
2: Malu ate ko ma le.
3: Mo wa ranti iwe yi pe mo ni iwe arugbo ojo kan le. Mo wa lo si, mo wa ka awon bi
2: eto. Le ba ka bi ti mo ni kan kan be. Mo ka pray against alakala.
3: Mo fi si bi igberi.
2: Igberi.
3: So to ba di pe awon egun yen bo tin ba yo ba itan ba ri mi o ma sa.
2: Ìgbà tẹ bá lo ìwé yìí sí gbèrí tẹ̀dẹ̀ kábi tí mo ní ẹ̀ka làwọn màálù bá tún dé tọ́ba ti wá dé àwọn náà sá ṣùgbọ́n tẹ́lẹ̀ màálù tún wá wọn tó sá
3: ṣùgbọ́n
2: eégún náà wá eégún náà bá tún sá ṣùgbọ́n tẹ́lẹ̀ eré tètè ẹ̀yìn la máa mẹ́rẹ́ ẹ wọ yàrá ẹ̀ ní rọ́nà jáde ṣùgbọ́n gbà tẹ kàṣírí agbára ọ̀rọ̀ náà tí mo kọ́ nu ìwé mi léegun bá fún rẹ̀ sá màálù bá kọ̀ dì lọ́mẹ́rẹ́ ẹ bá ìnáwó sókè àwọn okun ayé tí ń léwọ̀ náà àrà máa pa wọ́n sọnù bẹ́ẹ̀.

gbàgbọ́ nínú Ọlọ́run yìí olóòótọ́ àti olódodo ẹ kọ kínní ilẹ̀ ẹ mọ́ kú ònú ilé láì gbàdúrà ẹ má ẹ kọ́ ọmọ yẹn wọnú mọ́tò tẹ wá ń juwọ́ sí pé ó dàbọ̀ tó bá padà sí school ọ̀dọ̀ university kò pè mí o ṣe pray fún ọmọ yẹn náà kó tó juwọ́ sí ọ so ti ní ọmọ mi jẹ́ ká pray kúnlẹ̀ já bẹ Ọlọ́run ọmọ mi padà sí àkúgbà àkókò ọmọ mi padà sí Adó-Èkìtì ọmọ mi padà sí Uniosun ọmọ mi padà sí Ọfà Kwara Ọfà Poli Ọfà Kiníkan Olúwajọ́ dàn láyọ̀ èsè tẹ́yìn náwó sí mọ́tò láì bẹ Ọlọ́run lórí mọ́tò tẹ́ wọ̀ ẹ̀bọ̀ Ọlọ́run sọ wípé mọ́tò onímọ̀rìwò mọ́tò pósí kú mọ́tò ẹ̀jẹ̀ mẹ́jọ ọmọ mi wọ̀ ọwọ́ bọ́ta ọwọ́ ń dá mọ́tò dúró ọmọ rẹ wọnú mọ́tò báyìí ó rọ ọmọ ọmọ látọdún yìí ó fi ìrìn àjò rẹ ní ọlọ́run lọ́wọ́ ó ní ní àtètè kọ́sẹ̀ ọlọ́run ló ń dà ọ̀run àtayé ọlọ́run ló mọ ohun gbogbo tó lè so ohun gbogbo tó ní ibẹ̀ ohun gan ni mo mọ̀ gẹ́gẹ́ bí alpha àti omega ẹ kí hallelujah mẹ́ta sárúgbó kẹ́ni kẹfọ́ ẹ̀yin ọmọ arúgbó ọjọ́ ẹgbọ́ ìtọ́ni tí mo gbà lórí òkè ó jáde sí mi pé kí gbogbo ènìyàn kó rú ẹbọ àánú iṣẹ́ tó ń ṣe àtọmọ tó bí tó ò bá rí àánú gbà lórí wọn kí wá lo ṣiṣẹ́ fún ẹni tó kàwé tí ò bá rá àánú ó kàn dé ká lásán ẹ tọrọ fún àánú lásìkò òṣèlú tó tún súnmọ́ yìí ẹ bẹ̀bẹ̀ fún àánú ẹni tí ò rá àánú gbà nǹkan lè ṣe tẹ́ ẹ bá rá àánú gbà iṣẹ́ díẹ̀ owó ńlá ti dé ó ní pé kẹ́ ẹ tètè ntẹ́ ẹ bá lágbára kò sẹ́nikẹ́ni tó sọ fún ọ pé iye báyìí dandan lánìí kò sọ ọ ìwọ ló mọ irú ọrẹ àánú tó lágbára san sínú arúgbó ọjọ́ God's Covenant Prayer Ministry ní ó gbé jáde o Access Bank dẹ̀ ni mú báyìí kó account number yìí sílẹ̀ ẹ̀yin tẹ̀ ti ní lọ́wọ́ tẹ́lẹ̀ ẹ kú oríire 1-9-6-6-8-3-4-0-2-5 Access Bank ni ó gbé jáde God's Covenant Prayer Ministry ẹbọ àánú ni o sáà tọrọ àánú lórí iṣẹ jẹ ẹ rá àánú lórí ọmọ jẹ ẹ rá àánú lórí ayé mi ọlọrun bẹbẹ fún àánú kó san ọrẹ àánú ẹ gbé account number ilé kan sí pápápá 1-9-6-6-8-3-4-0-2-5 so lè rú ẹbọ àánú lórúkọ jésù wà kàánú níbi tó lérò ẹ wo bí ẹ gbọ́ mi níbi tí a bá ti ń gbọ́ mi ẹ mọ̀ tó ọ̀rọ̀ igbó o ẹ wá wo àṣírí kan olúwa ni mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ́wọ́ pé ẹ̀yin kan wà instead kẹ fọlọ́run ṣáájú ewé àtegbò lẹ fi ṣáájú àbùsárí o lẹ fi ṣáájú ẹ̀yin kan sígbẹ́rẹ́ o lẹ fi ṣáájú olúwa lẹ́yìn kan gbọ́ mi ní kékeré wọ́n ní kẹ jòkòó sórí odó wọ́n sin yín nígbẹ́rẹ́ wọ́n believe pé ipa yóò lè ka yín meanwhile ẹni tí ò bá fi tolúwa ṣáájú òfo náà mọ jẹ níkẹyìn bẹ́ẹ̀ ṣe wà yẹn ẹni bá ti kọ́ sàmínú àgbáyé tẹ ti ń gbọ́ mi yẹn òun dẹ̀ ni mo sọ látinú afẹ́fẹ́ ipa yóò ní ká o ó yá ta ló nídìí ele látòní lọ jọ́nì ọmọ rẹ ìrìnàjò ọmọ yẹn ìrìnàjò wọn gángan bọ̀dá tí ń gbọ́ mi o àtàǹtì tó ń gbọ́ mi àti mọ̀mọ́ aládùúrà tí ń gbọ́ mi àti bàbá aládùúrà tó gbọ́ ọlọ́run gbọ́ yìí mo fi ọlọ́run síwájú ayé ẹ̀ ta ló nídìí ele èsù tí ń bẹ wájú ẹ̀yẹn mo nà wọ gbó lọ ẹ̀yin ọmọdé tẹ́ ẹ bá ti sàmí ẹ̀yin ìyá wọn ẹ mọ́ fún ẹ lóúnjẹ ẹni ọmọ tí ò bá ti sàmí ẹ mọ́ fún oúnjẹ lónìí ó yá ó tún ọ̀rọ̀ igbó o sàmí dáadáa bí ó ti gbọ́ mi o mo ní èsù yẹn kú iwájú ọmọ ẹ pariwo pé èsù mọ́ ṣáájú mi mọ́ ọlọ́run ni kó ṣáájú mi yé fún mi ní fáyà mẹ́ta lọ́rí o tó bá wá di Wednesday ọ̀sẹ̀ tuntun yìí Wednesday yóò ti kọjére jù gbogbo ènìyàn a ó ṣe ogun méje gbáko pẹ̀lú orí ọ̀fẹ́ arúgbó ọjọ́ nínú ayé gbogbo ènìyàn ẹ lọ get pure water méje a ó mọ mú ẹyọ kọ̀ọ̀kan ìkíní logun ìdílé bàbá a ó fi ra gbogbo ara wa fúnra wa a ó pèsè látòrí pẹpẹ lẹ́yìn ó bá fún ọmọlẹ̀ tó bá fọ́ ogun lé bàbá sẹ́
ti o ba fo aje pogun yen stubborn awa mu keji o di ogun le ya ba se se ni yen duro mi keta ogun osi titi de ikeje a mo fo gbogbo e mole e mura dua isoji la lowo laaro west yo se tutu ta fe wa e mo bo ago mejo aro si ago mejila wa lo lo si arugbo ojo to wa ni Kilanko Junction side of a garage lowa ni Jeje Street Kilanko Junction arugbo ojo ma bo nbe aro Wednesday esu

Kọ́rọ́ ẹ̀ ti ní. Ó kéde Jesus lápá bí àti lágbára jàn. Simply because ìjẹ́jú ti yá ọmọ aláṣẹ jẹ. Owó ti yá ọmọ aláṣẹ lẹ̀. À jẹ́ pé ká tún máa já rawa bẹ́ta. Kì í rawa débẹ̀. Nẹ́ẹ̀nẹ́ mi ròyìn eré ìdárayá. Tómi ilẹ̀ tó kílẹ̀ fàlàfàlà. Bẹ̀rẹ̀ látàrí gbogbo ilé wa Nàìjíríà. Títí tó fi dókè òkun. Láì tẹ̀tí àti láì wararo. Gẹ́gẹ́ bó ṣe ń balẹ̀ ajá balẹ̀ gudugbẹ̀. Bí ẹ mú kọ́ lọ́kọ́. Kí máa gbé sí yín létí. Ní kò kéjèèjì. Kẹ́kẹ́dẹ̀lé láǹfààní. Láti máa fetí kọ lónìí kọ́ngbẹ́kọ́ngbẹ́ nìyẹn o. Ó yẹ láti bẹ̀. Nẹ́gbẹ́ pàpà tàtàtà sú pé dáàtì ẹ mọ̀ kó má bà dàbá mà má kéké má kébà ẹ̀ṣkà lábì ọmọ ìyá mi gbé bọ́dì ọlọ́ba jí máàsù ẹ̀yìn olólùfẹ́ bá sí lónàá ọba sá ẹ mà kẹ̀dẹ̀kú oríire ọjọ́ ọ̀tà náà kó mọ̀ pé. Ayọ̀ yín kún mọ́júmọ́ òní ni simply because ẹ ṣe dáadáa lọ́jọ́ ọ̀tànà. Bákan náà ẹ̀yin tí máa ṣe ṣàkóbákóbá láìláì ọmọ ayú. Mo mọ̀ pé gbogbo ara lẹ̀yìn máa fi dá mi lò simply because ẹ̀yin náà ẹ kẹ̀dẹ̀ ṣe dáadáa o. Ìyẹn lọ́jọ́ ọ̀tànà ẹ jẹ́wọ́ ọmọ kan níwájú Northern Forest àmì ayò mẹ́ta sí méjì. Lẹ fi fàgbà wọ̀n wọ̀n ìyẹn ní pápá ṣeré Old Trafford. Luke Shaw òun ló kọ́kọ́ láǹfààní láti ṣíde lọ́jọ́ ọ̀tànà. Gẹ́gẹ́ bó ṣe mi àwọn ní dédé ìṣẹ́jú márùn-ún 5 minutes nìyẹn. Lẹ́yìn náà òun ní Matthews Kuhn tó ń gbá kejì wọnú àwọn ní dédé ìṣẹ́jú márùnlélọ́gọ́ta 55 minutes nìyẹn. Brandon Bemo òun ló láǹfààní láti wá fọba láti wá padà láǹfààní láti fọba lé ìyẹn lọ́jọ́ ọ̀tànà yẹn gangaga nìyẹn. Ní dédé ìṣẹ́jú mẹ́rìndínlọ́gọ́rin 76 minutes pẹ̀lú àmì onírànlọ́wọ́ látọwọ́ Bruno Fernandes. Ó yá Nottingham Forest àwọn náà gbìyànjú wọ́n dá méjì padà látọwọ́ Morato àti Gibbs-White. Àmọ́ débọ̀ ṣùgbọ́n aṣọ òbọ́mọ yẹ ọmọ wọn padà rìn wòwò wọjà ni o. Ó yẹ kí n má tọ̀yìn kí n gbé yín débẹ̀ ìgbà kọ́kọ́ nìyẹn tí máa ṣe ṣàkóbákóbá láláì. Yóò ní ìjáwó olúborí ìyẹn tako Nottingham Forest láti inú fẹsẹ̀wọnsẹ̀ bíi márùn-ún ilé tí wọ́n ti jìjọ pàdé sẹ́yìn nìyẹn. Kódà nínú mẹ́rin tí wọ́n pàdé ṣáájú kó tó di pó dọjọ́ tànà. Manchester United wọ́n lulẹ̀ ìyẹn ń gbà mẹ́ta wọ́n tọ ọ̀mì ẹyọ kan dodo nìyẹn. Bákan náà gẹ́gẹ́ bó ṣe já wípé bí nǹkan ṣe ń lọ pẹ̀lú bíi Bruno Fernandes àjọnu. Ọmọ ológun ọmọ bíbí orílẹ̀-èdè Portugal yẹn tí ń ṣe balógun ikọ̀ agbábọ́ọ̀lù ti Barcelona kò bí tó ń ṣe balógun ikọ̀ agbábọ́ọ̀lù ti Manchester United oje. Ó ṣe lámì onírànlọ́wọ́ lọ́jọ́ tànà yẹn. Ó túmọ̀ sí pé ó ti bá ìtàn ilé táwọn ògbóǹtagì agbábọ́ọ̀lù nínú ìdíje líìgì tẹ́wọ́n ti fílẹ̀ ìyẹn Henry Thierry àti Kevin De Bruyne. Nínú ìdíje líìgì lórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì ó ní wọ́n ti fìtì yẹn lẹ̀ gẹ́gẹ́ bí àwọn agbábọ́ọ̀lù ilé tí wọ́n ní àmì onírànlọ́wọ́ ilé tó tó ogún níye ní sáà ìgbábọ́ọ̀lù kan jondo. Henry Thierry ó ní àkọsílẹ̀ yẹn ìyẹn nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal lọ́dún 2002-2003 kó tó di pé Kevin De Bruyne ó láǹfààní láti lé ìtàn yẹn bá. Ìyẹn nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City lọ́dún 2019-2020 lọ́wọ́ yìí Bruno Fernandes nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ó ti lé ìtàn yẹn bá o. Èyí tó ṣeéṣe ó jẹ́ wípé olùmọ̀ láǹfààní ẹ̀yẹ láti pàtàn yẹn rẹ̀ wọ́n kẹ̀dẹ̀ láǹfààní láti ní àkọsílẹ̀ tuntun. Ìyẹn àkọsílẹ̀ tuntun mi tó bá di ọjọ́ Sunday ọjọ́ Àìkú tí ń bọ̀ nígbà tí Manchester United tí yóò máa tẹkọ̀ létí lọ́kẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Brighton mọ́lẹ̀ nìyẹn o. Nínú fẹsẹ̀wọnsẹ̀ tó kẹ́yìn ìyẹn fún ti sáà tá a wáyé 2025-2026 nìyẹn o. Ẹ̀yìn ti Bruno ẹ̀yìn ti Manchester United ẹ̀yìn olólùfẹ́ Bruno Fernandes tó wá lè ṣeéṣe kí Bruno Fernandes kó fìtàn yẹn balẹ̀ ajá balẹ̀ gudugbẹ̀.
bi o je agba bolu akoko ele ti yo ni ami ran lowo ogun ole 20 plus assist yen eya ni se agba bolu ta wa yi gbogbe ipade dojo iko ojo sunday le papa sere ames stadium eyin america express stadium e tin se le ipa agba bolu brighty gaga oya na ti be na ba ton na eyin ti barcelona se ma didi mo ki fi koko ki yin we pe ko rire le kan yen Benny Obama, who ye farabale ke gbo mi lagbo ye atagbo ye dada o ne tori pe kire ijawo olubori teni lojo tana yen ami ayo meta se yo kan yen ta ko iko gbe bolu rebeti e fi tan bale diko agba bolu akoko nenu ite idije la liga domido lori le despair ti yo ni ijawo olubori gbogbo ifese wonse mokandini ogo eyan 19 game ele te gba ni tale baba yin eyan ni sa igba bolu 2025 2026 eyi to tumo si pe e padanu kankan oda e kede gba omi kankan eyan ni sa ye nna won ifese wonse idije la liga ele te gba o ni tale baba yin niyan Real Madrid Real Madrid awon magalatico awon ni won ni ru fe to yen ri eyan tale re lodun 1985 1986 niyan sugbon ifese won se meta din ni ogo eyan 970 games o la won ni ngba na lakasi eyin ti barcelona bo kin ye ko rire e ke de chekire e ku fe mi megun e de ku chekire e ma ga so longboraye o ya lori owo ti barcelona yen e ja kira wa na bi pa ko ju mama a ko ju la turo modu to de wa laye kaye nebe kebe e ke de ti lanfani la ti tu ma gbo ikan ni to ta wa yo ye daye ma de gagaga leleyi se nbe loke tete tabili o ma ya mi go che ma cheda cha ma ma da bi ajo tabi ko ma de mori bi be ti gan niyan o ni tun lojo aje gbogbo wa ka laje lowo ka laje lapo ka ma ba won laje lorun

gẹ́gẹ́ bí ọmọ ológo yẹn ó jẹ láǹfààní ẹ̀yẹ láti fakọyọ. Ọgbà bẹ́ẹ̀ ìkọ torílẹ̀-èdè wa Nàìjíríà àwọn náà tún ṣe dáadáa ìyẹn lọ́jọ́ tàná yẹn nítorí pé 4x400m lérè wọ́n kẹ̀dẹ̀ láǹfààní láti gba kiri láti gba góòdì lọ́jọ́ tàná ìyẹn gbogbo ẹ̀ gbogbo ẹ̀ nínú ìdíje African Athletics Championship eléyìí ti ń lọ lọ́wọ́ lórílẹ̀-èdè Ghana ìyẹn nílùú Accra kò ṣe jẹ́ nìyẹn kò bẹ̀jọ dé ó yẹ mo ti ń lọ sílẹ̀ òkèrè nítorí pé mi gbọ́dọ̀ sùlé mo ti rí lọ́pàá bẹ̀ yẹn the prince wọ́n gbogbo ti ìkẹrùn nìyẹn àwọn ti ìlábùrú àwọn ti ṣẹ́ẹ̀sì gangan nìyẹn tẹ́ bá ti ń gbọ́ ìlábùrú ẹ ti mọ̀ pé àwọn ṣẹ́ẹ̀sì ní ń jẹ́ bẹ́ẹ̀ ó jẹ́ jẹ́ nìyẹn ó dé pàápàá nínú ìdíje cup champions league. Cup Champions League lọ́jọ́ tàná ní ìgbésẹ̀ àkọ́kọ́ ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù Mamelodi Sundowns ìyẹn látòrílẹ̀-èdè South Africa wọ́n láǹfààní láti fìyà ìyẹn rọ̀gùnrọ̀gùn jẹ́ ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù Far Rabat ìyẹn látòrílẹ̀-èdè Morocco pẹ̀lú ẹ̀mí ayò kan dodo àmọ́ débọ̀ ṣùgbọ́n ó sì kú ìgbésẹ̀ kan ilé tí wọ́n láǹfààní láti gbà láti lè mọ ẹni tí yóò gbà á dé bẹ̀yẹ Cup Champions League ó ṣe jẹ́ gangan nìyẹn o lápá abẹ̀yẹn má ní ìgbẹ́ débẹ̀ ó bẹ̀rẹ̀ gẹ̀gẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe ń fẹsẹ̀ kan wọlé òkèrè ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ àwọn tí ń kànṣẹ́ kí n balẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ sọ́dọ̀ olúyòkó tárì àtòní ọláṣẹ ní joshua mo ń sọ nípa ẹdín hàn ó ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ ó ní ṣe rí àtòní ọláṣẹ ní joshua ó lọ́mọ yẹn ara ń bẹ lọ́nà lọ́wọ́ tá a wà yìí ẹ̀yẹ láti ṣe kiri láti jáwé olúborí world heavyweight championship gangan nìyẹn ó nítorí pé gẹ́gẹ́ bó ṣe ń gbáradì ní kọ̀ọ̀kan ìjẹ̀jẹ̀ ó ló kẹ̀dẹ̀ kà sí ara ń gbòrò ayé gẹ́gẹ́ bí ẹdín hàn tó jẹ́ olúyòkó àtòní ọláṣẹ ní joshua gẹ́gẹ́ bó ṣe ń sọ̀rọ̀ ṣàlàyé ẹ̀yẹ ṣáájú bó ṣe jẹ́ wípé èjì yóò láǹfààní láti máa kojú tyson fury ó lè mí jẹyìn tèmi lóní fẹrẹǹjógi o ọgbà bẹẹ ó dínú ìdíje àwọn agbábọọlù ẹlẹyìn lórí kankéré eléyìí tá a mọ sí tẹnísì gangan nìyẹn nítorí pé lánàá nínú ìdíje italian open jacina ó tún ṣe dáadáa ṣe gudugudu méjì àti yàyà mẹ́fà ó kẹ̀dẹ̀ tún láǹfààní láti gbà mẹ̀yẹ pàmẹ̀yẹ gangan lọ́jọ́ tàná gẹ́gẹ́ bó ṣe láǹfààní o ìyẹn láti jáwé olúborí pẹ̀lú ẹ̀mí ayò mélòó àmì ayò mẹ́fà sí mẹ́rin ó gangan ló fi láǹfààní ìyẹn láti jáwé olúborí jacina lọ́wọ́ tá a wà yìí ọmọ ológo yẹn ó ti ní àmì ẹ̀yẹ grassland elétò tó mẹ́rin gbòòrò ayé àti bíi tẹ́nẹ́tì p master ó gangan ló ti láǹfààní láti ní bí kò sẹ̀ tí ì pé ọmọ ọdún márùndínlọ́gbọ̀n nítorí pé lọ́wọ́ tí a wà yìí ọmọ ọdún mẹ́rìnlélógún ó ní í ṣe gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ ẹ jẹ́ ká lẹ́sẹẹsẹ fún yín nínú oṣù kẹjọ ọdún 2023 ó láǹfààní láti gba àmì ẹ̀yẹ canadian open nígbà tó di nínú oṣù kẹta ọdún 2024 ó láǹfààní láti gbà mẹ́yẹ miami open bákan náà lọ́dún 2024 nínú oṣù kẹjọ ó láǹfààní láti gbà mẹ́yẹ cincinnati open nígbà tó di inú oṣù kẹwàá ọdún 2024 ó láǹfààní láti gbà mẹ́yẹ shanghai master bákan náà

0: The sounds, the vibes, good talk and conversations. You can have it all at Diamond 88.7 FM, Ilori. Diamond 88.7 FM, we've got you.
1: Me, Ilori, to rewa yi, ni koni yi wa ti o lelegbe. Eyi sibe ke je gbadun re.
2: Diamond 88.7 FM.
1: Diamond 88.7 FM. Ikoni ti o lelegbe.
3: Bẹ́rin bá tẹlẹ̀ fún ti gbọ́ ti jù á mì títí àtúpalẹ̀ dé ẹ̀kan bọ̀ kì ẹ̀dọ̀ kí ìròyìn níbi tá ti mọ fọ́ngbà yẹn ga àwọn ìròyìn ilẹ̀ wa kálékáko káàkiri àgbáyé gẹ́gẹ́ bó ti ń gbóná yorùkú lálá látinú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀ ní ìkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba aago mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín bó bá wá di ọjọ́ Saturday tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday aago mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa wọ́n ti mọ bá wa fojú sunukun wo àwọn kókókókókókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókókó là bókúta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko àtúpalẹ̀ ọba ló la dé orí èjìgbàrá ìlẹ̀kẹ̀ ní tàwọn ìjòyè.

0: a je po nile atuki yin ka to wole la ro toni agbo alaja osupa wa bode folohun oba akiyin de mere ntelu o akiyin de duruma wuse ama kiyin de wa gogo de se wa ni ewure to wole lojo ojo si ti o kago won be lori omo okege okege ni ago to bolojo to wole lojo ojo si ti o kago won la laye omo kra se wa ni bojumo ba mo olowo agbo woro wa ma keke o ni tun lojo aje tutu mi aje yo se be yo fi ode ni kokon wa se bugbe a ma laje lowo a ma laje lapo a ni ba won laje lorun
1: gese lo nje be
0: be ni o gbese aje ta ni le ba won san to je pe won so wi pe wa fe mi ready wa fo mo re doko abi aye are ko fi dogo
1: abi picture yen kan ma pa won ra le pe hello so won lagbajari
0: ai
1: ona ijaye je
0: olo ma ja je o
1: ase wa
0: ba se lo senu ise wa loni alore abore ni lase olohun oba o akiyin wi pe ka bo sore to a tu pale royen foto ni a yodeje a yola oloko temi eku le o
1: to se bi a teyin ka bayi la nka ta n fowo wo
0: be gan lori
1: be a todo to se lani ko lori dijuna ka to to sodo ode lo wuro to ni eto yin eto wa eto a tu pale royen se kan diamond 3.7 to wa ni lorin ni ipinle kwara o ni lojo aje ojo keje deni ogun osu karun odun ta wa ye lodo tin bo le se npe awon kan koko ajimu ni awon elomina araro ogun ke tan selura awon bi be awon victor baye awon bi ayan batisa ni ti won beroka ile ro tan gbe
0: ma raji pepe
1: ise ti royin re o wole ti ki se panda tanka lawon ile ibomira ni le badan amalala fure ati abulawedo pele ogunfe ogun bani be tin gbe tomi
0: mo wa nu awe mo wa nu awe
1: ni ago mejo wuro ga se gbe ta taiwo adejemi loruko mi
0: o da gebe mi se nbe nu awe lapa bi teleji re nje lo ti o sa awe lodo ti e iwe royin to ba wede la ro toni o pa ya pa yeski agbo gbe bi omi oko ni o the nation nbe lodo ti mi bi daily post nbe bi daily trust nbe bi vanguard nche fa fako abibili ati bebe lo lodo temi o
1: alright on a straight line
0: okay
1: lo atoni keke royin ohun ako sinu tipa lo wo atoni punchi yo fi kale daily post yo post oro lo ni vanguard daily trust ati bebe lo
0: so won ni adebi ise ma se agbole oni won peru won eleji re ya lo sinu iwe royin the nation to kari ile to kari oko bi kan Seven Diamond 8.7 FM ni won pe ikogun kan ti won pe ni Rainbow Coalition do je ti wike oni o se be ti won gbegba oroke iyen ninu eto idibo abele o ni ti o waye ni ipinle Rivers ninu egbe oselu APC egun kan eleti amo si Rainbow Coalition eleti minister folulu ile wa ti lewaju ninu egbe oselu All Progressive Congress oni o je wipe won ni pe won gbegba oroke o iyen ninu awon eto idibo abele egbe oselu ele ti o waye olekun idibo toto bi metala ni ipinle ohun won pe lara awon ti won jawe olubori nbi eto idibo abele egbe oselu ohun o na ni atiri eni ti nse abenugan legbimo asofin ipinle ohun eyin martin awa ule o nge bi eni ti won ni won se be ti won se be o gbegbe mu ti won mu gege bi omoye labe egbe oselu apc ti o ma soju ekun idibo ijoba apapo federal constituency obi apo ni ninu eto idibo apapo odun 2027 the nation ologbe iroyan bode
1: alright ayore lo wuro toni toni loke loke rainbow rainbow keke royin ti mogun lo wuro toni keke royin un point momudani keke un nigba ti mogun garo ni mo gbe de waju alaga apapo egbe oselu o ni tesiwaju APC nile yi Tony ya wo si uru kima kimpaju suru ten wo yoli padashe okuta jina alaga apapo ebe oselu onitesi waju APC nila ye meta yutu wada ati sileri fun awan male ye pepe atunto oraje tole de labe esa koso arele ye bola tinobo lori afoguso ye tuyuto di otun oni ya wo awan afoguso are onane late de pe Nigeria oraje wa odurore papa julo kan le gbe oro le fun awon iran to n bo lona atajade kan to lede ni ana ojo eko latowo abese kawo re lori oro royin ati ilana antele abebola toki it wada oni ewo igbesi are tunobo lori atunto oro ajele ye eyan omo le Nigeria e lo ku fun opolopo suru tori ba won se ri bayi awon atunto ohun ile Nigeria o ni sosore fun awon mole yi punchi lo so loro toni ayo
0: eleji re re ti mu suru ayan gbe ajadu ro to nkan kan laje o to di pe Inu wa royin Daily Post nbe mo lo o won pe agba wa loja kori omo tutu wo won pe onbo awon la dede sugbon laye ojo ni o won pe oju la nfi to lakoko ti a wa yi gomina Adeleke pase o oni eje ki eto aboko yi dendensi lawon ilewe ni ipinle Osun iyen lori ikominu ijinigbe eleti waye o sawon ilewe kan won pe gomina ipinle Osun Ademola Adeleke oni o ti pase ni mona wa wi pe ki won so obi eni sogba asodotun eto abo iyen fun awon ile eko eleti nbe o ni ipinle ohun ni itele ijinigbe isele re eleti o sele laipe iyen nile eko kan ti o waye oni ipinle Oyo oro yi ni won je ki o di mimo ninu oro eleti won ko soju opo ayelujara eleti o je ti ijoba ipinle Osun lojo keta din ni ogbon ejo keta din ni ogoje osu ikanun odun awaye gege bi ati jade na se so gomina Adeleke oni o pase fun ile soba tele ti ri si oro eto eko ati awon lajo mi eleti o je ti ijoba ati awon eso alabo lati ri daju pe afojusun won o da lori ati le ro eto abo lagbara iyen lawon ile eko gbogbo gbe pe eto wi pe isele ijinigbe ko gbodo waye o iyen lawon ile eko ni ipinle Osun ohun Daily Post ologbe iroyan gamboro laro tuni
1: ara e ayo re ni ipinle Osun to ni iku to npoju ba ni re we lona mo lo pa fun ni Punchi omo gba mo lowuro to ni keke royin mi ipinle Oyo mo gbede ni ile ise olopa to wa ni ipinle Oyo oni asha gbodo fini joyawo di ka mo le gbe adeye ile ise olopa ile ye ka ti ipinle Oyo lana ojo e ko ni salaye pe ona ti gbo nipa fun kan to gbina ya o ni pa yo jara to je ti awon oluko ati awon eyan ti won ko ni gbekun ni ipinle Oyo awon eyan won mo rawo ebe ninu foro won to gbina ya ise olopa tenu mo pe ni bayi o ti bere wadi lori foro won to gbina ya atejade kan tele de lati owo alukoro fun le ise olopa le ye ka ti ipinle Oyo DSP Ayanlade Olayinka salaye fun awon oniroyin wi pe ewo awon ti bere wadi lati mo boya looto ni foro on je ojulowo ninu foro to gbina ya ohun ni ojo aiku enikan to je obirin to pe ara re ni arabirin Alamu salaye pe ohun na ni olukọ agba iyen adari agba ile eko giga ti wa ni SLA o tenumo we pe ohun ati ogoro awon akeko ile eko ohun o mo ni won ko nigbekun latowo awon agbebon teni keni ko mo ni ipinle Oyo Punchi kon sanu wa lo so lo ro to ni kon sanu wa
0: kon sanu ni o Daily Post Daily Trust o ni iwe iroyin to ton lowo lapa bi won ni owo olowo ato wo ara ni kon lohun badaguda bo ma je ki kankan won wa be ni ka sha mi adura ka gbe to re mi amode ba sugbon Atiku Abubakar o ti yan koko oro o ni eyawo ki ma nse aseyori o takoto oro si Ààrẹ Tinubu. Igbákejì Ààrẹ ń gbàkà nílẹ̀ wa Nàìjíríà Atiku Abubakar ó ní ó ti fi ìkọminú kọmìtà rẹ̀ léde o lórí ìròyìn wípé ìjọba àpapọ̀ ó ní wọ́n ti ní ìjíròrò papọ̀ pẹ̀lú ilé ìfowópamọ́ àgbáyé láti tún gba ẹ̀yáwó nílẹ̀ ọ̀tún mi eléyìí ó tó bíi $1.2 billion o lèyẹ lórí àti ṣe àwọn iṣẹ́ kan ni o gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ kí ó di mímọ̀ ní tí wọ́n bá lè fọwọ́ sí owó yìí yóò jẹ́ eléyìí ó jọ bíi pé ó yóò tún tí ó fẹjú kẹ̀kẹ́ ìyẹn ẹ̀yáwó lábẹ́ ìṣèjọba eléyìí tí à ń bẹ́nu rẹ̀ yìí gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ìròyìn ó ní ó ń fìdí rẹ̀ múlẹ̀ o wípé ètò ẹ̀yáwó òun náà ni ó jẹ́ wípé ìṣèjọba tí Ààrẹ Bọ́lá Tinubu ti ń darí òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń gùlé Àtíkù nínú àtẹ̀jáde kan gbàtọ́dọ̀ ẹni tí ń ṣe abẹ́ṣíkáwọ́ rẹ̀ lórí ètò ìròyìn Olúṣọlá sọ ni ó jẹ́ kí ó di mímọ̀ wípé ó jẹ́ ohun tí ó bani lọ́kàn jẹ́ wípé ìṣèjọba ti ń bẹ lóde yìí eléyìí tí wọ́n ṣèlérí wípé àwọn yóò ṣe bẹ́ẹ̀ sọ ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí di ọ̀tun ni pé kàkà kí wọ́n gùlé ìlérí wọn oníṣe ni wọ́n gùlé ẹ̀yáwó káàkiri eléyìí tí ó sì ń ṣe àkóbá o fún ìgbé ayé àwọn ọmọ ilẹ̀ yìí daily trust olóògbé ìròyìn bòde.
1: ọ̀rọ̀ ẹ̀kẹ̀kẹ́ ròyìn mi ìpínlẹ̀ ọ̀sùn ọmọgbẹ́dẹ lówùúrọ̀ tòní the nation ọmọ musapo mi kẹ̀kẹ́ ròyìn ọ̀hún mọ́gbé síwájú oṣùṣù ọ̀wọ̀ tó tóbi kan ní òwúrọ̀ tòní tó ní ẹ̀wò orin kílàtúkọ̀ sí gbẹ̀dú ọ̀rọ̀ yìí wípé aṣẹ́ṣẹ́ kí ẹsẹ̀ kan bodò ọ̀ní ti fà á wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ètò ìdìbò kò mẹ́sẹ̀ yọ láti yan àwọn olùdíje nínú ẹgbẹ́ òṣèlú onítẹ̀síwájú APC ní ìpínlẹ̀ ọ̀sùn èsì ìdìbò tọ́kéde wọ́n mọ̀ ti ń tàkó ní àná ọjọ́ àìkú ọjọ́ kẹta dẹni ogún oṣù karùn-ún ọdún tá a wà yé ètò ìdìbò ọ̀hún ló wáyé láti yan àwọn mòye tí ó lọ díje fẹ̀gbẹ́ òṣèlú APC lọ́dún tó ń bọ̀ ní ẹkùn ìdìbò mẹ́sàn-án gbáko tó wà ní ìpínlẹ̀ ọ̀sùn àmọ́ ní báyìí àwọn tinubu nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún wọn ní àwọn ò gbà lórí bí èsì ìdìbò ọ̀hún bó ṣe lọ lára ẹkùn ìdìbò tó ń fa ìfanfà ó ní ẹkùn ìdìbò òṣogbo òbòkun ayédáadé ìlà níbi tó jẹ́ pé àwọn alátìlẹyìn àwọn ọmọye tí wọn ní àwọn ò fara mọ́ èsì ìdìbò ọ̀hún wọn fohùn léde wípé òjòdó ni wọ́n ṣe láti jẹ́ kí àwọn olùdíje kan kí wọ́n borí nínú ètò ìdìbò kòmẹ́sì yọ ọ̀hún àmọ́ ní ẹkùn ìdìbò gúúsù ilẹ̀ ìjẹsà ọmọlẹ́gbẹ̀mọ aṣojú ṣòfin tó ń ṣojú ẹkùn ìdìbò wọn báyìí ọ̀rẹ́rẹ́bù sànyà òmìnir wọn ni òun náà wọn fìdí ẹ múlẹ̀ pé gbogbo àwọn tọrọ kan wọn fẹnu kò wípé òun náà ni wọn lò nínú ẹgbẹ òṣèlú apc wọn yẹ ṣàlàyé wípé ọ̀nẹ́rẹ́bù lawrence ayẹni àti ọ̀làdàpọ̀ kọmọláfẹ́ sọ pé àwọn jọ wọlé fún òmìnir nínú ètò ìdìbò kò mẹ́sàn yọ ẹgbẹ́ òṣèlú apc ọ̀hún the nation sọ̀rọ̀ ọ̀rọ̀ ní ayọ̀.
0: ó dá o kó tó di pé wọn ó tẹ̀lé ọ tí wọn máa bẹ lẹ́yìn rẹ nínú ètò ìdìbò abẹ́lé kò mẹ́sàn yọ nínú ẹgbẹ́ òṣèlú apc ẹlẹ́jì rẹ yádẹ́ka polówó ọjà.
1: mi nọrùn gbèsè.
2: Èti rí tó máa sanwó gegege nígbà tó lè rojú lówó ọjà lówó tó rẹlẹ̀. Ṣáà ti download Femtech mobile app nísinsìnyí. Kó o sì máa jìfà ìdíwọ́ ìpolongo tó ń lọ lọ́wọ́ lórí owó fóònù ìgbàlódé smartphone, laptop, ìdẹ́gbẹ̀ngbẹ̀ electronics, àwọn ohun èlò solar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Má ṣe jẹ́ kí farabàǹde olójoojúmọ́ lórí ọjà níléeṣẹ́ Femtech yìí fò ẹrú o. Kàn tẹ àtẹ̀jíṣẹ́ I lórí WhatsApp sí nọ́mbà yìí 0099996565. Kó o lè máa wà lára àwọn ẹni àkọ́kọ́ tí ó jìfọ̀ ọjà wa gbogbo. Rí I dájú pé iléeṣẹ́ Femtech ni o.
3: Hi, my head, oh. Oga landlord, why you dey shake like ceiling fan? Eh? My village people don't come again, oh. Ah, this one where your body hot so? You don't do test?
4: Yes, see result, oh.
3: Oga landlord, no be your village people, oh. Na malaria, you need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya see am, take am. Hey, thank you, Oga Luta. I don't dey can't pay.
5: Luta, brand of Artemeta and Lumifantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
6: Everybody say thanks, Luta. Malaria's in big trouble.
7: Ziyara ta farko a gidan sirikai na kusan kiran ƴan sanda bayan murmusa don ulan Mr Chef sai naji miyan kuka ta fara turanci har ma anta Amina sarauniyar iyayi tace azuba mun a kwano in tafi da ita gida
8: Ji dadin dandanan al'adu tare da dunkule mai saukin marmasawa na Mr. Chef Beef mai dandanan daddawa da kuma hadaddan kayan kamshi. Mr. Chef, dandanan gida, dandanan al'ada. Chef.

onífojì la ó gbé sókè gbogbo òkè ńlá àti kéékèèké la ó rẹ̀ sílẹ̀ wíwọ́ la ó sọ di títọ́ àti ọ̀nà pálapàla la ó sọ di títẹ́jú ìjọkírùbù àti sẹ́ráfù onítẹ̀síwájú olùjọ ti ìlú ìlọrin pé gbogbo ènìyàn síbi ìsọjí àrágbá yamúyamú ni tí a gbé àkórí rẹ̀ ní Alpha Car gbogbo ẹni tí a ti lè láti ọjọ́ tó pẹ́ lọ́nà kan tàbí òmíràn óyá ẹ gba ìtúsílẹ̀ ètò náà yóò máa wáyé ní gbogbo ọjọ́ Thursday kẹta nínú oṣù nínú ìjọkírùbù àti sẹ́ráfù onítẹ̀síwájú olùjọ ti ìlú ìlọrin síbẹ̀ ní òpópónà Murtala nínú ìlọrin bẹ̀rẹ̀ ní déédé aago márùn-ún ìrọ̀lẹ́ àwùjọ ọjọ́ ti ṣetán láti bá ayé rẹ pàdé má ṣàlàyé sí níbẹ̀ torí ìwọ ni ẹ̀rí kan.

0: Tọ́wọ́ ẹ kábọ̀ padà sórí ètò yín ètò wa ètò àtúpalẹ̀ ìròyìn ní kẹ̀hìndà mọ́dẹ̀ tí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Abala kejere tàpẹ̀ ní abala lámẹ̀ ètò àlejò alónì àlejò alónì ara alé
1: ẹ̀yìn ara alé làlejò wa ẹlẹ́jọ̀
0: lájọ ṣe ní òwúrọ̀ tòní ojókòó tá à ń wúlò òun náà ni 0913655952 lójókòó tá à ń wásàpá náà wà níkàlẹ̀ ní 0913655864 ká tá à ń wò. Ó ní ìṣẹ̀lẹ̀ ìkọlù àwọn akógun ìjàlú ká pè wọ́n ní akẹ́gbẹ́tẹ́nikẹ́ni kò mọ̀ àbí ká sọ pé àwọn agbésùmọ̀mí tó ṣe ìkọlù ní ìpínlẹ̀ Borno àti ìpínlẹ̀ Ọ̀yọ́ ní báyìí àwọn ṣe àgbà sọ pé àsìkò tó pé àwọn gbègbè sí akin lórí ṣíṣe ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀. Ìbéèrè tá à ń béèrè ni pé àwọn ọlọ́pàá tó wà nílẹ̀ ṣá tọ́jú wọn tó.
1: Ǹjẹ́ wọ́n tiẹ̀ tó gan tó?
0: Àbí ṣé wọ́n tiẹ̀ tó? Ọlọ́pàá ní ọlọ́pàá mélòó ló ń sọ àwọn ọmọ Nàìjíríà? Ìbéèrè tá à ń wò rèé. Pọ́ṣọ́nà Àbáyọ rèé. Ẹlẹ́ẹ̀kejì ó ní ìpínlẹ̀ Rivers tá à ń wò pé pẹ̀lú nǹkan bọ́ ṣe lọ báyìí kí ni yóò jẹ́ ọ̀rọ̀ àbáyọ fún gómìnà Fubara tó jẹ́ pé òun náà nàgà láti ṣe sáà kejì tó jẹ́ pé àwọn èèyàn wíkẹ́ wọ́n ti kó tán nínú ètò ìdìbò kọ̀mẹ́ṣẹ́ gbèsòlú APC
1: tó jẹ́ ti ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin
0: òní ni wọ́n ṣe ti sẹ́nétọ̀ àti ìmọ̀ nǹkan tí ayọ̀.
1: 0913655952 ẹ̀lú ẹ̀ káàrọ̀ ẹ̀ kó ojúmọ́ o. Ẹ ṣeun.
2: Ẹ kú ètò náà.
1: Ẹ ṣeun ó kọ yín bó ẹ ti pè.
2: Ṣé àáfàá ló ń pè Dr. Láre Òkìkí Exponent láti Ìdàkúrè? Ọlọ́run wà pẹ̀lú yín. Ẹni lórí ọ̀rọ̀ ètò ààbò ni mo ti kọ́kọ́ gbé ní alákọ̀ọ́kọ́. Ẹni ìjọba Nàìjíríà wọ́n ń gbìyànjú dáadáa. Pẹ̀lú tí òjá ṣẹ́gun náà ni pé ká máa tún forí jin àwọn tí a bá ti mú padà kò jẹ́ kí sí àwọn agbófinró yọ. Ti ọlọ́pàá àpẹẹlẹ ó ń da àdùkọ́ sí wọ́n sì mọ kọ̀rọ̀ kan dú gbogbo ìlú. Pọ̀ṣẹ́ tó fara community policy náà kó wọn kálẹ̀ láti yọrí. Ti Rivers bí a ṣe ń sọ̀sẹ̀lú Nàìjíríà tá a bá múra ìjọba tó wà lórí ipò òun náà ni ó mọ̀ lórí gbogbo ohun tí máa ń ṣẹlẹ̀. Ìkọ́ṣẹ́ tó ń ṣe ẹ tó ń dà nìyẹn rú kò ṣeé sọ jáde téèyàn máa ṣẹjú òṣèlú méjì kò dẹ̀ ṣeé sọ. Sò Fubara náà ni kó sàánú ẹ tí ò bá múra so èrò ọkàn wíṣe ní òfin ẹsẹ̀ mẹ́ẹ̀ẹ́ àfáà Dr. Láre Òkìkí Exponent láti Ìdàkúrè.
0: Ẹ ṣe gan fún yẹn.
1: Ẹ ṣe fún yẹn.
0: Ní WhatsApp wa alàgbà Kọ́ládé Àyìnlá ti Asadam. Àwọn ní ilẹ̀ Nàìjíríà alẹ́ ní ilẹ̀ Nàìjíríà tẹ́ pé kò ní sí fanfa wọ́n wá ní kí ìjọba kán lo àwọn drone láti rí pé wọ́n mójútó gbogbo àwọn agbègbè ní ilẹ̀ yìí yẹn alàgbà Kọ́ládé Àyìnlá láti Asadam.
1: Ẹ já tu ẹni tó wà lójú òpó. Ẹ ló ẹ káàrọ̀ ẹ kó ojúmọ́ o. Ẹ bá a tún mọ́ o 0913655652 ìyẹn lójú òpó tí ẹ lè tọwọ́ nù yàrá ìgbóhùnsáfẹ́. Ẹ ló ẹ káàrọ̀
0: ẹ kó ojúmọ́ o.
3: Mr. Malik ni láti ló ń pẹ̀dí lọ́lọ́jẹ́.
0: À ń gbọ́ yín.
3: Nípa ti àwọn tí wọ́n láwọn wá ipò míì ni. Tó bá yẹ kó bá nínú constitution wọn tí wọ́n sọ pé ẹni tí ó lọ ọdún mẹ́jọ tọdún mẹ́jọ rẹ̀ bá ti pé kó wo ní sùúrù kẹ́lòmí ò ti bọ́ tí ibò míì ni kẹ́lòmí nǹkan bá ń ṣe lọ ní máa ìyàtọ̀ ẹni tí ẹni tí ó bẹ́ẹ̀ ṣe dáa èèyàn lè mọ̀ ẹni tó ẹni tí ó ṣe dáadáa sínú ìlú ò lé ọkọ rẹ̀ sí ara ẹni tí ò ní dọ́ta burú òun náà lé ọkọ rẹ̀ ó lè lé ọkọ pé ó lè lòun ẹni tí èso lè lé ọkọ. Ẹni tó bá ti ṣe ọdún mẹ́jọ rẹ̀ tọ́lá pàdé wọn ọdún mẹ́jọ wọn bá gbé kalẹ̀ ọdún mẹ́jọ yẹn kó lóun ò dọ́ kó dọ́ọ̀bù ná kẹ́lómi ọ̀bọ sí bẹ́ẹ̀ náà ni ìrọ̀rùn òfìdé fún gbogbo àwa tálíkà.
0: Ẹ ṣe gan àwọn ètò wa wọ́n ti wọlé.
1: Ẹjìnlá Jacobs ọmọ Tayo wọn ti ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ wọn ti bá wa sọ́ọ̀lù Bélẹ́ńjà kó tó di pé a padà sọ́dọ̀ ẹ̀yin ara alé. Ẹ káàrọ̀ ẹ kó ojúmọ́.
4: Ẹ ṣe ẹ káàrọ̀ mo tọ́ra foyí tó pọ̀ ọkọ̀ ló fẹ́ yàrá rẹ̀.
0: Ẹ ká mú láti ọ̀rọ̀ ètò ààbò ní báyìí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé láàrin wákàtí 24 wọn kó àwọn èèyàn tí wọn tó 87 ni wọn kó nígbèkùn nípínlẹ̀ Borno àti ìpínlẹ̀ Ọ̀yọ́. Ní báyìí aṣòfin àgbà sọ pé àsìkò tó láti rí pé wọn gbègbè sí akin kankan lórí iléeṣẹ́ ìṣèdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀. Ìbéèrè ni pé Ṣọ́nà Àbáyọ rèé ẹ̀jìnà.
4: Àṣẹ rí ẹṣẹ́ púpọ̀ mo tọrọ àfojúdẹ̀ kan sí ilé ìwé àwọn ti di soft target fún àwọn agbésùmọ̀mí àtàwọn tí wọ́n gbìyànjú tán wúrò wípé àwọn fẹ́ drive home point àwọn home. Ṣé pé afẹ kan gbọ wa kan gbọ wa yi so boya won ti really we as soft target o si se into banu je pupo because ban wa won funran won yi te ba ri nto se ta won to wa nu funran won yi ti won ni ku won ma so fun aralu wa pelu omi je loju o se nto fo torin lokan pupo yi tun se le ni brunu la n gbo suddenly yi tun se le ni o tun e ni ilu
1: sele
4: o sele ni Oyo State bye mo wa nugbekun ke ba se ri be la pojuro la mojumo baro yi opopo na won tuwe na inu gbonu won wa ko si se eni kan la nfani ke be o ti en boruko wa je ke be orilede se ri ile olopa abeli ami ton pe ni state police yoko ipa ti e ati pe mo se wo o wa long overdue because awon kan so pe ati mature to fun state police tori iwa awon oloselu wa ton si gbagbo pe won le fe lu

0: wadasi.
1: To eka papada sori eto yin eto wa eto wa to pa lero yin ni kan da mo de 3.7 to wa yin lorin ni ipinle kora abala kejere aba alami salejo alun to wa wo awon na ni oni meron jikos awon ale yin bayi eyin e pada
2: ba wa
1: so ti ojo pota nlo on na ni 0913656952 whatsapp wa oni 0913656864
2: 0913656952 Hello, I can't go tomorrow.
3: I can't go. Alpha Bukuya Rashilatiko.
1: I'm going, sir.
3: I don't know if I can see you. I'm going to go to the house. I'm going to go to the house. Problem, like I mentioned, so can you quickly cause the problem? See about to go continue latching my bami gawe love only solve problem boya temporarily I'm a coolie software for a long time they can be who see me the mobile package in a way see about conducive to a call wa use the plan law import to technology answer a drone anything baba need the drone but I lost my country can so technology as you all are trying to see one new for two now that I need that we can delay wa Aeronautic that concerning President Tokui Buhari turned the Tukano fighter jet. Only your doom, turned our doom, and so about the loom, and some caution, and some tanta. Baba, or a call, sorry. See, I'm about to go to the pair of Matam producer. I've been irritated my dad in bed. You sustain wa. Ya dear, you can jewa. Is the free account produce ye and one graduate last one, can you think I can see environment you are? So, more believe pay, you solve problem. You say, what? I have a NATO for your what you are. Okay, you are
1: pushing. Ah, no, what's up? What? Afobagelati or a gun. When he weekly, Tampany, I don't like Papa Bush, you PDP for RA. When he could jacky, I mean, a red DJ in a bush, you PDP. When he sent on a toucher. Nipile Kogi ati Dokita Bukola Saraki ipe awon mejeji won fa le bushu PDP yi ati jini odun to nbo ni woye todo ti won ni o
2: oda eya to eni to wa lojo po hello e karo
4: sir
2: e chun
4: okay afa do plan o ti ti lo pe pada lati ta kure oro ti baba to an be so nipa di ti o se lu Nigeria nlo nipa bo se je pa wa lagbara di be hijack pe awon nikan le nbo sori ipo Only the Amuzo Colonel Baku San or another carrier did you for Bosima? I want my lab and a lumbosi bed.
2: Brother, Ashon Foy, that's a Ejatu, hello me. Sakao Niyo Moritala lati alori woni won ki wa eso woni fubara o le wole fosa keji woni sugbon won lo legbemo asofin apapo lati bojuto lati le koni janu ni ko olohun ko bukun ile Nigeria eso fun idasi tiyin eni kan be nbe leji re
1: e kojumo
5: le karo
1: e kojumo
5: Bola jire lo so lati bakuko.
1: An gbo yin sir.
5: E ba to han ti weekend mi se so an pa lo ye.
1: Mm.
5: O week o ni ja ti se pelepele. O ni pe han ni Yoruba mo ni atako ni ko le gbo mo nre wo. O na wo ti o ba ko tojo la re pelu ta won mo re ati gbugbo han family ye. Gbo yi tin se to ko won le da kan run ye a. Tin ba record re je ni. To den pa ti se tabo. O pa bi le yen na yo se ipa egbo awon joba latun wa ro. I will take a look at the police.
1: Wa karo won ni are tinubu kan fi wike sino pdp lati ba pdp jene ni woye ti won ni o won ni asin won ni won se result e ni won ni Nigeria awon eyan pe opolopo gba won paro fun won won si tun ma tele iro ni woye ti ogbena biwa
2: e ba kan na ola lati sa o won ki wa won ni lori oro ti rivers won ni awon ro bi pe ko si wahala kankan ni ipinle ohun tori eto idibo ko mese yo ti won se won na awon ara ilu na ni awon omo egbe won ni imoran won fun gomina Fubara ni pe ki o lo ni suru to po dada e seun ba awon se wo sinu
0: hello ebo jumo
6: oruko mi ni kawo
0: lati bo an bo yin sir
6: lati bo ni sere olon se an wa Nigeria ni wo ite le fi wo wiki e mo ri ni pe no ma won ran wiki wa se me e pe ti pe sa ma daru because te ba wo opolopo nkan tin se le ni di fast speed especially ni Nigeria e ri pe PDP o yo ko to wọ́n àjẹ́ kó rí bí tó wọ́n ẹgbẹ́ mi náà bẹ́ẹ̀ náà ìwọ́n ṣe ní bọ̀dì tí tó wà ní lábẹ́ rẹ̀ tí bá ṣe gọ́ọ̀mẹ̀ntì àwà lẹ́nu rẹ̀ yìí bọ́ ọlọ́run lọ bá fún ju ẹ̀dá lọ ọlọ́run ojú kálukú ẹ̀kú ẹ̀kọ́ rà.
1: ẹ ṣeun fún ìdásí yìí. Tóbi láti Amsterdam ní WhatsApp àwọn sọ pé àwọn ní ìwé táwọn ni pé 77 yóò padà jẹ́ kí àtúnṣe dé bá ìlànà ìjọba tiwantiwa pé àwọn mẹ̀kúnù náà kí wọ́n dá sí ọ̀rọ̀ ìjọba kan sì gba àwọn mẹ̀kúnù kí wọ́n gbà wọ́n là wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ wípé àsìkò rèé tí ó yẹ kí wọ́n tètè ṣe níwò yẹ ti ọ̀dọ̀ tiwọn.
2: ó dà olùṣọ́ àgùntàn ezike láti òṣèré wọn ní kí ló dé tí àlejò wa tí wọn fi ń para búlẹ̀tì káàkiri lórí ìbéèrè tí bí wọn ní kí ni yóò jẹ́ ẹ̀tọ́ fún àwọn ẹbí àwọn ọmọ ogun tó ṣubú lójú ìjà wọn ní ṣùgbọ́n nǹkan míì ní àlejò wa ń sọ ó dà báwọn ṣe rò sí nìhun wọn ní kí ni ètò tí ìjọba ní ní pàtó ẹ ṣeun báwọn ṣe
1: tún wò sí lọ́yọ̀
2: ẹ já wo ìpè kan sí.
0: Ẹ kojú mọ́.
7: Orúkọ mi ni Ambassador Zakaria láti ìlú Ògbólóróko níjọba àbílẹ̀ Àtàlúkà Gọ́mẹ̀t. Mo ní àbúrò ọ́fíà tuntun ti gbogbo pàtẹ́ bá ti ń gbé bàbá yìí wá ọ̀rọ̀ olóògbé tí ọ̀kan gbòógì inú àwọn
2: tó ń bẹ̀rẹ̀ lórí ẹ̀. Malam Abdulrafil Ọlárẹ̀wájú Asikuti kọ́ ló bẹ lórí ètò
7: ẹ̀jìnà
2: Jacob Somatayo.
7: Eléyìí pípẹ́ náà gbogbo wọn. Gbogbo ọ̀rọ̀ jáde sọ látàrọ̀ ọ̀rọ̀ sẹ́ẹ̀rí àkọ́kọ́ náà tọ̀ gbogbo ẹni tó bá rò pé agbára wà lọ́wọ́ òun lónìí ó máa retí pé lọ́la ọlọ́ọ̀ba ló lágbára o èyí tí ẹni ìwíkẹ́ ń ṣe yẹn kí n ti ń da ẹgbẹ́ tí ń fò sẹ́gbẹ́ kìíní tí ń fò sẹ́gbẹ́ kejì ìbára àwọn aráàlú ni kó dàbùn àwọn aráàlú àwọn ni kó dàbùn fún ogún ogún ogún ojá fún ogún ogún tó ń wá bó ṣe jàjà gbára tí wíkẹ́ wà yẹn. Àwọn ó ti kó lápá ó ti kó tuntun kó papá mọ́ra o àwọn aráàlú ni kó dàbò fún owó ẹni tí wọ́n ti gbò fún ní eléyìí tí ń bọ̀ yìí kí wọ́n kún ó gbọ́n bí wàhálà yìí ọlọ́run ní dé rífàsì tó ara ọlọ́run ní dé nàìjíríà bàjẹ́.
1: ẹ ṣe gan fún ìwòye tìmí jẹ́ ká kàn wòye ká máa lọ ẹni yìí kiwa sadiq láti òkè òsè wọn ni kí ni àwọn báńdíìtì yìí gan ń pààyàn fún wọn ní ṣe àwọn nìkan ni ìyá ń jẹ ní òye ti ọ̀dọ́ tí wọ́n. Ayọ̀.
2: À ń lọ láàárọ̀ ìtòní ọ̀la ẹ̀ máa pàdé àwọn ojúgbà wa míì a rí àwọn àtẹ̀ránṣẹ́ yín o ọ̀gbẹ́ni Bello láti Kúlẹ́ndé ti mọ ọ̀nàrẹ́bù Abaya
1: Yusuf
2: láti ìsàlẹ̀ Agbáka ìsàlẹ̀ Fúlàní àkó ti kó wa ń pápá mara ẹ̀jìnà Jacobs Ọmọ́tayọ̀ adúpẹ́ ìpẹ́ òkun lọ́wọ́ yín lọ́la olè ẹ̀ máa pàdé àwọn akẹgbẹ́ wa mí ayọ̀dèjì ayọ̀lá lorúkọ tèmi.
1: tó taiwo adéyẹmi lorúkọ mi ó dàbọ̀.
8: ní ìlú ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ́ gbádùn rẹ̀. ẹ díjú yín kẹjà ládùn rẹ ẹ jẹ kó mọ yín lára diamond 88.7 fm ìkànnì tí ò lẹ́lẹ́gbẹ́.
9: The time is 9 o'clock.
10: Ago mesan tilu.
11: For the best of national, local, international news and sport,
10: Tune in to New Sponge and Diamond 88.7 FM. New Sponge, all about the news.

0: ọjọ́ tí ọba ti wá sùn tó ń jí tó ń jáde tó ń wọlé téèyàn kankan ò bá ti sọ̀rọ̀ nípa nǹkan tó ń ṣe yálà ó dá ni àbí kò dá ni kọ̀ mọ́ pé ọ̀sẹ̀ kankan àbí bóyá ti kú náà kí la sọ ó tó gẹ́ sí gan tí kò bá ṣe pé ó tó gẹ́ ni irú èmi ńlọ́wọ́ tálíkà ọlọ́run ni mí irú èmi ò ní lè dìde wípé mo fẹ́ díje torí olówó nìkan ni ó lè jáde àbí bóyá bàbá mi ti jẹ kọmíṣánná rí bóyá ìyá mi ti jẹ rẹ́psì rí àmọ́ pé ó tó gẹ́ ló wá tú gbogbo ẹ̀ ká pé ọmọ aláìní gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ kwara ló lẹ́tọ̀ọ́ sí ìṣèjọba náà ẹ wá rí i pé àǹfààní ó tó gẹ́ tá a wá ń sọ yìí kódà kò mọ nínú ẹgbẹ́ wa ẹgbẹ́ tá a lékún ò níjọba àwọn náà ti wá ń wò ó pé àǹfààní táwọn pípù gbédè ní ó tó gẹ́ àwọn náà ti wá ń kọ́pì wa ó tó gẹ́ ló gbédè tó fi di pé àwọn ọ̀dọ́ wá ń dipò mú ipò tí tó jẹ́ pé tẹ́lẹ̀ èèyàn tí ò bá nífọ̀ lé nǹkan náà kò lè dì mú ẹ wo population ọ̀dọ́ wa àmọ́ ẹ̀yìn ni àwọn ọ̀dọ́ wa wà before kí ó tó gẹ́ wá dé àwọn ọmọ tí ò tí ì pé 30 years bọ̀ tí ọlọ́run fún wọn ní ẹ̀bùn tí ó rí wọn pé wọ́n wá ń jẹ kọmíṣánná mélòómélòó ẹ wo ọ̀nàrẹ́bù kọ̀wíl olódodo ẹ wo ọ̀nàrẹ́bù làdé ẹ wo ọ̀nàrẹ́bù nafisat bùgé ẹ wo ọ̀nàrẹ́bù tó ń rẹpírẹsẹ̀ntì owódì onínire ní house of assembly ọ̀nàrẹ́bù rukayat àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí kò bá ẹsẹ̀ ó tó gẹ́ ọ̀nàrẹ́bù rukayat journalist ni kò kí ṣe olówó àmọ́ pé ó tó gẹ́ fi hàn pé ọmọ yìí ó ní nǹkan lórí ó ní ipa tó lè kó níjọba ó tó gẹ́ sí gbèdé ipò honorable house of assembly obìnrin ni ọ̀dọ́ ni nǹkan méjèèjì ní àná nǹkan tí kò tiẹ̀ ní jẹ́ kọ́ súnmọ́nù bóyá wọ́n fi ọ́ ṣe media aid bóyá fi ọ́ ṣe data boy àbí kọ́ mọ́ bá wọn kó bàtà àmọ́ pé níbi yàrá tán ti ń pa tán ti ń kún tán ti ń ṣètò ìgbérere ayé fún olùgbé àti ọmọ ìgbé wípé àwọn ọ̀dọ́ wọ́n wá jòkóó ńbẹ̀ ara àwọn àǹfààní rere tí ó tó gẹ́ mú wá ni ẹ wá wò ó káàkiri ní sàárè òkè ọ̀dẹ tí èmi ti wá tẹ́ ẹ bá ti dé junction àjàṣẹ́ǹbì tẹ́ ẹ ń lọ straight títí tẹ́ fi dé ìgbàjà òkè yàpo yàrú tó fi lọ bẹ́ẹ̀ ọ̀nà yẹn ìjọba abdulrahman abdulrasaq ó ti dá yàtọ̀ sí yẹn wá ní ẹ wo ohun mèremère tí ìjọba ń ṣe tán ti ṣe káàkiri so the fact is wọ́n ní ẹ̀rí jẹ́ mìǹso kò kí ń ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ sọ pé ẹ lọ wò ó báyìí ẹlẹ́rìí wa ó ń bẹ nígboro tẹ bá dé gbòòrò ẹ rí iṣẹ́ tá a ti ṣe kò tí ì wá dúró iṣẹ́ ń tẹ̀síwájú ni and ohun la ṣe ń sọ pé ìjọba ó tó gẹ̀ yìí àfikún continue so that iṣẹ́ tá a ti bẹ̀rẹ̀ wọn ní dá wa padà sí oko àná.
1: Ọgbẹ́ni Abdulrasheed Akọ́gun a tún máa ṣe bẹ́ẹ̀ gbìyànjú láti gbà yín lálejò padà lórí ètò nítorí pé ń bi tá a dé níbẹ̀ náà ni a ti máa gé pété lórí ètò ẹ bá wa dá sí fún ti àkókò yìí fún àkànṣe ètò míì eléyìí tí ó gòrí àtẹ́gùn mo dúpẹ́ fún àkókò yín tí ẹ filẹ̀ tí ẹ fi wá sórí ètò lónìí a máa rí yín bá láṣẹ ọlọ́run ọba. Títí di ọ̀la tẹ́ máa pàdé àwọn ojúgbà wa lórí ètò ẹ bá wa dá sí Ayọ̀dèjì Ayọ̀lá lórúkọ tèmi ẹ ṣeun ó dìgbà kan.

0: ọ̀rẹ́ máa káàbọ̀ wípé ẹ kú dédé àsìkò yìí ó sórí ètò tí ẹ máa ń gbọ́ ńgbà tí agogo mọ́kànlá ìyálẹ̀ tán bá ti ń kú bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ń gbogbo ọjọ́ ajé bí eléyìí ó náà ní ètò iléeṣẹ́ Westco Farming Company Limited àwọn aṣojú iléeṣẹ́ náà wọ́n ti ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ yìí pẹ̀lú mi alàgbà Ọ̀ṣúndélé wọ́n ti ń bẹ níwájú mi bí tájọ máa wíwèé ọ̀rọ̀ lórí kíni ohun tí iléeṣẹ́ Westco Farming Company Limited tí wọ́n gbé lọ́wọ́ fún ẹyin tí ẹ̀ ń gbọ́ fúgbà àkọ́kọ́ iléeṣẹ́ yìí ó jẹ́ iléeṣẹ́ tí ń bá ní dáko ẹ fẹ́ gbin àwọn oríṣiríṣi nǹkan pàápàá jùlọ àwọn nǹkan tí ó jẹ́ pé yóò mú èrè yanturu wa lẹ́yìn wa ọ̀la ṣùgbọ́n wọ́n ní ẹnu onípọ̀n báyìí náà láti ń gbọ́ mọ́ta ẹ jẹ́ kí n kàn sọ́dọ̀ alàgbà Ọ̀ṣúndélé kí wọ́n túbọ̀ ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún wa ẹ bá kí gbogbo àwọn ọmọ nàìjíríà ti ń gbọ́ wa.
1: a kí gbogbo ọmọ nàìjíríà wa pátá lápapọ̀ a kú ìtura yìí ìtura abá ògbó alára mu.
0: àmì.
1: orúkọ iléeṣẹ́ wa ni Westco Farming Company Limited. Èmi tí mo sọ ẹ ni olùdarí iléeṣẹ́ náà Ọ̀ṣúndélé Olúwọlé.
0: Olúwọlé.
1: Iṣẹ́ tá ń ṣe iléeṣẹ́ wa ni pé commercial farmer ni wá. Àgbẹ̀ ni wá a máa bá àwọn èèyàn dáko. Ẹni máa fẹ́ gbin ọ̀pẹ. O fẹ́ gbin kòkó. O fẹ́ gbin rọ́bà. O fẹ́ gbin tík. O fẹ́ gbin mìláínà. Nǹkan táwọn ọmọdọ́mọ máa dé bá lọ́jọ́ iwájú a máa bá àyàn gbìn. A dẹ̀ tún gbin iṣu. À ń gbin rice. À ń gbin àgbàdo. À ń gbin ẹ̀gẹ́. Gbogbo nǹkan tẹnu jẹ pátá là ń gbẹ̀. Bó ṣe wá rí ilé ẹni tó máa nílẹ̀ tiẹ̀ fúnra ẹ̀ láti 5 acres sókè a máa lọ sórí ilẹ̀ àlọ́wọ́lẹ̀ yẹ tílẹ̀ máa dada fún ọkọ̀ tó fẹ́ gbìn a máa bá gbìn bẹ́ẹ̀ ẹni tó bá nílẹ̀ àwa nílẹ̀ iléeṣẹ́ wa tàfin àwọn kọ́sọ́mà lówó tí ò pààyàn rárá àwọn nǹkan tá a gbìn náà poríṣi méjì àwọn kan wà tó pé títí láìlá ọmọdé wọn máa dé bá míì tó wà tó pé kò ju oṣù mẹ́ta sí ọdún kan ilé tó ju oṣù mẹ́ta sí ọdún kan yẹ a máa fi lẹ̀ rẹ́ǹtì ẹni tí ò bá nílẹ̀ a lè ní kó ra lẹ̀ a máa fi lẹ̀ rẹ́ǹtì fún ní company ọ̀dọ̀ wa ni tí ò bá nílẹ̀ báyìí tí wọ́n á ń ṣe ilé kí n fi ọ̀pẹ kí n fi ṣe sample ọ̀pẹ ọdún mẹ́ta lọ̀pẹ máa lò bọ̀tọ̀ ọdún mẹ́rin la bá yàn gbìn tá a ti mú adé oko yẹ tá a ti wo lẹ̀ oko tá a ti pẹlẹ̀ tó dáa fún ọ̀pẹ ni àwa la máa ṣá oko yẹ la máa ṣán oko yẹ àwa la máa páàkì ẹ̀ àwa la máa pẹ́ẹ̀gì ẹ̀ àwa la máa rọ̀pẹ́ àwa la máa gbìn àwa la máa fi fertilizer sí lẹ́ẹ̀mejì fún ọdún mẹ́ta àwa la máa roko sí ní ẹ̀ẹ̀mẹ́rin ní ọdún kan fún ọdún mẹ́rin bẹ́ẹ̀ nígbà la máa deliver fún ẹni tó ní oko gbogbo ọ̀pẹ àti màbẹ̀ sí ń jáde ńgbà yẹ tẹ́ni ọba tó ráyè ṣẹ́bú ọ̀pẹ tí ń jáde báyìí ẹni òtún ráyè òtún nídìí àwọn òṣìṣẹ́ tó máa bá ṣiṣẹ́ bẹ́ẹ̀ a máa rẹ́jà àwọn tó ń kọ epo àwọn tó lè bá kọ epo yẹ àwọn tó lè bá ṣepo ẹ jáde a bá wọn rẹ̀ jẹ́ síbẹ̀ àwọn yẹ àwọn yẹn mọ́níjà tí wọ́n fúnra wọn tó máa bá wọn mọ́nítọ̀
0: ṣe tí ó máa bójútó
1: gbé la máa fi ṣe ẹ̀ lẹ́fún wọn.
0: ẹbó wa ni títà àwọn nǹkan èrè oko yìí fún àpẹẹrẹ epo tí ẹ mẹ́nu bà yìí bóyá ẹni tí ó gbọ́ iṣẹ́ fún yín kò wá rí oníbàárà tí ó bá tà àbí tí ó rà á bó lẹ ṣe rò bíi pé yóò wá rí oníbàárà.
1: ẹ ṣe gbogbo èèyàn ló mọ̀ pé ọ̀pẹ open market ni ọjà tó jẹ́ pé gbogbo èèyàn fojú rí ni kò sí ilé kan tó ti ní í ṣebẹ̀ so kò kùtà rárá bẹ́ẹ̀ kò síbi téèyàn ń gbé epo dé téèyàn ti ta àwa ní báyà ní nàìjíríà bí àti nílòkè òkun tọ́wọ́ kò lè kùtà rárá.
0: ó túmọ̀ sí pé bí ẹ bá ti bá èèyàn dáko tán kì í ṣe pé ẹ fò ń tọ̀ ń lẹ̀.
1: rárá o ẹni tìtọ́ ajẹ́ pílà mi fọkàn pé wá a máa bá yanjú ẹ̀ torí gbogbo ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ gbogbo tá a ní ìdí pátá lọ́lọ́ tún pèsè fún wa.
0: ẹja wo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó dé iléeṣẹ́ yín náà àkàkọ́ mu ẹ̀yìn pẹ̀lú ọ́fíìsì yín àti àwọn ibi tí ilẹ̀ yín bẹ nílé ìlọrin ní ìpínlẹ̀ Kwara ń bí.
2: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó dé iléeṣẹ́ Westco Farming Company ni wọ́n yìí
0: 08100 80 98 98 67 08100 80 98 67 070 070 60 70 070 070 60 70 070 070 60 70 070 070 60 70 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070 070
2: Panic Oil Summer Garage ni ilu Ilorin
0: Eba tumule kasi.
2: Shop B 15 Emirate Plaza opposite Abanic Oil Some Gara ni ilu Ilorin. Awon bi ta ni lesi ni won yi. Anlesi Bala, anlesi Okeose, anlesi Alapa, anlesi Budo Sale ni Afon.
0: Ah, e je ki pada sodo alagba Osun Dele Oluwole. Ah, ile ti amenu bayi. A po le se mo pe ah ile yi o nkan ogbin bayi lo da fun boya ogede lo da fun ni o koko lo da fun ni o tiki malaina lo da fun bo le yin se nda mo
1: e se sa se ri ise teyan tin se to ti le logun odun ko si kan to ko ja yoji fun yan be ta ba ti foju ari le bayi
0: e ti mo kan to da fun
1: ati mo kan to da fun ti o ba ni da mo so ko se ta tu fe se bo la tu gba awon to je pe won to pe je te base le ri ni pe kan ma test le ati gbe won wa ta ko fe ru wa loju ni o bo ko se ta ma ri be ati mo ah nkan ba ma da ko ba da ba
0: oda ki emi ni le
1: ben
0: mo wa n woye pe ah ogede ni mo fe gbe ti won tete rowo sugbon gba te wa de e wa ni ile yi o le da fogede je iru moran wo le le fun mi fun iru ipo ba
1: ta ba de ile gba ile yi o ku die ka pe ile yi ko le da fogede dada ana won kemi ka tan pa ma lo si to ma gbe ogede ye but that le ri pe ile yi ko te mo ogede ara a ma so pe okay ile yi o nkan ta le gbe si bi ko da nkan ba ni ka gbe si be
0: ah aya ki atuwa wo awon ilana owo lawon eyan le to ni sansan lori ati darapo mo le ise yin te fi ba won bere ise ogbin won te si pari re te fi yonda re le won lowo
1: e se talent to fe do pa polo awon office wa
0: eyin o igbesa akoko
1: ben ta office wa ba won eyan wa nbe uniform to ma fill nbe ta fill form wa pe wa ise to ma fe se ask to fun wa so ta tan pe agreement ta ti wo lori ise ye a pe lawyer awon a pe lawyer ti wa anjo joko anjo se agreement ye
0: ti ba wa ni lawyer nko
1: te ma ni lawyer wa ni lawyer ni company wa to ka ma joko tori ko si se ta nse ta fi to fi si awon to di se ko ma bale ru awon to ba wa le lowo be a ma se agreement fun pe won ra ile yi lo Westco Farming Company Limited
0: o ti di ti won
1: owo ton fi dale o ma wa nbe o ise ta fe ba won se lori ile ye a wa nu document ye owo ta tun gba lowo a wa nbe tan ta bere se wa wa nbe tan ta deliver se fun o ma wa nbe so okan ni kaluko a bale tori iru awon se permanent crop ile ise ta ra le fun odo wa ah ni kan so won tan le kan so time to ma so fun wa a wa nbe tan to fe so le to ku o ma wa nbe
0: a se ojo opo le sugbon ah mo wa fe bi yin bayi pe in nile in prepare dako sugbon mo lowo lowo wa wo pe boya mo le ra idin ipin dokowo o le se yin je aye yun be
1: aye wa dada ni last week enikan ti gbe 50 million sile won fe ra shares le Westco a de joko pe lawyer iwa awa na duro a jo se agreement la ni ara wa
0: bang
1: ben
0: oda eyin ara le o na ni e tin gbo yi a yonda ro bani soro to de ile ise Westco Farming Company Limited le kan si a si si oju opo le e le ni ibere kan tabi meji te fe bere lowo asoju ile ise Westco Farming Company Limited ele ti adari agba yanyan ninu ile ise yi alagba Osudele Oluwole ti won benu yara igbon saife yi e ja weni na ko to di pe amu ero bani soro hello
3: hello
0: sir e seun
3: hello
0: hello se n gbo o
3: e ka ro
0: e ku ya le ta o ko yin bo e ti pe gbo soke
3: e ka ro sir
0: e seun
3: Ẹgbọ́n
0: ṣe ń ti ta fọlọ́run mọ̀ ń bá sọ̀rọ̀. Ọ̀dà 0913656952 ìyẹn ni ojú òpó eléyìí tí ó wọ bíi ti ẹ lè pè sí ìkànnì ìgbóhùnsáfẹ́ Diamond 88.7 FM. Bẹ́ẹ̀ bá ní ìbéèrè kan àbí méjì eléyìí tí ẹ bá fẹ́ béèrè lọ́wọ́ aláṣẹ àti apàṣẹ iléeṣẹ́ Westco Farming Limited won la nfani lati da yin lohun a sugbon ko to di pe ameyun e ja yonda ero bani soro to de ile ise ile kan si
2: 081
0: 0 81 0 4 0 4 8 3 8 3 9 8 9 8 6 7 0 8 1 0 4 0 4 8 3 8 3 9 8 6 7 0 7 0 0 7 0 6 0 6 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7 0 7
2: 15 Emirate Plaza opposite Abanikoi Somme Garage ni ilu Ilorin
0: awon bo ni ile wa ni ile Ilorin
2: ani si bala ani si oke ose ani si alapa adeni si budo isale
0: order achi ojo opo on le lekan si o si wa nsisile 09136556952 sugba o pada sodo alagba oluwole osudele eje ki awa wo bayi en soro nipa oro ile yi bo ni oro ile yi bi bo lo se je na mo fe dako nkan ti mo fe da loko o ni isu tabi ege
1: ben
0: nje ile ise Copley Farming Limited nje ile wa pe e wa ba mi se iru se oko be abi awon igi ope ati awon melina nikan le ni
1: se ara o kiju la gbe lowo o o fe gbin isu a ma ba yin gbin e fe gbin rice a ma ba yin gbin e fe gbin agbado a ma ba yin gbin ko si nkan te fe gbin pata to je nkan te nu je ta o ki ba yin gbin but awon ye iru isu agbado rice ege awon o need won ra le fun to ki chikan titi lai lai ni
0: ele ti mo fe menu ba gangan na nu
1: o need ko ra le fun to osu meta odun kan ni da ri pe ege o pe ju pata loko odun kan ni o ti to wu but ogede an ma ra le fun ni to ki chodun kan ni odun meta odun merin se n gbe ogede nbe ope an ma ra le fun ni koko an ma ra le fun ni rubber an ma ra le fun tik an ma gba won yan ma ra le fun ni
0: nje aye wa nbe lati ko ise lowo yin
1: aye wa an train awon eyan en ba fe ko to fe ma se ba se nse to na fe ni ko register ko
0: ilana owo ni o le to
1: o ma wa office wa o ma gba form to gba form a wa fun interview tab interview o ma wole
0: Roberto
1: ben
0: oda bo se ni pe won o je lori eto Wesco Farming Company Limited iyan futi iyale ta e o na nu na line na line ngbati na chu yo fi koja omo iya mi o ti suna dere nu o ile ise yi won tun ko tutu dadi na nu eja se be ki a darapo mo won e ro ba ni soro le kan si 0706070217 tabi 0810483986 7 yẹ la won ero banisoro to dodo ile ise Wesco Farming Company Limited yo da fun wa
4: ni gbogbo iseju ati wakati le o fi ma gbadun oju lowo awon eto ni ile ise ti wa ko si asadanu ninu awon alakale eto ni ikoni ti eti mo bi eni mowo Diamond 88.7 FM e lo fokan bale bo ba je leka ere idaraya ifikuluko leka amuludun ere onise ati awon orin aladidun fun igbadun ti yin nikan ni o Diamond FM Ikoni tonton, nyerin, nyerin.

0: Àṣeyọrí àtẹ̀yìnwá ní Fẹ̀mí ìgbẹ́kẹ̀lé hàn nú ẹni pé àwọn onítọ̀hún kájú ìfọkàntọ́ àwọn ní gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Kwara ní nùsìjọba gómìnà Abdulrahman Abdulrasa tí wọ́n fi ń gbóṣù barabàndẹ̀ fún pé ó kú ọmọ ṣe láti wá mọ̀ gbà pẹ̀lú àrídájú ìdí abálẹ̀ tí wọ́n fi ṣàgbékalẹ̀ ọ̀kan gbòkè gúdùgbà ètò lórí rédíò èyí tí wọ́n pè ní ẹyíríẹ̀wò níbi tá ó ti máa ṣàgbéyẹ̀wò ohun tí ìjọba gbéṣe nípínlẹ̀ Kwara ẹyíríẹ̀wò lẹ̀tọ̀ tí ó ti máa pàbí ìyàbìdú kókókókókó kọ̀rọ̀ lórí àwọn àṣeyọrí ohun mèremère tí gómìnà ìpínlẹ̀ Kwara Malam Abdulrahman Abdulrasa ti gbéṣe nínú ìṣèjọba rẹ̀ abalẹ̀ lẹ́ẹ̀kejì ńlá balaṣẹ́rọ̀ ni níbi tí àwọn olùgbọ́ yóò ti máa pè wọlé láti fìdí ọ̀rọ̀ múlẹ̀ lórí ohun tí atọ́kù ti sọ nípa iṣẹ́ tí gómìnà Abdulrahman Abdulrasa ti ṣe ṣé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ kájọ fojú lámì tọ́ wò ó ètò yóò máa wáyé ní
1: Diamond FM 88.7 gbogbo ọjọ́ Monday aago mọ́kànlá sí aago méjìlá wákàtí kan gbáko
0: níbi tí ó ti máa bá àgbà pèdèpèdè nípàdé aláàjì ọmọ babọ́lá olójòkú ẹ yí rí ẹ

kábíyèsí ọlọ́run ọba ọba títí bẹ kí bẹbí ó tó máa bẹ tó sì máa wà nígbà tí bẹbí ò bá ní símọ́ ìbọn ọlọ́run ìbà èèyàn mo dérí ètò lẹ́ni mojúbà o ẹ̀jẹ̀ kò yẹ̀wò ẹ̀jẹ̀ kojú wa ṣe lórí ètò yín ètò wa ẹyí rí ẹ̀wò ẹ̀ wá tómi ọmọ àlàbí náà lórúkọ ti tèmi ń jẹ́ ọmọ wọn níṣà wà wọn ga ọmọ oníbo ẹja òwe ọmọ arìbùsọlá ìsínsunkún kódò mọ gbẹ ìkòrò ń sunkún kódò mọ fọ àti sí àtìkòrò báyìí làmójọrùn lálé baba tó bí mi lọmọ ẹ wà nǹkan fìdílé kẹ máa bá wa ká lọ.

mẹrin tẹlu mo kì í sí mẹ̀sọ àgbò mo kì í sí mẹ̀sọ àkárìbà lójúmọ́ ti gbé wọn wálé ayé kángókángó lóhun agogo dùgbẹ̀dùgbẹ̀ lóhun akìrìgbè mo kì í lọ́kùnrin lóbìnrin níbi tẹ́ ti lórí ọ̀fẹ́ láti mọ tẹ́tí gbọ́ wáyé káàbọ̀ sórí àkọ́tún ètò ta pè ní ẹyírí ẹ̀wò ní lọ́jọ́ ajé ajé ifo de tìmí àti ìṣègùgbé o láṣọ lóhun ọba amédùmarè akú ti wẹ́líwẹ́lí òjò tó rọ̀ atura ló jẹ́ fún wa o lágbá ọlọ́hun ọba amédùmarè sọ́líù ọlọ́ládé lóko mi ọlọ́ládé mi àkànbí àwé pìrìsẹ́ńtà mc unique káàfàtà gbogbo lẹ̀kílẹ̀ àgbólóhùn bí ọ̀jẹ̀ ọmọ dáníyàn ní pànàdà ó gbàládùá fún wa báyìí pé ilé òní lé wa o ọ̀nà òní nà wá porongodo ayé òní lùfẹ́mi àti ijó ẹfọ gbórin yín lọ́ọ̀dẹ̀ yìí orí tèmi ti yóò ní burú a ò ní dẹni táyì mọ̀fẹ́ gbà fún lóúnjẹ jẹ o ẹni bá ń pariwo lẹ́gbẹ̀ẹ́ yín ẹni kó ṣe sùúrù náà kẹni tẹ́tí gbọ́ ètò yìí ẹ̀jírí ẹ̀wò ẹ̀ lẹ́ńbẹ̀ẹ́ ẹ̀kú kalẹ̀.

0: jẹ́ ká yiri ẹ̀wò náà ni èyí tí ń bó kálukú pò lórílẹ̀‐èdè nàìjíríà kọjá báyìí lọ́mọ èèyàn gbọ́dọ̀ sọ pé bàbá tíjà ń tò gbéǹdì kọ́ńsóòlù ìrònú ti
1: ìrònú
0: ọ̀pápọ̀ ọmọlọ́mọ ebo látò bàtà lẹ́yìn títọ̀sán bàtà àárọ̀ akínyẹ káàbọ̀ lórí ètò fún tòní inú mi dùn ayọ̀mí kún ẹ rí akí gbogbo ọmọ nàìjíríà akí gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ kwara buwala mọ nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí pàápàá jùlọ tá a bá ń sọ nípa ètò òṣèlú àmọ́ àlejò kan bá mi lórí ètò láàárọ̀ yìí ó sì wù mí torí pé tó jọ́ mẹ́ta tèmi wọ́n jọ ń takùrọ̀sọ ọ̀rọ̀ kan yorùbá sì ni tí ń bá ń dunni ò ní ń pọ̀ lọ́rọ̀ ẹni èso àtẹnumọ́ wọ́n sì ní
1: èyí jọ́nà
0: ẹ bá ń mú bàbá sídìí kínní nǹkan súnmọ́ bẹ̀ dáadáa bàbá mo kí ẹ bá ń kí gbogbo ara lé.
2: ẹ káàárọ̀
0: o
2: ẹ kú ọjọ́ mẹ́ta
0: ǹjọ́ kan pẹ̀lú.
2: ẹ̀rà èmi ni alhaji mb lawan láti sango ward ní kínní ni ọjà gbọ́rọ̀.
0: bàbá ẹ mọ pè náà ẹ tó pè mí lábẹ́ aṣọ àjọsọ nígbà mo dé iléeṣẹ́ rédíò láàárọ̀ ìmọ̀ wá bá yín wọn lẹ ti jòkó lẹ ti pẹ́ mọ́ ni ọ̀dà bọ́rọ̀ bá wá rí báyìí kò sí tí fi ṣèyàn ẹnu oníkànlá tí ń gbọ́kọ̀ ńgbà mọ́ bá yín kí ló gbé orí ètò gan.
2: ẹ ọ̀rọ̀ kìnì ntalop tí wọ́n sọ pé wọ́n ṣe fún wa ní kìnì ọjà gbọ́rọ̀ a sì ti rí wọ́n ti ń ṣe gbogbo ìka káàkiri ètò ẹwà rí kan ṣe kìnì tí wọ́n mú wa fi gbẹ́tọ̀ wọ́n sì ti wá wò wọ́n ti sọ̀fẹ́ gbogbo báwọn náà ti fẹ́ ṣe so àwọn kìnì ta kọ́ lọ́ngbà ni wọ́n á mú kìnì kọ́pì yẹn láti pé bá a ṣe rí ìrànlọ́wọ́.
0: ẹ ní interlock ní àdúgbò gangan.
2: Láti ilé alhaji wá sí ilé ẹlẹ́rú mọ́ ìpàtà.
0: lọ́jà gbọ́rọ̀. ìbẹ̀lẹ̀ tí ń béèrè interlock. bàbá mi bá bí lè rí dáadáa local government wo níbẹ̀ yẹn ẹ fọ́ọ̀lù sí.
2: ìlọrin ìsìn ni
0: ó tiẹ̀ ti dáa.
2: sango ward
0: ni tamorítọ́ jẹ́ chairman ìlọrin ìsìn local government. Ṣé kì í ṣe àgbẹ́lérè nù?
2: Àgbẹ́lérè ni
0: inú mi dùn ayọ̀ mi kún. Torí pé gbogbo alága kanṣu wọ̀nyí wọ́n ń ṣiṣẹ́ takuntakun. Bẹ́ẹ̀ ti mú lẹ́tà tí mo gba kọ́pì lọ́wọ́ yín. Alága ìlọrin East Local Government Alhaji Àgbẹ́lérè wọ́n ń gbọ́ mi lórí ètò láàárọ̀ yìí. Mo sì ń fi dá yín lójú pé bàbá tó bá di ọjọ́ Wednesday ọjọ́ alárúbá yìí pẹ̀lú ògùn ọlọ́dọ̀ ọlọ́run ìlọrin East Local Government níbi tí ẹkọ̀ táwọn wà ní pàkẹ́ bàbá tọ́bàdínláàgọ́ mọ́kànlá ìṣeéṣe kẹ́ ẹ̀ pàdé èmi ń bẹ̀ bàmọ́ tẹ́ ẹ bá lọ bẹ̀ ẹ bèrè ọ́fíìsì chairman ẹni látọ̀dọ̀ mi pé kọ́pì lẹ́tà ti wà lọ́wọ́ mi èmi náà ò mọ̀ débẹ̀ ẹ̀yìn náà dé mo sì nígbàgbọ́ pé bó ti ṣe tara wájú wọn ó sì tọ̀dọ̀ tìyín náà bẹ́ẹ̀ torí pé ìdàgbàsókè òun náà nípínlẹ̀ kwara tí àwa wà fún mo sì mọ̀ pé bí alága àgbẹ̀lérè tí ń gbọ́ wa wọn ó ti fojú wo pé ntalọ́ọ̀kì gbogbo ọjà gbọ́rọ̀ nǹkan tó ń sọ ọyẹ kò di ṣíṣe a sì ń fi ńlá balẹ̀ pé pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀ náà ò rí ọwọ́ ìjọba kó tó di pé gbogbo ẹ̀ kásẹ̀ kó ńlẹ̀ bàbá mo kí yín púpọ̀ ẹ kú ọ̀rọ̀ ìlú ọlọ́run ó fi yìn yín ẹ pẹ̀lẹ́ sà ẹ kú ọ̀rọ̀ ìlú torí ẹ wá gbéra abáyín ni ẹ ti ń pè láti ibi ìjọ mélòó kan ẹ wá ní lónìí ọ̀dà àjọ fojú oníjú lọ́jọ́ mi náà ni ẹ wá fẹnu ara yín sọ tọ́ pẹ̀lú ògùn ọlọ́run àjíṣẹ́ yín fún ọmọ bàbá tíjà àjíṣẹ́ yín fún alága ìjọba ìlọrin East Local Government pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ́run tó bá ti dé ọ̀rẹ́sà bàbá ẹ̀dẹ̀ yọ̀ǹda yín ká máa tẹ̀síwájú pẹ̀lú ètò tiwa ẹ ṣeun ọ̀rọ̀ náà lẹ gbọ́ yín torí pé ìdàgbàsókè gbogbo agbègbè nípínlẹ̀ kwara òun náà ló ń jẹ ìjọba tí ń bẹ lóde tòní ní jẹ wọn lógún pàápàá jùlọ ẹrí gẹ́gẹ́ bá ti sábà máa ń sọ nípa Governor Abdulrahman Abdulrazaq gẹ́gẹ́ bí ìṣe tí wọ́n ń gbogbo ògbà ọ̀rọ̀ rẹ̀ làbí sọ fún mi pé ẹ yiri ẹ̀wò lápètò

0: sọ́ọ̀lù ọmọ ọlọ́lá ló ń pànàdà.
1: ọ̀gá mi tún nílé jò ń lò.
0: lórílẹ̀‐èdè nàìjíríà lónìí.
1: nílẹ̀ tó mọ́.
0: ọ̀rọ̀ òṣèlú. ọlọ́gbàgbọ́rọ̀ kan.
1: bẹ́ẹ̀ ni.
0: gbogbo ẹ ọ̀rọ̀ kẹ́yìn bá wa dá sí kọ́ láàárọ̀ yìí. à ń dá sí nǹkan wa fúnra ara wa.
1: àlà mójútó fúnra wa báyìí.
0: àgbà yẹn kọ́ bá wa dá sí.
1: ọ̀tọ̀ọ̀tọ̀
0: lọ́rọ̀. ẹ jẹ́ adá sí nǹkan ara fúnra ara wa.
1: àbí atújà wa á bí.
0: àgbéjọ tẹ́yìn máa bí àwọn ìbéèrè jì dé. ẹ wà tó mi.
2: ọ̀gá mi mo kún dayín lò.
0: ẹ jẹ́ wọ ọ̀rọ̀ òṣèlú lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá jùlọ nípínlẹ̀ kwara tá a wà yìí. bẹ́ẹ̀ yàn bá wọ àwọn olóṣèlú wa ò lójú oorun láti bí oṣù bíi mélòó kan sẹ́yìn.
2: bẹ́ẹ̀ ni torí tó bá dunni báyìí ní pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni.
0: òun kálukú ti ń dà bí ọgbọ́n báwo la ṣe báwo la ṣe báwo la ti gbé gbà. gẹ́gẹ́ bí mo ti sọ lórí ètò yìí ẹ jẹ́ kí n tó ń là fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tá ń gbọ́ wa. tá a bá ń sọ̀rọ̀ pa á yànyàn sípò ipò ilé-ìgbìmọ̀ asòfin fún ìpínlẹ̀ Kwara.
1: ẹ máa gbọ́ o.
0: mẹ́rìnlélógún làwọn tí ó sojú wa tán máa sábà sojú wa nílé ìgbìmọ̀ asòfin tá a mọ̀ sí 24.
1: ẹ máa dé.
0: àwọn 24 yìí àwọn ni wọ́n sì ń sojú àwọn ẹkùn kọ̀ọ̀kan káàkiri gbogbo 16 local government ń bẹ nípínlẹ̀ Kwara. nígbà nítorí wọ́n yàn wọ́n sípò náà tayọ pé ẹ̀yẹn lọ sojú wa o kí ni àwọn òfin tẹ́ gbé kalẹ̀ tí ó ṣèlú láǹfààní. kí làwọn ìmọ̀ràn tẹ́ gbé kalẹ̀ tí ó mú ìdàgbàsókè bá ìpínlẹ̀ Kwara. àwa yan àwọn wọ̀nyí àáyẹ èèyàn 24 tá a mọ̀ sí member Kwara State House of Assembly. àwọn wọ̀nyí àwọn dúró lójú kan tá à ń pè wọ́n ní legislative council. ẹ wo ètò ìjọba àwa ara wa o. ètò òṣèlú wọn ń bọ̀ ti 2027 yìí gẹ́gẹ́ bí òfin àti ìlànà tí àwọn INEC gbé kalẹ̀ táwọn ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan náà wá ń tẹ̀lé. àwa rínú àwọn 24 yìí tí wọ́n ń sojú wọn lè gbìmọ̀ asòfin ìpínlẹ̀ Kwara. àrí tó dúró ń dò pé iṣẹ́ tí mo ṣe ẹjẹ́ ń ṣe láṣẹ yọrí ná ẹjẹ́ kí n tún dúró síbẹ̀ yálà fọdún mẹ́rin míì. ààrẹ ń tó wò pé èyí tí mo ṣe yìí náà tó ó yẹ kí n tẹ̀síwájú ni. gẹ́gẹ́ bí gbìyànjú ìgbìnàyẹ òun kálukú pé èèyàn tó ń gbìyànjú àti ga sókè.
2: kéèyàn má dúró lójú kan.
0: bẹ́ẹ̀ ni ààrẹ tó sì dúró pé ètí mo ṣe tó gẹ́.
2: mo fẹ́ sinmi.
0: ẹ máa wá gbọ́ bá a ti ń là kalẹ̀ yìí.
1: kò lè yé.
0: nínú àwọn tá a yàn lọ yìí ara àwọn tó ṣe pé àwọn tí wọ́n yàn wọ́n wọ́n ti rí wọ́n rí pé èyí táwa yàn yóò kójú òṣùwọ̀n. lábájá tá a yàn ta ni ó lo sojú wa èyí ò sojú wa dáadáa ń bà wá lójú jẹ́ ni. ààrẹ tó náà dúró bẹ̀ tó dúró ń dúró pé ṣé lèyí owó mi ti ti kú dà. ṣùgbọ́n àsìkò míì ló tún dé yìí. ẹ wá wo bàbá ń sọ̀rọ̀ house of assembly a mọ̀ sọ̀rọ̀ house of federal representative ti ń bẹ ládùjá. gẹ́gẹ́ bí ìlànà àtàgbékalẹ̀ àwọn mẹ́fà péré ni wọ́n lọ sojú wa ní house of representative ti ń bẹ lábújá.
1: ẹ máa gbọ́ dáadáa o.
0: àwọn mẹ́fẹ̀ẹ̀fà yìí ti ń bẹ ńbẹ títí di bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tí wọ́n ń sojú ẹkùn kọ̀ọ̀kan. lára àwọn mẹ́fà yìí ara àwọn tó dúró ń dúró pé ìwọ̀n tó ń dúró sílẹ̀gbẹ̀mọ̀ asòfin àgbà yìí mo fẹ́ tẹ̀síwájú. ààrẹ ń tó dúró ń dúró pé ibi gíga làá báyẹn ètí mo ṣe tó ẹ̀jẹ̀ mi náà tó ń sún. are n to si dudu pe eti mo se to ge la be gbogbo e na la to wa ra won ara ilu tan o pe iwo ta ni o lo soju wa lekun oko di awo roju tu re
2: a ri koko
0: a ni gba ko pada be
2: wo sun segbe kan
0: are n to o pe ko sun si waju sugbon ta won awon ara adugbo awon te n wo pe e ta fun o tele bo lo se elomi si dundu pe se ti mo mu lowo yi
2: imaniju le
0: te ba wa wo awon ta n so elomi ti n be n le gbimo asofin odun merin akoko merin ekeji merin eketa ko de lomi n lo merin elekerin
1: abisi olohun
0: ka to wa bo sodo awon senator si wa senator meta gege bi lana atagbe kale nipinle Kwara senator meta ni nbe ti kan soju Kwara Central iko mo soju Kwara North ikan si soju Kwara South ba ti to kale arinu senator ina to ni order e tun je mi oduo nbe kin ma se bi tin se lo are n to ni senator to ge e je mi no tun sun waju asi re ni to dundo pe ti mo se yi na to ge ba tin ba yin soro yi are n to lodun merin akoko ge bi senator are n to lodun merin ekeji gege bi senator koda are n to lodun eleketa abi to fe gbianjo ati le eleketa awon aralu na wa dundo pe ita akoko fun won bo lo se bi amboro obore e mo gba bi pe mo ni eyan 24 ni o lo house of assembly ni state eyan mefa pere ni ona federal house of representative labuja eyan meta ni o lo gege bi senator owa dori gomina to je pe gomina yo kan pere oni ojoko lo ba se pe gege bi ta nlo lowo yi bi gomina ba lo sa kan odun merin akoko ofin baye gba lati lo sa elekeji ko lodun merin sugbon ofin o se be faye gba gomina lorilede Nigeria ko se sa eleketa
2: bene
0: gomina na wa le ye ba bakan meji ni ko duo pe to e ti mo se to ge o
1: to bayi
0: gomina mi asi ni oda e je mi no tun sun e je n tesi waju gege bi ofin ti la kale be na lare orilede Nigeria ibi ta wa nlo laaro igangan re eto odibo gege bi ilana agbekale o n kaluku la ofin faye gba lati dije lati dupo to ba wu yan boya ko ye omo abatija house of assembly nipinle Kwara State loni baba ka meni meji n gba mo kaye awon eyan ti won dupo 24 mo ka wa 157 eyan 24 ni o si wa nbe ofin lo faye le o iwo ti won gbo mi na won na leto bo ba qualify
2: agbara ba ti gbe
0: 24 ni nbe nbe tele awon 157 ni won wa ndu won o si le fi abo eyan le debi ti won o fe yo kan lekun
2: bene
0: enta wan sori eto abele to wa gbe kale ni pe won si primary ba ti so lori eto nje jo ngba ta le jo wa wa ona meji lo pin si o inu ka si direct primary abi ka si consensus pe a fi ori kori a fi kun lokun beyan ba wo lojo saturday to lo yi lojo saturday ta lo tan yi o ni awon legbe ma sofin agba ta mo si house of representative te eyan mefa pere ti won lo soju wa labuja ti won si to primary ti won omo won pa na da
1: oga mi tun le jolo
0: oni luka ma lulu pe
1: bo lo ti wi
0: bo se ire ayo so bo se ire
2: ayo so
1: yo ba wa tu pe ari se lari ka ari kan
2: ba ari kan ni baba re gbo be ni
1: o di tan
0: inu awon mefa ti won wa ni le mi ma sofin agba labuja ari nu won na tan dondo pe ipo yi se mo si fe joko le lori ni
2: emi ni jule o
1: ato jebo lo sa lowo ku ba be ni ti o boru
2: pe wa re ba jo mo
0: koda ti re n ton fe tesi waju pe e igbe gigala abayan ni
1: ki o ba la boke
0: boya pe odo finu re pada pe nje mi mo fe lo yi o mu
2: jagbara mi ka bayi
0: o si ka ma ri fasi oni je n pada si bi mo ti fe ku o
1: ti ko lu
0: e ma gbo ipo mefe fa yi awon kan na ti wa dondo pe eyi teyin se to ge e fe lomi na laaye
1: ko lo se
0: opolopo yen na wa didi pe awa na fe lo ninu egbe oselu e ma egbon ninu egbe oselu kan na lele ta nso lowo yi ninu egbe oselu kan paapa dule ja so pe egbe oselu APC ti ipinle Kwara ngba won se primary lele to se pe boya egbore niye boya ifimo so kan pe e ja fori kori ka mo pe o na e melo le fe lo fun apere bi won ti lele en ti o soju Ilorin West asa local government eni kan pere ni o lo soju local government mejeji be lare en ti o lo soju Ilorin South ati Ilorin East local government Labuja gege bi member house of representative be lare en ti o lo soju Oyun Ofa ati Felodun local government meta be lare en ti o lo soju Isin Ekiti Irepodun Oyun ni federal house of representative e ma de o eyan mefa pere ninu a mefa fa yi awon kan ti wa nbe awon kan joye mo taku pe se bi mo de ibe lawo mo wa awon ara ilu si fo lena won woye labe ogbe oselu won o na ti dibo abe leta mo si primary lojo saturday to lo yi ba ti n ba yin soro lowo gba mi si omi oto e won o se je latun on ri se ba e lo ye won o se eyan mefa mi yala nu en ti nbe nbe tele to ba ti gbegba oroke nbe nbe nu eni won ye die kuro nbe won ti yo we kuro lawo won ti fe lu mi ropo won ti yin eyan mefa gege bi member house of rep Labuja bayi labe egbe oselu APC ni o
1: egbo ye dada
0: tori pe to gbogbogbo idibo gbogbogbo si nbo to je pe ba tin so legbe egbe oselu APC o la won egbe oselu mi na yanju ti won na
1: be ni
0: labele to nka duko pada wa fi gbagaga
2: ti o han
0: ni gbangba bobaya
1: bẹni
0: ibi ta wa nlo ri inu eyan mefa ti nbe nbe tele da baba ti ja ngba ti je pe resort o di officially fun wa latodo INEC pe a mefa fa ri sugbon eko ti foju mimu han
2: gede
0: ngbe gege bibo primary ti won di lo ta si ti n wo pe lagbaja tamodo n lo gbogbo oroke bo mo lo ni kan ti wa lulu to ko ni njo si pe amen ti o lo ama won ti o ku en ti o lo ti lo o awon to ku ti ku o eni o ti gbori wole bayi gege bi member house of representatives
1: egboye
0: je lo soju alabuja awon baba teacher be eyan o won lori eto yi akowe agba nigba kan ten they have former kun be akowe agba fun gbogbo eto royin tin jade nile ijoba ipinle kwara nigba kan tori ka ka ka yan baba jeje ti kuro ni gege be akowe agba won tesiwaju
1: beni
0: lati lo soju eko won nile igbe ma sofin tin be la
1: ara itesiwaju tan so le kan nu
0: lo ba won
1: beni
0: salu omo n pa nanda
1: mi tinu le jo nlo
0: boya on official announcement ni o so ta ma soro lo ni south lo ni west ati asa local government awon kan ma dasa kan ma ni sagayade iderade leni tawon araalu tun wo pe oda o elekeji en to se lapoko ari
1: owuwa lori
0: owuwa lori on baba teacher ebi baba kan lo wa sori eto oro interlock lo ba wayi
1: abi
0: interlock enu ona yara re ko adugbo won ni ara en tin lo soju awon agbegbe re kan nile gbe ma sofin abuja tiki ni na si to han sori aye lujara e won bere transformer lowo mi se bi njo te pe mo ni lo le e mo dawo jo community ni n to ba ku la wa o pe so fu gomina ki n te mi
1: aye fi loje
0: asa mo ara adugbo na duo de ipese bo pada wa
1: atun wa lowo ko e
0: nbe no to na ti pa le ru e mo nta n gbiyanju ati so ni pe ta ba yin eyan sipo
1: bene
0: e ja se ire oda awon ti se ti o fun awon house of rep bayi eyan mefa pere jo lo soju wa ni gege bi ipinle kwara nile igbimo asofin kekere labuja a mefe fa ti duo ofin ti e wa fa ye le eni o ba fe fa pa janu
1: abi
0: won gbe igbimo kakale tan mo si tan ni eh kire tin pe ko temi lorun
1: be ni pe pejo ko temi
0: lorun
2: temi lorun
0: e ja wa wo bayi a wa so frep mefa la ku
1: be ni
0: senator meta ni o lo ni pele kwara o baba titi abi tin ba soro lowo lowo la aro ni monday yi ti se on the 18 kon
1: bene lo su karun
0: o ni eto dibo abele awon senator meta trofe lo soju wa labuja o waye ni pele kwara
1: bene
0: ida by direct primary ni abi consensus si ni mu senator ni kwara central
1: bene
0: mu senator ni kwara south si yan senator ni kwara north
1: bene
0: nibi ta ba ti wa ri eyan meji meta ti won gba form ta won na la won fe lo di senator
1: abi
0: baba wa fori kori ti mo won jora won wa ni e falagbaja kale
2: o koju osun
1: e jo lo se
0: kona baba ti ta nba mi won a ma ta ba lot be oye ta rodorodo lucky ni eni oni o ba mu afaramo
2: won gba folo
0: amo to n kalu kan ba wo pe gbogbo wa la to gba ngba sun lo ye ani e ja lo dibo ba ti di ta won aso fre ojo oni gangan monday ti ba yin soro yi ni won dibo abele primary fa won senator
1: e ti gbori ba won
2: meteta
0: ibo ti kwara central gege bi titi disin ninu wadi ta se
1: bene
0: le party secretariat APC ẹnì kan péré ńlá wà rí tó gba fọ́ọ̀mù sínétọ̀ fún Kwara central
3: yóò àárín gbùngbùn ìpínlẹ̀
0: Kwara tọ́já sí pé bọ́ bá tiẹ̀ dọ̀rọ̀ concessions náà ni àbí nígbà tó pẹ́ nìkan ní ta ní ẹ̀dùn kejì ọ̀sẹ̀ tó bá dùn bẹ́ẹ̀ bá sì láti primary gbangba làṣáta náà ni ó ti yóò ń kálùkù ọ lọ ó ti ẹ̀tọ́ àwọn ọmọ mi fi kì láàárọ̀ lọ́fíìsì náà di wẹ́ àwọn ń lọ dìbò primary senator ti bo ní Kwara central mú náà bá a ti ń ṣẹlẹ̀ àwọn Kwara south ń bẹ̀ ń bẹ̀ ó ní èèyàn tó gba fọ́ọ̀mù sínétọ̀ òdì tó làásìkà ti primary ń bẹ̀ náà dansokoto alasov tẹ́ ẹ̀ máa ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí ní Kwara north àrí lára àwọn tó ti ń bẹ gẹ́gẹ́ bí sínétọ̀ tẹ́lẹ̀ táwọn náà tó fẹ́ padà sí sínétọ̀ a sì ráwọn táwọn náà ní ó wu àwa náà lọ́kàn àwọn náà ó ṣe primary tiwọn lónìí bẹ́ẹ̀ tẹ́ ń bá yín sọ̀rọ̀
3: yìí
0: èèyàn mẹ́ta péré ẹnìkan fún Kwara central ẹnìkan fún Kwara south
3: ẹnìkan fún Kwara north
0: lábẹ́ ẹgbẹ́ òṣèlú
2: APC
3: afẹ́kẹ́ gbọ́ iye owó ẹ̀rí bá a ti lábàwọ̀n
0: bá a bá wá ṣe yíùn tán sọ́ọ́lù ọmọ àbá pàdánà
3: ọ̀gá mi tinú lè jò ń lò State House of Assembly
0: State House of Assembly tá a pè ní 24 déètì tí wọ́n di
3: ogúnjọ́ tó bá ti di ọjọ́ àlárúbà wednesday ogúnjọ́ oṣù yìí ní ò wáyé ọ̀túnlànà
0: lọ́tùnlóde yìí
3: bẹ́ẹ̀ni
0: láàmẹ̀ntì ó padà sí House of Assembly àmẹ̀ntì ò ní padà bẹ̀ mọ́
3: bẹ́ẹ̀ni
0: àmẹ̀ni tuntun míì tí ó wọlé àràwọ̀n tí wọ́n ní wọn lọ jókòó jẹ́ àwọn kan tiẹ̀ ń gbé káàkiri ń gbé lágbájá kan náà táwọn tiẹ̀ mọ̀ tiẹ̀ wulẹ̀ tiẹ̀ dúndùn pé ẹ̀dá wa padà torí wọ́n ti mọ báwọn ti ṣe é
3: ìpínlẹ̀ wọn nù
0: ti sínétọ̀ lónìí nígbà tí ọba fi da aago márùn sí mẹ́fà rọ̀lẹ́
3: a
0: ti máa gbọ́ bí ó ti lọ àmọ́ tá a bá ní dènà pẹnu táyì fi ọ̀rọ̀ sábẹ́ àwọn malam abdulrahman abdulrasan tí wọ́n ń ṣe gómìnà ìpínlẹ̀ Kwara lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn nìkan gẹ́gẹ́ bá a ti rí nínú iṣẹ́ pátì òṣèlú apc àwọn náà gba fọ́ọ̀mù sínétọ̀ fún Kwara central àmọ́ Kwara south Kwara north primary mbẹ̀mbẹ̀ ọ̀dà bàbá wa ṣe ti House of Assembly ní ọjọ́ wednesday lọ́tùnlá yìí níbi tí èèyàn bíi wá ọ̀ràn nígbà wọn ṣe screening wọn tiẹ̀ ti já wọn bíi mélòó kan síbẹ̀síbẹ̀ ìró sì pọ̀ lọ àbọ́ bá jẹ́bẹ̀ ẹ̀já jọ lọ gbangba wálé à
3: ìró pọ̀ lójú là
0: sálù ọmọ ń pàdánù
3: ọgá mi tinú lè jò ń lò
0: tọba wa dijọ́ àlàmí sí
3: tún ṣe 21st
0: ìbò ti gómìnà
3: gómìnà ni o
0: tàbẹ́lé ní ọ̀wá o
3: bẹ́ẹ̀ni
0: bá a ti ń wò ó tá gbogbo wa náà ti ń yàn sí wa a mọyì èèyàn ti ń du gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú apc tí wọ́n fẹ́ẹ́ di gómìnà ìpínlẹ̀ Kwara wọ́n ti ṣe screening fún wọn o ara àwọn tó yege pẹ̀lú àyẹ̀wò síbẹ̀síbẹ̀ ètò primary ó wáyé lọ́jọ́ àlàmísì

0: Ẹgbọ́ Ṣirọ́ni.
1: 091.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ ṣeun kí ló kọ ìbúlẹ̀ tí ń pè
3: wá. Ẹ Amadi FM, òkè òkè ni ọmọ lọ.
2: Àṣẹ.
3: Mo kí bàbá yín bọ́ lọ lójú òkú, wájúwájú lẹ́mọ̀ọ́ lẹ̀ ní wọ́ alẹ́ pípa Ọlọ́run. Ọmọwé Bashiru ọmọ ẹlẹ́kẹ́ láti ká. Ẹ rí ètò ìdìbò ẹgbẹ́ òsèlú APC lábẹ́nú tó wáyé níjẹta yìí, wà láìlẹ̀ àti ẹ bá dé bágún. Ẹ rò pé bóyá kò sẹ́gbẹ́ mi mọ̀ ni. Àlá níbi tí ìròyìn tí wọ́n ló bú ayé àdé. Tí wọ́n á jẹ́ àti pé tọ̀ ẹ jẹ́ àwa tá a fi mọ ẹ jẹ́ ká máa ṣe dáadáa. Ẹ wo ẹ tó mú kẹ lọ́tọ̀ wa nísìnyí olódodo. Ẹ wo tí bàbá rẹ ṣe fún wa. Ẹ òun làwọn èèyàn wó òdodo bí òun ṣe dáadáa. Ẹ náà wàá dáadáa jábàá yìí ṣe òun lọmọ wa jẹ nísìn. Ẹ bá débẹ̀ wọn nísìn ń ka lóka pariwo òdodo ní o òdodo ní o ya gbọ́tọ̀ ìka tó tọ́ sí mú tàbí remú ìwádìí tẹ́lẹ̀ kejì náà ìfẹ́ nítọ̀ wà. Ìyá tó lè bá tó ní kò sẹ́ni lè bá gómìnà wa gbé gẹ̀ẹ́sì kò sí ohun tóun tó lè gbé gẹ̀ẹ́sì lọ́rí gómìnà wa. Pé gómìnà yẹn ti ṣe dáadáa nínú ìpẹ́rẹ́ kwara. Òun òkè sẹ́ni kò sẹ́gbẹ́ ní tó lè bá wọn di. Àánà wọn wọlé pẹ̀lú gbòdì tó lọ wọn rẹ̀ ní wọlé náà rẹ̀ di. Ìwé jẹ́ ká gbóore káàbì sóore. Ẹni tó sì wà ní tí ó wà ní ẹgbẹ́ òsèlú APC ní ìpínlẹ̀ kwara. Ẹtí APC náà ni kò sẹ́gbẹ́ ni. Àmọ́ ẹni ọ̀wá wa àwọn páàtì kan adáhùn tó tọ́ lọ. Ẹni tí ìgbà fẹ́ ẹni kan yá. Àmọ́ ẹni kan jẹ́ kó bá dúpọ̀ yẹn tó bá wù. Ìpẹ̀lú gbọ́ APC òkè òkè ní ọmọ ẹ pé.
2: Àdúpẹ́ bó ti yàn sáwọn lọ́dọ̀ tiwọn òun làwọn ti rí wọn. Ẹ bá sì sojú èèyàn èèyàn fojú ẹ sọ̀yà. Hello.
1: 091-355-6952.
4: 091-366-6.
2: Hello.
4: Ẹ ṣeun. Ẹ amúdẹ̀ ẹ̀fẹ̀ mọ̀
2: nígbà
4: yẹn
2: dáhùn
4: lógún tó náà lójú pípadà. Bẹ́ẹ̀ ni gbogbo kò mẹ́sẹ̀ ń lọ tí wàá ṣe ẹlẹ́yìn yìí ni. Ní ọ̀wọ́ rọṣẹ̀ ni kò sí fún ajáǹdì kankan. Kọ́lá nígbà tí bá tún gbọ́ ti ṣàkáyá náà ọ lọ ní ọ̀wọ́ rọṣẹ̀ ni. Àná dájú yẹn máa ń ṣe dáadáa. Kọmíṣánná fọwọ́ ti wà yìí dáadáa rẹ̀ lọ́fẹ́ jẹ bàbá rẹ̀ ti ṣe dáadáa gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan ti sọ tọ́ nìsín. Òun náà tún wá ṣe dáadáa. Kọ́lá dáadáa ní ká máa ka dáadáa kọmíṣánná yà ní ká tán. Ọ̀dọ́ sì ni ẹ̀kọ́ lélẹ́yìn jẹ́ bá wọ ọ̀dọ́ kí
2: àmì
4: ẹ
2: ṣeun tó wọn lórí ọ̀fẹ́ àti pè padà ńgbà tá a gbọ́ wọn mọ́lẹ̀ kan nọ́mbà rẹ náà ni pé. Hello.
3: Hello sir, ẹ kú ètò.
2: Ẹ ṣeun kí ló kọ ìmùlẹ̀ tí ń pè.
3: Michael ló sọ̀rọ̀ látàkùọ̀.
2: À ń gbọ́ yín o.
3: Kẹ́rì bàbá àdúrà ní kí gbogbo ọkùn fún. Èmi níṣẹ́lé èmi níṣẹ́lé tán bá ṣe tán ń bá ti gbà Abuja lọ hàn ní rí wa ìyá ti ń jẹ wá lù ú. Bọ́mọdé náà ni ọba adé rẹ̀ tí ó fi rọ̀ wá lọ́rùn kọ́lọ́ ọba amúdé bẹ́ẹ̀. Báyọ̀ ni kọ́lọ́ ọba amúdé bẹ́ẹ̀ àdúrà kan tán yẹ kí gbogbo ọmọ sọ ni ẹ sà.
2: Bọ́dà bóyá kákú sọ fáwọn tí wọ́n ń ṣe dáadáa ní stéètì pé kí ni wọ́n wá làbújá kọ́kú jókòó sílẹ̀ bóyá kí wọn ó jókòó lé kí wọn ó kú mójú tó dáadáa tó ń ṣe nílé ẹjọ ojú tó kọ sí
1: wọn.
5: 091-361-36-55-69-52.
2: Hello.
3: Hello.
2: Ẹ káàárọ̀ kí ló kọ ìbọ̀lẹ̀ tí ń pè.
3: Ẹ ká agbọ́lá ni látò kílẹ̀lì.
2: À ń gbọ́ yín.
3: Abraman Abrasak. Ọlọ́run yóò lálá wàlá kẹ́nìdì tí wọ́n wá yìí ọlọ́run jẹ fún orin ní rọrùn. Èmi ò jẹ́ kankan lára wọn o. Àmọ́ ìlọrin change. Ẹ ń gun mọ́sìn. Kò síbi tẹ́ dé tẹ̀lé wọn pé ìlọrin change. So nǹkan tí wọ́n ṣe ẹ̀sán rẹ̀ ni wọ́n fẹ́ gbà. Nǹkan tí yẹn máa ń sọ nìyẹn lóòótọ́ ibi tí yẹn máa ń sè nìyẹn tí máa ń jẹ. Lóòótọ́ bí wọ́n ṣe ní pé bí wọ́n ṣe ń wọlé ní Kwara yìí. Ẹ ló tọ́ ẹ pé ẹ lómìn tó bá débẹ̀ ni o lè má sèyàn kan tí ò bá lè ti sèyàn kan bí òun ló ṣe kú bẹ́ẹ̀ nìyẹn. Ní tí wọ́n ṣe lágbára títọ́ ọlọ́run ọlọ́run jẹ́ kí wọ́n débẹ̀. Gómìnà tí wọ́n fẹ́ yàn yìí náà ẹni tí ó rọ̀ ló rọrùn fún ẹgbẹ́ APC náà ni kò sì débẹ̀. Bíkọ́ tẹ́gbẹ́ APC bá débẹ̀ náà yóò tún kọ̀ǹtínú iṣẹ́ tí wọ́n ṣe. Tẹ́gbẹ́ mi bá débẹ̀ o lè ba iṣẹ́ yẹn jẹ́ tí ó kàn dẹ́mu yẹn. Tó lágbára tọ́ ọlọ́run ọlọ́run sì wọ́n lẹ́sẹ̀ lórí.
2: Ẹ ṣeun gẹ́gẹ́ bí èrò tìyín lọ́kàn tìyín lọ́dọ̀ tìyín bẹ̀ torí pé kò sẹ́gbẹ́ tí ọ̀wọ́lé náà ìyànjú kọ́ da náà ló ń kálukú ọ̀lẹ́ tí wọ́n mọ̀ sá. Ẹ jáwo ẹ̀ ti ń bẹ lójú òpó torí ọjọ́ ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ lórí ètò fún tòní. Hello.
6: Hello.
2: Ẹ káàárọ̀ kí ló kọ ìmùlẹ̀ tí ń pè.
0: ẹkaarọ ọdan kaduna ni lati togunbo
2: a n bọ yin
0: seri onikaluku o ni opinion osi ti e
2: bẹẹni
0: ki awọn kan ma ma ti primary ẹgbẹ kan ma sọ pe rupọ nbi kan
2: iyẹn
0: gangan kọ ni eyan ti n wọle
2: ikele
0: ni ikeji pe ọna kan ṣe kini kan ẹ lọ sí ìyànà ọjà tuntun níbi access bank yẹn ẹ lọ wo ọ̀nà yẹn nìkan wọ́n ti close ẹ̀ pa ìgbà wo ni wọ́n ṣe ọ̀nà ti bàjẹ́ òjòjọ́ kan nìyẹn o so tá a bá sọ pé wọ́n ṣe ọlọ́wọ́ tí ní kójú ọ̀rọ̀ ká fi àtẹ́sí tí wọ́n ṣe ni nísìnyí òjò ti bẹ̀rẹ̀ nísìnyí wọ́n ti close ọ̀nà kan à ń gun kẹ̀kẹ́ ń yọ̀ kúrúurú torí kójú ò tí rọ ni
2: tẹ
0: bá bẹ́ẹ̀kọ́ ẹ mọ tó ń pè ní quality àti quantity quantity ni gbogbo tí wọ́n ń ṣe fún abíbà kò sí quality kankan níbẹ̀ bridge ni ti bàjẹ́ ní
2: ládùúgbò wo
0: ìyànà ọjà tuntun níbi ìyànà ọjà tuntun láti bí access bank
2: ní sùúrù lérè báwọn àbí
0: ní sùúrù lérè níbi bàbá wa ń sùúrù lérè bridge yẹn ti bàjẹ́ báyìí nísìnyí ọ̀nà yẹn wọ́n ti close ọ̀nà kan
2: o tiẹ̀ ti dá báwọn àkíyèsí nù
0: àkíyèsí ni kan tètè mọ̀
2: ojú òní tì
0: àtẹ́sí yẹn
2: pé ẹ máa gbọ́ sà nígbà tẹ́ tiẹ̀ ti pè wọ́n ṣàkíyèsí hùn ẹ̀yin ẹ fi pé wọ́n yìn wọ́n lẹ̀ àkíyèsí lẹ ti hùn torí pé n tán ṣe ó ti fà bí ọ pé kí wọn ó tún un ṣe àdúpẹ́ lọ́wọ́ yín fún àkíyèsí hùn ó sì dá mi lójú pé àwọn minister of works àwọn náà ó ti gbọ́ ọ̀nà tán ṣe wọ́n pàkíyèsí ni àrà ń tà máa fẹ́nu n tíjọba wà fún nu ká pè wọ́n ká tìjé èsì ẹ̀lọ́ àlejò kan wá bí ẹ̀lọ́.
1: ẹ̀lọ́ ẹ̀mẹ̀ kó ètò ọ̀gá wa
2: ẹ̀ṣẹ̀ ohun kí ló kọ ìmọ̀lẹ̀ tí ń pè.
1: kọ́mọ̀dé ọ̀làríwájú ọ̀làdìmíjì láti lò ẹ kú ṣe sà ọlọ́run ni kú ohun yín kẹrí díádìsì kan bẹ táwọn èèyàn kan fẹ́ mọ̀ táwọn bìlúgà hẹ́tẹ̀ yẹn o nígbà tí èèyàn bá wà position as house of representative tó lo 10 years ọdún mẹ́wàá tó da ọdún mẹ́wàá tó tún wá lóun fẹ́ sí mi ṣé ọdún mẹ́rin láfikún ni àbọ̀ ọdún mẹ́jọ kó ní wa pé ṣé 16 years ní òpin àti 20 years tàbá sọ ọdún mẹ́jọ àbí mẹ́rin kù
2: now
1: ẹni kéé jẹ kílẹ̀ ẹ̀fẹ̀ nígbà tí èèyàn ṣe sẹ́nítọ̀ ọdún mẹ́jọ tọ́lọ́ fẹ́ sí mi ṣé kò séèyàn mọ́ ni so bẹ́ẹ̀yàn tí wọ́n gba lọ́wọ́ rẹ̀ tó bá lọ ọdún mẹ́jọ àbí mẹ́ẹ̀ẹ́dógún bọ́ọ̀lù sì kọ̀wọ́ èrò pọ̀ lẹ̀ ẹgbẹ́ kó máa ká máa tó àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ní zone tèmi ti wá òkèrọ́ èkìtì ìsìn àti ìrẹ́kọ̀ọ́dún ọlọ́run ní dr kẹ́hìndé bankole lọ́lọ́ ní àwọn èèyàn mú lọ́lọ́run sì ní jẹ́ kí ó jábọ́ lọ́wọ́ rẹ̀ olùgbò tọ́lọ́run
2: ẹgbẹ́tò. ẹ ṣeun gẹ́gẹ́ bíi ìṣọ́ọ̀tì tó hàn sí àwọn láti ọ̀dọ̀ tiwọn òun náà ni a ti gbọ́ yìí gbogbo tí a ń gbìyànjú àti sọ náà ni pé kí lù ọ́ da kí ìdàgbàsókè ò dé ìlọsíwájú ìtẹ̀síwájú ìdàgbàsókè kọ́ bá ìpínlẹ̀ kwara. ẹ̀lọ́
5: ẹ̀ṣọ́
2: ìkàárọ̀ kí ló kọ yín bọ̀lẹ̀ tí ń
5: pè. ìṣẹ̀kọ̀ ló dààmú yẹn ọlọ́fà ní látọ̀fà.
2: mò ń gbádùn yín o.
5: ló sànù rẹ̀.
2: àmì.
5: lójúkú bá kẹyẹ máa gbé láyé ayé látayé àgbẹ̀fẹ́.
2: ọ̀pá
5: ìfẹ́ ọkọ̀ tán rí fún wa ni àtìmárì ń bẹ́ẹ̀ ẹgbẹ́ tuntun kì í so ẹni tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ náà bó ti lọlé náà dà jẹ́ kókò dà ẹni kẹjẹ kí ló fẹ́ àmúlẹ̀yẹ tá a ti yíyí níjọ sátọ̀dẹ̀ yìí wọn ò fún aláàyè wọn kàn kọ̀ tán rí fún wa ni ẹni tó bá ti rán ní ipa kó lọ pàṣẹ lọ́dún ọ̀yún kó lọ kọ̀fàm bí tó bá ti ṣe primary ẹlẹ́sẹ̀ kí wọ́n sọ
2: ẹ̀lọ́ ẹ̀lọ́ ṣe mọ̀ pé mo sọ níbẹ̀ ètò yìí pé ìlànà wọn fi ìlànà ọ̀tẹ́ mi lọ́rùn kalẹ̀ pé ẹni tó bá rí pé n tán ṣe ìyé ọ̀tẹ́ wa lọ́rùn
6: ẹjọ́
2: kò tẹ́ mi lọ́rùn èèyàn lè pè é ọ̀ rọrùn.
5: àwọn tó ń bá àwọn aṣojú wa tó sì gbẹnú àwọn táwọn ní contest àwọn náà ti ń gbégbé ṣe láàrin ara.
2: ok ọ̀dà bá
5: lọ bẹ́ẹ̀ èrè da tó bàjẹ́ bá
2: ń ọ̀dà ẹ ṣe
5: o ọ̀dà ẹ ṣe o
2: ọ̀dà ẹ
5: ṣe
2: o ọ̀dà ẹ já gbà pé bó ti hàn lọ́dọ̀ tiwọn nù báwọn ẹlòmíín náà bá lórí ọ̀fẹ́ àti pè ní ọ̀fà oyún ìfẹ́ lódùn bóyá àwọn àtúnṣọ nǹkan mi tó yàtọ̀ sí ti àwọn wí tán ale feru eku
6: abi
2: a lori eto fun toni na
6: abi
2: o sare oko oko sare ba ti ko ti gba ni to bi o ti lori eto eja mo dabire ka mo lo le o
6: ope pataki lowo olohun fasi ori eto eyire o laaro igbogbo mo lu panada mo gbagbe ojo keji leya ani akanse eto adua ni lu panada ni gbangba mo gaji baba wa ti lu panada olohun ba wa se o a si sopo odun lai lagbara olohun ololade omo daniyan ni panada lo ko mi e wa le o a so nu aye lagbara olohun
7: so oni ye se oloka se nte ba wa je na e ku ife ti jo jota o mo pade e wa to mi ma labi na lo dagbere fe to le ni pe o dagbo
2: pelu asedumare alaga igbimo fun eto doba fun todun ita se engineer adamusa ni oba suleiman yaya lapansanpa a jo wa lori eto yi njo mejo nigbati eto ti dobo odun yi bi o ti lo bo ni o ti ri bi o lati yan bo ni gbogbo o ti lo pelu asedumare to ba di lojo mejo engineer Suleiman yaya lapansanpa damusa ni ti lu lo n toje alaga fun egbe doba awon lajo lori ofe ati pade nijo mejo lori eto yi a ti pe gbo awon anti bisola ki won wa doba kan na da so legbe jegbe nkankan e de na mi lo to fun bayi to de mejo la to pade bye for now.

0: bẹ̀bí ṣí ò sí àwọn ọjà yín ò tuntun ni
1: bẹ́ẹ̀ ni òní ló kọjá mẹ́ta ta ti níná jẹnẹrétọ̀ mi ò sì tún ṣiṣẹ́ mọ́
0: ọ̀hún ṣẹ́ ẹ̀ gbọ́ ni
1: pé kíni
0: Peji Technology Solar Depot Nigeria Limited pẹ̀lú àjọṣepọ̀ KCMB Microfinance Bank ti gbé ọ̀nà àbáyọ àti ìmúgbòòrò bá àwọn okòwò wa pàtàkì jùlọ àwọn táǹtà nǹkan tútù bíi frozen chicken omi tútù àwọn omi mẹ́lẹ́rìn dòdò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Peji Technology Solar Depot Nigeria Limited wọ́n ti ń ta solar freezer báyìí lẹ́dínwó tó wá pẹ̀lú bátìrì méjì àti panel márùn o lè sanwó rẹ tán lẹ́ẹ̀kan náà tàbí kó o máa san díẹ̀ díẹ̀ ìròyìn ayọ̀ bẹ̀ ni pé tó o bá ti san 30% down payment o lè ra freezer tí wàá sì máa san yòókù lọ pẹ̀lú àsọyépọ̀ àti ìlànà tí wọ́n bá fún ọ G-Tech Solar wà ní ẹgbẹ́ Eco Bank Taiwo Oke Adojukọ Woni Boys Ìlọrin ìpínlẹ̀ Kwara ẹlẹ́tọ̀wọ́n sórí 0703769777 G-Tech

0: tun kule kan san nibi ki gbogbo afefe ifoto to n fe de nibi ti kan ni ile ise alalubarika diamond fm nibi to n fe de e wa ku kale ku joko emi omo won logumaso n kiyin o omo ise omo ladejo n kiyin o sekere n kiyin o omo ajipolowo jesu kakiri gbogbo agbalaye n kiyin o mo gbede mo rude o mo to gbede mo rude o e tun ba ra loni o mo tun ti gbe solar freezer de o mo tun ti gbe mo ti kọ awọn panels wole lori si risi o
1: gbogbo le se jitech technology
0: to gbogbo le se jitech
1: gbogbo to wa wa labẹ
0: ati gbede o to eku kale ku joko le kan si eso baba abeji yin ni idu mo ladejo mo lo gbọmọ so ajile temi agbe tin je ka ka to mu kan yan gan awon ran baba temi lo denu oko won si mi tori pe kini ogun jajaja koko lo gbọmọ so ajile te secret wa yin ni secret e ba won rode banuje gbogbo titin gbọmọ lase edumare e ni rode banuje gbogbo tin je to lohun ni bi ta lo de ni sa ta lo de ninu odun e ti odun 2026 gbogbo tin je to lohun won ba to ku ninu odun banuje oni to si wa e wo gbọwọlé ni léjìká ó dá ṣe sùúrù ìrọ̀rùn ni ó bá dé kinní kan ọlọ́run àwa sí kinní àwa kọ́ kò ní jẹ́ ìpín wa láṣẹ tẹdùmarè bọ́n bá bọ́ bàtà sílé wọn wá dá wa báríkà ni bọ́n bá bọ́ bàtà sílé wọn wá kí wa pé ẹmọ kù sílé ẹkú ewu ọmọ o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bọ́n bá àtún lè pe pé tọ ẹ tẹ wá bá mi jẹ oúnjẹ ayọ̀
1: àwọn
0: àfẹsí birthday yes wedding anniversary you say gbogbo ẹ̀ báyẹn in conjunction ẹsẹ̀ tí ń ra ẹsẹ̀ bá ti mọ̀ pé ń gbà wọn
1: ẹsẹ̀
0: tí ń ra ẹsẹ̀ tí ń ra etc ni
1: ẹsẹ̀
0: tí ń ra ẹsẹ̀ tí ń ra
1: àwọn tí wà ò ní lọ etc yín náà ò ní di orúkọ tẹ̀mí náà yí padà ò bọ́lá ọláwòye lórúkọ tí mò ń jẹ́ ládẹ́dẹ́ wa wà ọmọ tí òwe tó ń dán black and glitter black and shine ó wà ń bẹ́ẹ̀
0: ọmọ tó yẹ kán bí ghana tàbí nàìjíríà
1: tí wàá yé mi a sá màpá bára wa
0: ẹ̀yẹ kẹ́ ẹ máa ṣe dọ̀nkúnnù
1: tàbí káwọn sọ pé ẹtì sáyẹn káwọn náà máa ní bọ́ọ̀kù
0: tàbí èmi náà máa ń kọ ṣé èmi náà
1: ń mi ní òjò ìwọ pupa díẹ fún kí ló wá fẹ kí láti á náà sí
0: ti láti ámì olóba pọpọfù ni ó mọ kiri ti ẹ
1: àti bọǹsì gbogbo ara gbogbo àwọn nǹkan ti ń bẹ nínú iṣẹ
0: jí technology
1: ní jí technology àtàwọn gbogbo bí plasma gbogbo àwọn kọkọ kọsọ n pé black black náà ṣe sí láti ẹni wàá fẹ ra ìpẹ
0: ọfẹ ọ̀nà ọmọdé wọn rà òun náà tó a tún ti gbèdé láti lè ṣe jí technology iléeṣẹ alálùbáríkà tó ń níṣe pẹlú gbogbo ohun tá a pè ní solar ṣé solar freezer òun ni ká ló máa dárúkọ ni ṣé solar generator àbáwọn solar fans wà lóríṣiríṣi àwọn panels size wattage wọlé fẹ́ rà tẹ wá délé ṣe wà tẹ ò ní rí àbí àwọn electronics wo tó wà compatible pẹ̀lú solar wọlé wá délé ṣe wà tẹ ẹ̀ ní rí délé ṣe jí technology àti wá wà lórí ètò bàbí lọ́jọ́ ọ̀tún nínà nìyẹn engineer wa ó ti jòkó tì wá engineer latiano láti lè ṣe jí technology tájọ máa mú lọ́kọ̀ọ̀kan èjèèjì a kọ́kọ́ lọ sí abala ti product àti services wa lè ṣe jí technology lẹ́yìn ìtaba kò mẹ́ǹkọ́ a wà lọ sí self check nípa solar náà ni
1: bá
0: a bá wà kó mbẹ a wà lọ solar talk
1: ètò ìkó gbogbo ẹ mo ti kí wọnú
0: ara wọn pẹ̀lú torí gbogbo
1: ẹ náà ọkàn ni self check
0: product and services wa then solar talk so solar talk yẹn làwọn èèyàn ti máa láǹfààní láti pè wọlé láti gbọ́ ẹ ní báyìí ni so tó à ń lọ síbẹ̀ náà nìyẹn à ń lọ nínú agbára rẹ jésù lọ nínú agbára rẹ gbogbo agbá ẹ ní kí n tẹ̀lé lọ nù
1: ọmọ ọlọ́run ṣe wọ́n mọ́ ṣẹ́ kíkan. Alo ninu wonyan
0: mo ti mo gbe bi te be lo na
1: nu
0: wonyan eh awon ni te si se wonyan si bo lo n ba sagbara dotun dotun o jeun ni se to to wa ni je ke bi o pa dotun pa to e je kin lo sodo engineer latiano pelu lori product at awon services wa that place g technology jùmọ́ká tó máa náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì ẹ̀yin gan-an mọ̀ àwọn ẹ̀yin tẹ́ ẹ ti máa darapọ̀ mọ́ wa lórí ètò lọ́jọ́ tó ti pẹ́ ká ẹ máa pe nọ́mbà ile ise GTech e ma pe won bayi 070 37 69 77 77 77 abike tete gbeda ke tara sasa ke ma lo ile ise GTech bayi
1: taiwoke
0: ladojuko owo ni boys legbe eco bank ibe ni gbogbo to ni se pelu solar ibe ni solar depot wa wa ibe solar depot wa wa sugbon te ba wa fe ra electronics to ni se pelu oro solar ni to je anything to ni se pelu electronic gadget patapata ni adojuko MTN office o ni yen wa number kan na ta pe fun yin o na ni e se kini o le pe to engineer latiano e ja gbo loke lon atodo yin
2: e se gan ni atoku eto e ku dede asiko ye yara le ni abe product and services wa ma sare ma number fun awon ara le fafa ni awon ti won sese tun darapo mo wa ni ori eto tori pe mo laye lati so fin pe ose ose ba se wa se eto ni mori eto ni bibi ba ni Diamond FM ni a ri awon eyan tututu ti won darapo mo wa ni ori eto e ko ma ba da be ni pe boya wo ma miss out from what we have been discussing right about time on ni mo se ma nta lati tete ma brush e up pelu awon kan ti a ti ma so tele tele ni abia product and services wa fun afani e ti esese darapo mo eto gege bi mi se so tele mo ri sirisi awon product to je solar compatible on ni e le get ni ile ise wa ani AC air condition to je pe o wa very well solar compatible se 1 horsepower ni se 1.5 ni se 2 horsepower ni gbogbo e o wa babi ni ile ise wa se micro microwave ohun ni efe ni to je pe microwave to nti inverter n gbe conveniently ti solar n gbe conveniently ti en se nkan to je pe boya o je ina awon electronic appliances yen what je ki o je pe yi ti o ni ma je na wa ohun ni awado ti wa wo poke ni le se wa yi te fi ma so pe yi to n je na la fe yi ti o je na la fe gbogbo nkan te ba ti wa de odo wa yi ti o je na le mo gbe lo be ni blender be ni o wa kilo ti pe freezer se inverter freezer ni abi normal ni anyone any types of liters o wa te ba ti kan si wa ni ile ise wa inverter fan o wa yen ti a pe ni solar fan how many inches ni se 16 inches abi 18 inches abi 35 45 gege bi e ba se fe si ni o wa babi ni ile ise wa tin ba fo gere ko nbe ti mo bo si depo e mo pe solar GTech solar electronic gadget o tu yato si
0: GTech
2: solar depo
0: yes
2: sheri ni GTech solar depo ti en e le get ti oniruru se panels ni inverter ni breaker box awon solar generator ko be se le get ni solar depot na le se le get ni electronic ko sibi ti e ti le get ninu gbogbo e ibi te ba ti koko de le kaabo si be ni ibi te ba ti de le kaabo si ibi ile ohun ile mejeji na ni mo ko tun ni lati tete ma yenana re fun anfani awon ti won sese ndara po moto o tun wa ni awon services wa to je pe awa ma nse dada ni ile ise wa fanfani awon customer wa awon client wa mo pe ko si bi ile ise ma se wa ti o ba ti ni awon installer

0: èèyàn yìí tó dẹ̀ jẹ́ pé kò ní ga wọn ní ara rárá àwọn èèyàn tí ń kó wa nífà bẹ́ẹ̀ kẹ́yìn náà kẹ ṣe kí ni kẹ tètè wá kẹ wá jẹ tọ̀dọ̀ ti rí torí pé kí ni kò sí bẹ́ẹ̀ ṣe máa tajà ní àsìkò tí a wà yìí tó jẹ́ pé tí nǹkan rẹ ò bá tutù táwọn ọjà rẹ ò bá tutù kò ní mú orí yá gan wá fún ẹni tó ń tajà láti máa ṣí ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ ni láti máa ṣí ṣọ́ọ̀bù ẹlòmíì ò rò pọ̀ owó ayé ni kò ní mọ̀ pé ọjà rẹ̀ tí ò tutù làwọn èèyàn ṣe rí ti tiẹ̀ rò so àwa ti wá rí kíní àti rí pé this is a major factor tí ó wà ní around the community wa àwọn ẹlòmíì fẹ́ ṣe owó wọn ò pé àwọn ẹlòmíì kẹ̀dẹ̀ owó wọn pé ṣùgbọ́n ẹ̀rù ń bá wọn pé ṣé kíní ìṣó lè fi èèyàn lọ́kàn balẹ̀ èmi wá láyà láti sọ fún wọn pé gbogbo solar freezer wa a ti ṣe over 100 unit of solar freezer fún àwọn different customer over 100 ni mo ń sọ wí pé dàtí tó tún ju bẹ́ẹ̀ lọ tó dẹ̀ jẹ́ pé I ever receive one complaint láti feedback yìí lọ́dọ̀ àwọn customer torí pé kí ni wọ́n ní tí kíní kẹyìn bá dájú
1: èèyàn máa fi kíní ẹ̀ gbárí ní
2: gbogbo ẹni bá dání lójú
1: àgbà tó ṣúrọ̀ fún yín
0: bẹ́ẹ̀ni ẹ ṣe gan-an.
2: Tọ́ ó náà lẹ ti gbọ́ ní abala ti product àti services wa àti jó da yín lójú àti ti yanrantí ẹ̀ wípé tó bá jẹ́ tẹ bá sì àti dé táwọ̀ òkè tó ibi tẹ́sẹ̀ yín bá yá sí ọ̀ràn ní ọ̀hún ilé ìhìn ilé náà ni
1: àni wọn ní gbogbo ibi tá a bá ti dé akáàbọ̀
2: síbẹ̀ tó bá jẹ́ pé ti iléeṣẹ́ wa tó wà ládojúkọ owó ni boys lẹ́gbẹ̀ẹ́ eco bank tó bá jẹ́ ibẹ̀ ẹlẹ́kọ́kọ́ dé lókè téńté ibẹ̀ ni g technology ibẹ̀ ló sodo sí tó bá dẹ̀ jẹ́ pé tó wà ládojúkọ mtn office
1: di
2: taiwo òkè kan náà ni ẹ rí i pé àwọn àpèjúwe wa kò nira rárá ẹ bá ti ní mtn office lẹ́ ń lọ àdojúkọ mtn office gangan òun ní iléeṣẹ́ wa yẹn wà èyí tó dẹ̀ sì kejì ní àdojúkọ owó ni boys lẹ́gbẹ̀ẹ́ eco bank ní taiwo òkè yẹn ìkan náà ni tọ nọmba tẹ pè iléeṣẹ g technology sí ẹ máa pè wọn bye
1: 070 37 69 77 77
2: nọmba tẹ pè iléeṣẹ g technology sí òun nìyẹn tọ ẹ jẹ máa sọ fáwọn èèyàn mi ìwọ náà tètè lọ ra freezer èyí tí ìyàwó rẹ sùn lé ó ti tó gẹ àáfà jamiu ìwọ ó ti àáfà jamiu àjọ jí laago mẹfà pàdé ńlẹ iṣẹ ni àjọ kùn lẹ iṣẹ laago mẹjọ ni ìyàwó wa wà ńlẹ lọra tó bá jẹlé náà ni ó máa wà lọra freezer lọdọ jí technology
1: ọrọ
2: jẹjẹ ni ìfẹ kí gbogbo ayé ó máa gbọ àáfà jamiu ọrẹ sẹkẹrẹ ọrẹ sẹkẹrẹ ìfẹ káyé ó gbọ mo kò ní gbọ tètè lọra freezer báyìí lọwọlọwọ báyìí àbí kò lọ sí kò lọ install solar sílé káwọn èjì rẹ lè máa gbádùn atẹgùn
1: kí wọn lè máa ṣe mọ à ní
2: láṣẹ tó dùnmọ́ ọlọ́run bá mi kò ní jó bàjẹ́ tó ẹja kò lábala ti product àti services orí àwòrán ọjọ́ mọ́sọ lókun ọjọ́ tí ń rebi àná àbí
0: solar self check
2: òun ló kú tá à ń ṣe kíni tá à ń lọ báyìí.
0: bẹ́ẹ̀ni ṣe rí ní abala titi solar self check yẹn màá kọ̀ sọ nǹkan kékeré kan tó jẹ́ pé àwọn aráalé wọ́n lè mú ẹ̀kọ́ kan àbí méjì ń bẹ̀ ẹ̀kọ́ tí mo dẹ̀ máa ní láti dá wa lórí ẹ̀ lónìí yóò ju kí àwọn aráalé kí wọ́n máa try láti máa gbo capacity nǹkan tí wọ́n bá ti tàn ní ojú ọjọ́ sí nǹkan tí panel wọn ń gbé wọlé torí tí wọn bá ṣe àkíyèsí àwọn nǹkan báwọn ó máa ń fa kọ́ máa rò ó pé bátìrì yóò charge lónìí torí ẹ ló ṣe ń tètè kú mo ti máa ń sọ tẹ́lẹ̀ pé installer máa install fún yín kò ní bá yín gbélé ẹ̀yin lẹ́ mọ̀ wo bí kinní yẹn ṣe ń ṣiṣẹ́ sí ẹ̀yin lẹ́ àwọn ó ṣàlàyé fún yín in toto tó tẹ̀tẹ̀ àti jẹ́ iléeṣẹ́ wa kò sí anybody tẹ́ tó máa wá bá yín install láti iléeṣẹ́ wa tí ò ní fún yín ní proper full explanation on how you are going to do your solar self check on your own. So kò sí ìyẹn ó kọ́kọ́ wà lọ́dọ̀ wa ná so yàtọ̀ sí yẹn náà kí àwọn aráalé kí wọ́n máa endeavour ìyẹn kí wọ́n máa gbìyànjú láti máa ṣe self check solar system wọn now nígbà tí èèyàn bá ṣe solar setup bóyá bí 3kVA setup ó ń lo inverter 3kVA nǹkan tí panel rẹ ń gbé wọlé bóyá káàzùm pé bóyá inverter rẹ ń gbé bóyá 1500W wọlé ìwọ ti wá tan ac torí pò ti wò ó pé solar ló ń lò òòrùn dẹ̀ ràn lóòótọ́ o ti wá tan ac nígbà tó tan ac tó tan tẹ́lì to de je pe

0: ọlá ti gbà ẹ níyànjú ó ti advice lórí bó ṣe lè máa manage àwọn lódì yìí ó wá tan iná ó tan tẹ́lì ó tan ac ó tan fáànù ó ní pé torí pé ó ti ń lo sólà gbogbo àwọn nǹkan tó ń tó tàn kalẹ̀ yìí wọ́n ti gbé almost bí bóyá bí 1,200 wá ìgbà tó rùn dẹ̀ máa wọlé òun ti gbé bóyá bí 1,000 wọlé now ó jẹ gbèsè 200 kalẹ̀ lára lóòdì tó tàn kalẹ̀ now kò ní sí bí òòrùn ṣe máa chàjì
1: bátìrì
0: ẹ̀ torí pé nǹkan tó rùn gbé wọlé ó ti kéré sí nǹkan tí lóòdì tó lò
2: nínú ilé èyí tí òòrùn gbé wọlé
0: bẹ́ẹ̀ni
2: lókè mo rò pé ẹrù tẹ ní
0: ó dìlé ó ti kéré sí lóòdì yẹn àwọn ẹrù tí wọ́n tàn nílé ó ti
1: kó gbogbo iná
0: bẹ́ẹ̀ni
1: so kò reserve kankan láti lọ sórí
0: bátìrì
1: ó tún ti jẹ gbèsè
0: 200 kalẹ̀ náà bó ṣe wá jẹ gbèsè 200 kalẹ̀ yìí àwọn tó wà ń lò wọ́n mọ̀ ó gbà àwọn ń jẹ gbádùn tiwọn àwọn ń lo nǹkan táwọn ń lò lọ kò sí wàhálà kò sí dààmú kankan meanwhile ó ti ń tẹ̀lé lára bátìrì máa tètè máa run down ìyẹn náà number one ná now oorun yẹn ò tún wá chàjì bátìrì yẹn kò replace energy tó ti lọ́ọ̀sì lára ẹ̀ now èèyàn wá sọ pé mo ṣẹ̀ṣẹ̀ ṣe kínní ládùúrò owó tí mo ná ó yẹ kí kínní máa chàjì iná kò chàjì lójú ọjọ́ meanwhile ìwọ ló ṣe proper load management yẹn gẹ́gẹ́ bí agbára ẹ ṣe mọ tó bá jẹ́ pé o ti ní gbogbo kínní ló fẹ́ máa gbé lẹ́ẹ̀kan náà ni a ṣe èyí tó jẹ́ pé yóò gbé gbogbo rẹ̀ lẹ́ẹ̀kan náà tí bátìrì ó sì mọ chàjì náà bọ̀ nígbà tó ti ní tọ̀ báyìí ni kínní ṣe fẹ́ rí o kò yẹ kó o tún máa lo gbogbo àwọn lóòdù bẹ́yẹn náà nígbà téèyàn bá ti wá lò tó ti rí bẹ́yẹn tí bátìrì bá di alẹ́ tó bá ń lò tọ̀ o ò ṣe self check yẹn dáadáa nìyẹn torí solar self check la pé tó bá ti tan tẹ́lì mò nǹkan tí tẹ́lì ẹ gbé wá lára inverter tó bá ti tan ilé mò nǹkan tó gbé wá o dẹ̀ tún gbogbo kínní yẹn ó ti wà lára inverter rẹ tó jẹ́ pé o lè rí wo lára rẹ̀ tí ò dẹ̀ gàyàn lára tí èyí sì ṣe nǹkan tó jẹ́ pé bóyá ọgbọ́n kankan jẹ́ lára rẹ̀ òyìnbó ló wà ńbẹ̀ tiwa ni kákan ti fi hàn náà tó bẹ́ẹ̀ téèyàn bá ti ṣe bí wọ́n nǹkan bẹ́ẹ̀ káwọn èèyàn káwọn ará ilé wa kọ́ máa endeavour láti máa wo àwọn kinní lóòdù yẹn tí wọ́n bá ti wò wọ́n máa bátìrì wọ́n máa chàjì lójú ọjọ́ tó bá dẹ̀ jẹ́ pé bóyá nǹkan kékeré ẹlòmíì lè tún sọ pé ṣèbí ẹ sọ pé kéèyàn mọ̀ máa jẹ́ kó máa dọ́gba pẹ̀lú nǹkan tí ó wọlé ni kó máa kéré sí nígbà tó bá tún sọ pé a ní nǹkan ń gbé 1,200 wọlé ìwò tí wá tọ̀dọ̀ ẹrù tó wá tàn kalẹ̀ ó wá jẹ́ 1,200 lásán ló ń chàjì
1: bátìrì
0: kò ní charge fast kò tún ní charge fast
2: bó ṣe yẹ
0: kó charge fast bó ṣe yẹ kó charge yóò charge nígbà náà bọ̀ kò tún ní charge fast so àwọn kinní kéékèèké yìí ni ó yẹ kí àwọn ará ilé máa
2: bí
0: láti máa tà láti máa kíyèsí tó bó ṣe wà nìyẹn lóṣù.
1: Ẹ̀hún náà lẹ ti gbọ́ atótónu lẹ́nu ẹnjìníà wa látàárọ̀ ẹ wo ẹja ṣèkìnnì ẹjẹ́ ìsún lọ sí ẹ̀ka ìpolówó ọjà ọjọ́ wa ti lọ àwòrán ọjọ́ mọ̀ṣọ́ lókun.
3: Iléeṣẹ́ GTEC Solar ti dé pẹ̀lú àwọn ẹ̀rọ sólà lóríṣiríṣi tó jẹ́ tìgbàlódé láwọn ojúlówó ohun èlò sólà bíi solar freezer, solar generator, solar eye, different solar pan from ₦15,000 upward, solar panel, battery tó ní warranty ọdún méjì gbáko, solar security camera, solar security light fún community, ṣọ́ọ̀bù àti ilé gbogbo. Gbogbo ọjà tẹ bára lọ́dọ̀ GTEC Solar á bá yín kó wá sẹ́nu ọ̀nà yín, á tún bá yín install ẹ̀. Bákan náà lè ra èyíkéyìí ẹ̀yà ara solar tẹ́ sì máa sanwó díẹ̀díẹ̀. Iléeṣẹ́ GTEC Solar la gbádé fún gbogbo kan tọ̀rọ̀ solar. Wọ́n bá ní ṣe installation solar sínú ilé, ṣọ́ọ̀bù àti ibikíbi tẹ́ bá fẹ́ lówó tí ò gún pa. Kódà ẹ tún lè máa sanwó ẹ̀ díẹ̀ díẹ̀. Special discount wà báyìí fún gbogbo ẹ̀yẹ engineer àti installer pátápátá. Ó yẹ máa dà gìrì lọ sí iléeṣẹ́ GTEC Solar lónìí. Lẹ́gbẹ̀ẹ́ Ecoba àdójúkọ Wonny Boys. Lẹ́gbẹ̀ẹ́ ọjà Aya Junction. Taiwo Kínní Ìlọrin. Fún àlàyé kíkún ẹ pè wọ́n sórí aago 070-37-69-7777. Iléeṣẹ́ G Technology Solar, maximum respect ni fún iléeṣẹ́ wọn. Ẹ gbà bẹ́ẹ̀.
1: Tọ́ ó náà ni ẹ tó ti gbọ́ yẹn mo tún ti rú mo tún ti tà á pé iléeṣẹ́ G Technology ibẹ̀ ni kẹ́ ẹ máa lọ
2: ibẹ̀
1: ni
2: kẹ́
1: ẹ má wo si táìmù ara yín ẹ tètè máa lọ bẹ̀ báyìí ẹ ti ri pé gbogbo àwọn ọjà tá wà ń tà ẹ rí i pé ẹnjìníà mi pòwé lẹ́ẹ̀kan ó ní tí oògùn ẹni bá dáni lójú báyìí
2: òun yẹn máa fi lu orí
1: ni
2: kí ẹ máa gbérin tó tóbi fa. ba gbe ni to tobi to san mo ri
1: ogun eni bada ni bada o to mo ni
2: eni la so pa yi o wa ni to gbe ni bada ni loju eyan ma fi lu ani ke eyan ma
1: fi lu ri ni
2: ti alo mo
1: lo ni to tobi
2: o imo na mi re o
1: abi ko lo san ri mo freezer
2: emi o mo de ni re mo san lo ri
1: to to ona ni e ti gbo yen lati le se g technology e ja lo si solar talk bye to repay your job and yet in lawyer people who is going to say Roger Mosulokun number te pe wa wole si boye ni bere eyo kabi meji te fe bere lowo engineer wa ni papapa number te pe wa si ba se wa lori eto bye oni
2: 0910965569 52
1: number te fi pe wa wole sori eto ba se soro lowo lowo lowo bye ni engineer wa wa ni joko ti mo mo da yin lo loko kan ejeje lori ti solar talk to e si mo gbagbe lo yin gbatan soro self check le kan won ni ka mo monitor solar wa da
2: awon e ti won salaye wi pe ka mo monitor awon solar wa itumo e ni pe ko mo ba di
1: hello
2: o ti wole
4: hello sir
1: hello e ka san o
2: e de amu e ti wole
1: olorun lo se o e dakun le fe beere lowo wa
4: ẹni pati sula yẹn na pa mo ti tẹ number tẹ kọkọ pe yẹn tẹ pe ni mo ti tẹ kalẹ
1: mo wa ni tan ma
4: pari mo wa kun fun yẹn ti wa fẹ beere ni pe awọn to ma n lu kini yẹn fun bẹya awọn fi n ṣiṣẹ shop bẹya bi awọn to ran so bi awọn to pressure so awọn product kan wa to jade pe ko kin si product ya bi talking abi light awọn kan wa yẹn sa ma o pe se a le ra awọn bi agbara yẹn na ni ọdọ ti wọn na.
1: Oro yin o ti ye mi bayi se pe te fe ma fi tanna abi set up e te fi ma gbe machine yin
4: e je a fi gbe machine e wona mo
1: okay
0: e se gan ni la gankan na ki loruko yin ati o dabi o ti rebete
1: e mo soro yin lo won
2: mo
1: gbo yin
0: okay okay bo se wa ni solar set up o ti n gbe awon nkan bayen lati alaye ti daye so te ba ti de ile ise wa solar setup to n gbe machine tailor o wa biba ti a se yanana re fun teyin no si ri mo solar setup to n gbe washing machine to n gbe pureta
1: fatty
0: machine melo lara tailor machine
1: lara yin
0: o ni le gbe kolo chanu wa solar setup n gbe o n gbe machine tailor daada koda ipe ati ese rara ati se to merin ni ile ise wa so ti e si se nkan to je pe boya kini teyin ba ti le understand the setup yen te de ti le se setup yen awo ba yin se ki o si sise kara kara
2: to won si ti fi han yin ko si ye yin teyin na de maintain e gbagbe
1: to o na ni e ti gbo yen nitori pe te ba ti dele se g technology eyen kan so fun won te fe e so fun won kan ti e fe ma fi efe ma fi sola yin gbe won so fun yin pe ile ni ke lo fun ile ni ke se awon engineer wa si tun danto awon installers wa won tele yin ni be ke fe install nkan ogbon lojo kan alawon installers ti o tele yin gugu tin je tolorun ba idumare awon kan wa lenu se tan se lowo lowo bayi o kan awon engineer wa na le tun gbo lori eto yi e pele se g technology sori number won
2: 0700 37 69 79 77 77
1: number te pele se g technology si niyan ojo wa ti lo arojo mosolokun tabi ke ma lo si ile ise wa e to wa ladojuko owo ni boys legbe eco bank kan wa nbe ni taiwo oke tabi ke lo si adojuko mtn office ni taiwo oke yen bakan na ibe na ile se g technology to se kini o wa nbe lase ti edumare omo banale omo lawi
2: omo lo ni ese olowo
1: ese ojo to ti lo
2: awa ta tun ba yo je na asako ibinu ki gbogbo e ko le ma rososo ko le ma do na ni eyin na tete lo gba mu ke gba re mu
1: ko
2: gbogbo ko bo si e la fani lati le pe emi bola olawi sorry 0700 32 02 05 81 15
1: eyin
2: gele ayo te fe gbe by GHMC deco and so on and so forth I think we are there for you anytime any seconds any hour
1: bo se
2: lo o la wa be
1: omo yin alajiki sodiki ona wa lori eto pelu wa bayi gbogbo tin je omo baba mi coach ni e ona wa leyin eyin ni ma da kuko lagbara lowo olohun iwo no won no dagba
2: gbogbo tin je to lo
1: na to di akuko ti da kuko
2: o
1: to ma demo
2: ko
1: to
2: ma demo
1: ti tayeno iti wuge sola
2: o ti
1: pepe ti wuge sola to e so baba beji yin ni iduwo mo ladejo emi so fi pe ojo mejo o na tun ma pade lori akotun eto le se technology I buy mo e le fe pe mi na NYMC to dantoni engager to mo ye ti o ba yin gbe fi layo ti ojojo ayo olorun ba fi yen ran wa ni pe ta pe wa ni yen olorun lo pe wa de gbe call ko ti e tun wa lo glow pe wa tori gbera oga po mo ba po mo ba je glow with pride ko tun wa lo airtel ka ma ba lo de ka ma lo te
2: empty
1: everywhere you go everywhere you go e to fi pe wa ni e pe mi sori number ti mi na
2: 081 38 88 44 40
1: e number te pe so baba beji secret si ni ojo mejo la tun ma pade si ya kashia
2: next week
3: o ti de o ile ise g technology solar ni won gbe irorun baba irorun de fun gbogbo eni isoro idakureku ina oba ati ka ma fi gbogbo owo to ye ka fi sanfa ni mo repo ka tun mo sun lokun o ti da bi eyin tegun fi so bayi g technology solar ni won le waju tente baba n soro solar solar generator solar panel odo won le mimo te ti le ba solar generator to wa pelu lithium ion battery ati solar panel ye e to le charge pelu na nepa ati solar panel pelu o lagbara lati gbe television fan gbogbo na nu le solar ayo e to le fi charge phone pelu laptop yin koda o tun gbe washing machine awon sizes solar generator to wa okay to tun la lo pelu ti wa nle 100 watt 200 watt 300 watt 800 watt ati bebe lo gege be ti mo solar generator ki pariwo ki lepo be ni ki se fi o dara lati lu ninu ile nibi ise o tun wulo fun gbogbo akeko e tara sasa ke kun si second floor ni obitech electronic beside mtn office taiwo oke ni lorin elepe tabi ke whatsapp won lori ago 08037383833 ile ise g technology sola loni eja ku lokun ka bo sinu ile sola
5: ikani to jale jako to tan kari aye
6: gbogbo wa ni gboro ti mo ki lo nga bun aspapa o mo pope oni moji igba ti gbangba to wa degun gedere
5: ayo ati idunu yin lo je wa logun
7: we are the people we make you happy we are
5: pẹ̀lú Diamond FM ìgbádùn tí ó lópin ni.
8: After working kílókù, ìgbádùn lókù ká wá jẹ́. After working.
5: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tún yọ.
9: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
5: Diamond FM ìkànnì aláyọ̀ ni wá.
9: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́? Obìnrin mi sọ̀tà lẹ́nu o.
10: The sounds, the vibes, good talk and conversations. You can have it all at Diamond 88.7 FM, Ilorin. Diamond 88.7 FM, we've got you.
11: You can only get timely, credible, and reliable news on your shining Supreme Station. Diamond 88.7 FM, Ilorin.

0: ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà. Àwọn akógunjalo ti bẹ orí olùkọ́ kan tí wọ́n kó nígbèkùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìjọba ilẹ̀ Nàìjíríà, ilẹ̀ Amẹ́ríkà ti já okun ẹ̀mí àwọn afurasí àgbẹ̀sọ̀mí ICC tí wọ́n tó ogun ní ìpínlẹ̀ Bọ̀nú. Lẹ́yìngbà onídùúró Ẹrúfàá oníkó san owó tó tó mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún kan náírà. Ilẹ̀ Saudi Arabia ti kéde ọjọ́ tí wọ́n gun òkè àràfà àti ọjọ́ ọdún iléyà. Ní ilé òkèrè, àjọ WHO ti kéde wípé àrùn ẹ̀bólà ló ti ràn kálẹ̀ ní ilẹ̀ olómìnira Congo, ilẹ̀ Uganda. Trust Econ yóò darapọ̀ mọ́ àwọn agbábọ́ọ̀lù ní ilẹ̀ Adúláwọ̀ láti pin ẹkọ Adúláwọ̀ sí ìsọ̀rí fún ìdíje akópanújẹ AFCON tí ó wáyé 2027. Ẹ̀ka san akíwa pé a kú ọ̀wọ́ lẹ́nuṣẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kàyìn Diamond ti 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adeyemi ròyìn yẹn. Ká sọ fún yín pé ẹlẹgbẹ́wà ní ojú ìtakùn www.diamondfm.net wà ní YouTube wà ní Diamond 87FM. Ẹ̀kú yìí náà ń bọ̀ lẹ́yìn sí ìrànpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akéyìn pé ẹ̀kú ìkàlẹ̀.
1: Ní gbogbo ìgbà la máa ń rò wípé báyìí ni ìpèníjà tó ń kojú ẹ̀dá máa ń múni ké.
2: Ọ̀rọ̀ ayé ti sú mi, gbogbo etí ẹ̀ ti sú mi, kò yé mi mọ́ kí ni mo fẹ́ ṣe bẹ́ẹ̀.
1: Ṣùgbọ́n lójú ayé ó tún lè fini hàn báyìí. Má ṣe máa rò wípé àwọn ènìyàn kò ní ìṣòro nítorí pé wọ́n ń rẹ́rìn-ín, wọ́n sì ń yẹ̀gẹ́nu ní gbogbo ìgbà. Ẹnì kọ̀ọ̀kan ló ní ohun tó ń là kọjá lábẹ́nú, kálukú labi tiẹ̀ lára. Máa bèrè àlàáfíà àwọn ọ̀rẹ́ rẹ sì máa ṣe dáadáa sí gbogbo ènìyàn.
3: Ìmọ̀ràn yìí ló ń dẹ́sẹ̀ tí ìgbọ́n yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
4: Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti ilé iṣẹ́ Diamond FM.
0: Ẹ káàbọ̀ padà, ìròyìn náà rè ní ẹ̀kúnrẹ́rẹ́. Ìkan lára àwọn olùkọ́ tí wọ́n kó nígbèkùn ní ilé ẹ̀kọ́ gíga tó wà ní Ahoro Esele ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Michael Oyedokun. Ó ní wọ́n ti bẹ orí rẹ̀ látọwọ́ àwọn afurasí akógunjàló tí wọ́n kó wọ́n nígbèkùn. Olóògbé ọ̀hún ó ní wọ́n bẹ orí rẹ̀ nínú fọ́nrán kan tó gbìnàyá lójú òpó ayélujára tó sì jẹ́ pé ó jẹ́ káwọn èèyàn máa bẹ̀rù lórí àwọn èèyàn tó sì wà ní ìgbèkùn àwọn ajínigbé ọ̀hún. Nínú fọ́nrán tó ń gbìnàyá lójú òpó ayélujára, olóògbé ọ̀hún tó jẹ́ olùkọ́ ó ní wọ́n sọ ọwọ́ rẹ̀ tí wọ́n sì fipá fún un kó sọ̀rọ̀ pé pé wọ́n dù ú ní ọ̀run. Nígbà tó fìdí ìṣẹ̀lẹ̀ ń múlẹ̀, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ látọwọ́ olùbádámọ́ràn pàtàkì fún gómìnà Ṣèyí Mákindé lórí ọ̀rọ̀ ìròyìn ọ̀mọ̀wé Sulaimon Ọlàǹrẹ̀wájú ṣàlàyé wípé ìjọba ló dárò pẹ̀lú àwọn mọ̀lẹ́bí olóògbé. Ó tẹ̀síwájú wípé wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti rí pé wọ́n dóòlà ẹ̀mí àwọn èèyàn tó kù nígbèkùn àwọn akógunjàlú ọ̀hún. Ó tẹnu mọ́ pé pápẹ́ òfin wọ́n ti gbé àwọn èèyàn kan lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún tó wáyé. Síbẹ̀ lórí ọ̀rọ̀ ààbò, olùléeṣẹ́ aláàbò ilẹ̀ yìí ti ṣàlàyé wípé ìbáṣepọ̀ tó wáyé láàrin iléeṣẹ́ ológun ilẹ̀ yìí àti iléeṣẹ́ ológun ilẹ̀ Amẹ́ríkà ọ̀nà wọn ti já okun ẹ̀mí ó kéré tán. Àwọn àgbẹ̀sùmọ̀mí ikọ̀ ICC tí wọ́n tó ogun ní agbègbè Mitele ní ìpínlẹ̀ Borno. Orílẹ̀-èdè jáde kan ti adarí ọ̀rọ̀ ròyìn fún iléeṣẹ́ aláàbò ilẹ̀ yìí, ọ̀gágun Sumaila Ubabuwọ́lù. Gẹ́gẹ́ bí adarí iléeṣẹ́ ológun ṣe wí, ó tẹ̀síwájú pé àwọn ọmọ ológun ilẹ̀ Nàìjíríà àti ilẹ̀ Amẹ́ríkà ò ní wọ́n ṣe ìkọlù ojú òfurufú sí búba àwọn agbésùmọ̀mí ọ̀hún ní ẹkùndìbò ìlà oòrùn àríwá ilẹ̀ yìí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀, wọ́n kẹ́fìn pé àwọn agbésùmọ̀mí ọ̀hún ló ń rìn ní agbègbè náà, ṣe pé wọ́n ṣe ìkọlù tó fi já okùn ẹ̀mí púpọ̀ wọn tí wọ́n wà nínú ikọ̀ agbésùmọ̀mí ICC àti ikọ̀ agbésùmọ̀mí ISWAP. Ọmọlẹ́gbìmọ̀ aṣojú-ṣòfin ní ilẹ̀ Amẹ́ríkà Riley Moore ti dá kí wọ́wọ́ fún àwọn agbésùmọ̀mí ní ilẹ̀ Nàìjíríà kan máa fojú bíntì èròǹgbà ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump pẹ̀lú àjọṣepọ̀ tó ń wáyé láàrin ilẹ̀ Nàìjíríà àti ilẹ̀ Amẹ́ríkà laipe yi bo se ja okan mi e kan ninu iko agbesun mi ICC Abdul Bila Amunike mo nigba tun soro eni to je omo ilegbimo teko to ilegbimo asojusofin ile America to wa ni janu eto osuna salaye pe ikolu to wa yi ohun o lati ja ki wowo fun awon odaran tun gbi so awon omo ile yi nigba tun soro lori eto kan ati loju opo ayojara re mo tasiwaju ipe afogusu trump oni lati ri pe o daabo bo amo leyin christian nigeria pa pa julo le nigeria lo salaye ipe won finamo awon eyan ni egbegbe kan lori oro esin won asofin ohun tenumo ipe takoso trump jetan se akojo pa nigeria lati ri pe ile nigeria oni won dekun bi won se nse ikolu si awon mo ile yi oni wasu esin islam kan sheik ahmad gomi ti salaye ipe awon darandaran tan lowo inu akogun ja lo sese kan ma jawo ninu re tori pe owo ti won ri oni won lo lati ma na nigba to kopa lori eto kan gumi salaye bo se nsoro lori ipenigeta bo ile ati dun dura pelu awon agbemo o tesi waju pe awon adarandaran hun oni won ti dagun lasi won fun opopolopo latowo ijoba o tesi waju ke ijoba tu kuna aje pe amowo fun won fun idagbasoke awon darandaran ohun o tenumo wepe idagun lasin won lo fa ton fi koju ipo ise atose lakoko ta waye o wa tenumo pe pupo awon akogunja lo ohun nigbe aye ti won gbe oni ko tun won papa julo pupo won ona won si mu omi lati inu odo waye pa poli kan ton joko nilu abuja tigba o ni duro gomina tele ri ni ipinle kaduna nasi erufa ipo ko san owo oni duro toto million lona 100 kan naira gbegbese tan ni o taboko o se se akoba fun eto abo lorelede yi oni dayo joyce abmalik le bu dajo na kale pe gomina tele ri ori oni ko lo wa oni duro ti o san owo ohun ko le gba ominira re le ko to pase ipo oni duro ohun wudo ma gbe agbegbe mitama abi asokoro nilo abuja ko si fi eda iwe ase ile to da sowo agbele ejo ile ejo na tanu mo kun duro ohun wudo wa ni ipele keta deni ogun ise papale yi ko si fi eri sowo pe o gba owo osu fun osu meta gbako ko tun fi eda ojulowo iwe eri kun sanwo orile de so agbele ejo papa julo ko yonda igbona ti fide mule pon sise lese ijoba to na ti sise oyin dajo abimaliki pase fun erufa ko jo gbo iwe to fi raju lo si ile okere si waju ile ejo ko si fara ni waju ile ise ago dss nilu abuja ni august to ba ti pare osu ti ejo na yo fi pare oni dajo ohun tenu mo ko ta kuna tele igbese lo sese kan fagile ndo re ti won gba Egbe oselu alatako African Democratic Congress ADC ti yan awon gomina tele ri ile Imoke Abfata Ahmed lati dari awon igbimo ti o dari eto dibo komesoyo lati yo omoye re fun ipare Imoke oni o je alaga igbimo to se ayewo fun awon lije fun ipare ti Ahmed o je alaga igbimo ti o mogoto eto dibo lati yan omoye fun ipare egbe oselu ohun o da doko awon mo igbimo miran sinu awon igbimo mejeje ta ti honorable cid madumo ojogbon bode ayoride ojogbon david salifu ojogbon yisa gana adagun feyinti adamu jalingo ati zenab boba galadima ati awon eyan miran bakana oni egbe oselu adc tu filole igbimo kan ti yo gba to ba suyo ninu eto dibo komesoyo lati yan omoye re fun pare to si yan omowe sulaiman usman sn gege bi alaga to si kede amofin ken imazun agba gege bi akowe igbimo ohun ile saudi arabia ati kede ojo segun ojo kerin ni ogbon osu karun gege bi ojo ti won gun oke arafa to si kede ojo ru ojo keta ni ogbon gege bi ojo odun leya pelu bi won se ri osu tutun ti di du ija won se kede re latowo igbimo to ga julo ni ile saudi arabia gege bi igbimo se filede ojo aje ojo keje ni ogun osu karun oni ojo akoko osu di ija 1447 AH to fi die mule atowo igbimo to wa ni January osu tutun won ti fi die mule pe ogo ti won gun arafa to je pe o je ojo la fun awon to nse aje papa julo ti awon muslim to nse aje ti won to million oni won ko pa nibi adura ti waye ni ori oke arafa igbimo ohun tubu ola fun awon eyan meji to nso mo salasi mimo oba sama bi ablazizi ati omoba ile saudi muhammed bin sama fun sake ti won se fun awon to sise aj iroyin ekunre ni amuwa se ti gbo yin lati kaninda amode ti 7 to wa ni lorin ni ipinle kwara leyin simran para si lokere who ti kede bi pe arun ebola lo ti gbina ya nile olominira congo ati le uganda lekan si akin pe eku ikale

0: Yolongoji ekiri jigbora tano danu Sempin Night leyin ise ojo to wa kefin irora to le fa irorun sun bo se nfe to ba woju ago to ri pe o ku iseju medogun to fe sun gbe Sempin Night horo meji lura were were ni Sempin yo ma sise lagu ara re nigba to ba sun lowo ti ilera pipe yo si je ti e to ba ti ji lai latati Sempin Night jeje kule ni sere lagu ara re loju orun kebe ni fun e laaro ojo keji lenu ise re ile ise ti pharmaceutical industries limited awon to loruko to se gbekele ni bi ka pogun yibo lo se bara re o ba se were leyin ojo keta kan si dokita re Sempin Night
1: e fori irora wa bi gba o Sempin oko yin ti de
2: Edara po mo wa ni idakun kai lujara wa idakun ibado re Facebook idakun abeyefo Twitter ati Instagram lori Diamond 887 FM Diamond FM shining supreme
3: iroyin ekun rere lati le ise Diamond FM
4: E kaabo pada iroyin ekun ere ni amu wa se ti gbo yin lati kanin Diamond 8.7 to wa ni lorin ni ipinle Kwara iroyin ohun tesiwaju ni ilokere akita na gbe eto ti kede pe arun ebola ni o ti gbinan ya nile olomi nera Congo ati ile Uganda ajo agbayo tin kaminu mo je pe awon eyan ti won fe to 80 tagbere faye latari arun ohun to gbinan ya arun ohun ti kokoro bondumuyo n se akoba fun to si je pe onofa lo si gbinan ya to se koran de awon orilede to sumo ile mejeje mo je fide amule so WHO awon eyan ti won le ni igba won fura so se kan ti lugbadi arun ohun mejo lara won ti fide amule ipon lugbadi arun ohun ni agbegbe ila orun ile Congo papa julo ni ekun itudi ati ni Bunia Rampara Mugolu moje filede latowo awon osise eletulera ni agbo Goma WHO tu fide amule wipe arun ohun oni ko ti di ajakale arun ni ile mejeje sibe ni ile kere ile Djibouti ti kede awon igbimo alase tun ni ile ohun won kede o komisita meni deni ogbon tati ri obirin mejo ati akowe fun ijoba ile ohun leyin gba ti are Ismail Omagu ile ti bori ti di bare to wa ye ni osu kerin odun ta wa ye won si so loju awon igbimo ohun ninu iwe kan to je ase to lede latowo ile ise are ile ohun ni ana ojo aiko pupa minister lo pada asenu se won bi iya Musa Dawali je minister fun oro oja oro aje ati oro wona ati Azza Omar Buha minister fun etabo ewe Abdulkadir Hussein Omar yo tesi wajo nse re minister fun ore ilokere ti agbonso joba yo si je Omar Abdi Saidi ona wa ni enu ise re gege minister fun oro abele labala iroyin ere daraja agbalogun teleri fun iko agbabolu agbagele super eagles William Tos Ekongi lo wa laga bolu ladulawo ti ona won lowo lati pin ladulawo si isore kwa nurije lati gba irije 2027 tirije ile adulawo to ba di ojo isegun ojo kokan deni ogun osu karun odun ta waye ni ilu Cairo ni le Egypt deji ohun yo waye lo le sagere bolu ni le Egypt to wa ni Cairo awon gbabo te ni adulawo bi Mas Alin Gude SMA Adari ati Tresor Mputu oni yoran won lowo lati pin won si sore ilije ohun oni yo so awon to lo gba ilije adulawo to waye ni ile Kenya ile Uganda ta Tanzania laarin ojo kokan dini ogun osu kefa si ojo keta dini ogun osu keje odun 2027 amole fun iko super eagles le yi maduka oko yon di kede re modara julo ninu iko agbabolu di nese fun sa yi bo fa koyo fun iko hun lige siraha ni sa yi eni odun merin din logbon ohun loko joko ni ibere sa yi mo se pe o nowo ninu pasipayo lati filede àbùgádé eré bọ́ọ̀lù tó sì jókòó fún oṣù méjì gbáko àmọ́ àmúlé ọ̀hún ló padà di àmúlá àkọ́kọ́ fún ikọ̀ Udinese. Ó kọ́yé lọ́rọ̀ kan lọ́wọ́ nígbà tán wá kó pẹ̀lú kàkàwọ̀lù Juventus àti ikọ̀ AC Milan òun mú ìdíje mọ́kàndínlọ́gbọ̀n wọ́n sì jẹ́ àwọn rẹ̀ ní ìgbà mẹ́wàá. Tó lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rèé. A ká fún yín pé àwọn akógunjalo ti ja okùn ẹ̀mí olùkọ́ kan tí wọ́n kó nípẹ̀kùn ní ìlú Ọ̀yọ́ bó ṣe bẹ orí rẹ̀ nu fọ́nrán kan tó gbìnàyà. A tún ká fún yín pé iléeṣẹ́ ológun ilẹ̀ Nàìjíríà ilẹ̀ Amẹ́ríkà ti ja okùn ẹ̀mí àwọn afurasí agbósùnmọ̀mí ikọ̀ ISIS tí wọ́n lé ní ogun ní ìpínlẹ̀ Borno. A sọ fún yín pé ìjọ ti gbọ́n jòrò ẹrùfà bí kò lọ san owó tuntun mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún kan náírà. A kà fún yín pé ilẹ̀ Sade ti kéde ọjọ́ tí wọ́n gun òkè àràfà àti ọjọ́ ọdún iléyà. Nílẹ̀ òkèrè a kà sí ti gbọ́ yín pé WHO ti kéde wípé àrùn ẹ̀bólà ti gbìnàyà ní ilẹ̀ Congo ilẹ̀ Uganda. Láàkótán a ká fún yín pé Transcon yóò wà níkàlẹ̀ nígbà tí wọ́n pe ìpàdúláwọ̀ sí ìsọ̀rí láti kópa nínú ìdíje láti lọ sí ìdíje AFCON ọdún 2027. Ó ní ààrẹ nígbàdàn Ṣẹ́gun Ọbásanjọ́ kéde olùfààrọ̀ ọmọ ní ìpínlẹ̀ Plateau látàrí ìfáǹfà tó lédè lórí ọ̀rọ̀ ẹ̀sìn àti àìléyàmì ànílé ọ̀hún tó sì pàṣẹ pé gómìnà Plateau nígbà ọ̀hún Joshua Dareye kó lọ rọ kunlé tó sì padà yan ajagun fẹ̀yìntì Chris Ali gẹ́gẹ́ bí ẹni tó darí ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí fìdí ẹ. Tó yìí lókun ìròyìn ẹ pàdé wa tó bá di àgúmárabọ̀ lónìí fúnrin àgbáyé wa ní kànìdá amọ̀rẹ̀tì 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Adéyẹmí Adéwálé ni olóòtú ìròyìn Taiwo Adéyẹmí lótú tó ká ṣètì gbọ̀yìn lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ̀kọ́ wọ lẹ́nu iṣẹ́.
5: Ẹ wá sẹ́ ẹ́ amòkú ti wo ẹ̀bàjẹ́ amòkú ti jí wo ìlú ṣùgbọ́n ọmọ olúwa náà ni kódà ẹ̀sìn kan náà látújọ ń ṣe. Ẹ wo
6: jẹ́ ká bo láṣìírí jẹ́ ká gbójú ń bẹ̀ àṣírí ẹ̀ kò gbọdọ̀ tún lójú ewé.
7: Ẹdùn o ẹ jẹ́ aronú jinlẹ̀ o ṣé ẹ mọ̀ pé eré wa àbàjẹ́ àti ìpinnu òdì kò máa ráalé ẹlẹ́yàmẹ̀yà tàbí ojú ṣáájú. Ẹ jẹ́ a béèrè fún àkóyawọ́ fún àwùjọ àti orílẹ̀-èdè tó dáa. Tó o bá rí nǹkan tí ò bójú mu fi tú àwọn aláṣẹ tó tọ́ létí.
8: Ìmọ̀ràn yìí ló ń dé sétí gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
9: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tòun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wa òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jàǹjàn látàárọ̀ ṣe ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gba yágiyági àtẹlébàre ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀túnwọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM Ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàre no dull moment chai yóò ti lọ dojú sẹ́rìmọ́ dodo.
10: Pẹ̀lú extra kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
11: Pẹ̀lú

0: kẹsàn-án. Ṣaláṣẹ́ rigi ń kí yín. Ìlú Fẹ́mi ló wà àkọ́kọ́ mo ti dé. Adire Tobi Ayere ṣàna ìyàwó. Ọmọ tìyá ológì nílé ìlọrin. Yé bàdìbà. Jùẹ́lì jùẹ́lì díẹ̀ díẹ̀ fa. Ó gbé mi rìn gan. Má dórí mi máa wú o. Ṣé ọmọ ẹgbẹ́ wẹ́dà yẹn? Ó ní bó ti ṣe mọ́jú àárọ̀ yìí.
1: I'm still the yefele. Ọmọ tó sọ lọ́jọ́ sí.
0: Òjò yẹn bẹ̀rẹ̀ lọ́wọ́ òru.
1: Ẹ bọ́ síṣẹ́.
0: Mo ní yé. Wàhálà dé fẹ́ni tó dá sórí bẹ́ẹ̀dì.
1: Ẹni létí kọ́ tẹ́tí.
0: Ẹyin lẹ mọ̀ yókù.
1: Dáde ọ.
0: Ẹ máa fetí gbéré àwọ̀ ọ̀rọ̀ lọ. Èmi tẹ́mi ò sì sílé tí mo tí á fún. Olúwa o. Èyí sì. Èyí sì. Ẹkún lébẹ̀. Ṣé dáadáa mo bá yín? Mo kí ìlọ.

anfani lo je feyin je nzi anfani la re be bale mo ntan pe ni pe oju awola o fi gbobe o di boju awola o fi gbobe mo na nse lowo fun yin yen laye jong to sori la ni won mo wa ka yin le ni tokini tokini je ta erin aro efa je ejo gbàtọ lọhun fún oúnjẹ sẹ́nu àwọn olóṣèlú sẹ́mọ̀ gbàtọ lọhun fún oúnjẹ sẹ́nu àwọn olóṣèlú sẹ́mọ̀ ayé délégéètì ni ẹlòmíì ayọ̀ ọmọ gbàdúrà lórí kẹ́lẹ̀ yàwùn délégéètì ẹlòmíì fẹ́ lè lọ gbà jẹ́ torí kẹ́lẹ̀ yàwùn délégéètì báyọ̀ bá lọ délégéètì ẹlòmíì àmọ́ dé yóò sì lọ fẹ́ bí tuntun àpò rẹ̀ ó wù ni ẹnu rẹ̀ ó wù eti ri o wu gbogbo ara re ni o wu elomi ba nbo ale bayi ti o ni plasma yo mo ru plasma bo ni lati bi ko si delegate we ni e wa binu eyin

0: sáré kàdí tinúbù ṣe ní gbàgbé láíláí nù àwọn ẹni ọba mọ̀ọ́sẹ́ ṣe tó wúlò fúnra ẹ tó wúlò fúnlu ẹ tó wúlò fágbègbè ẹ
1: títí ayé mi ni wọ́n máa yan bàbá títí ayé mi ni
0: yóò jẹ́ party alliance ẹ̀kúlé
1: títí ayé mi ni wọ́n máa yan láyé mi títí ayé mi
0: ọmọ èyí tọ́kàn fọ́ ní sí mi ìṣòro táwọn èèyàn fi ń jubileeti lórí primary gan wọ́n fẹ́ ju ti general election láti 2027 ọlọ́run á ṣàánú yóò yan èèyàn rí fún wa láàrin solution sí gbogbo àwọn tá ń là kọjá ẹ. ṣùgbọ́n nǹkan kan ní kẹ́ẹ̀ lọ́mọ̀ lọ́kàn yín táìwò nǹkẹ́ ọ̀kan ní ẹ lọ́mọ̀ lọ́kàn yín ẹni kú ò sórí ìwú o àwa tá a wà láyé àti sórí ire jù án lọ. bá yàn ní kándídéètì kì í ṣe pọ́ ti sórí ire ju àwọn tí wọ́n fìdí rẹmi lọ. má lọ pe pàdé ẹ̀ lọ́lẹ̀ o politics wà dáìsí o tó bá ń gbọ́ tó bá ń fi èdè fẹ́ sọ pé ayò yìí wà dáìsí. ẹ̀kúlé àwọn àkánájẹ máa gbádùn ẹ̀ àwọn àkánájẹ máa flàbàbà lórí ètò báyìí níjọ́ mẹ́jọ. mẹ́jọ yẹn ń pọwọ́ léra gadget mo kí púpọ̀ bàbá àgbà olórí oko káàfàtà gadget shop àwọn èèyàn ti dáa mọ̀ wọ́n ti mọ lógo ẹ̀ ń gbòòrò.

0: káàbọ̀ padà.
1: Àwọn omi ńlá Amẹ́ríkà.
0: Ẹ jẹ́ ń bọ́ sí ipele àkọ́kọ́.
1: Àsánbànà wálé ọmọ ọba lọ́gùn o.
0: Ẹ jẹ́ ń bọ́ sí ipele àkọ́kọ́.
1: Yóò lédí mọ́ra yọ̀mí bàbá òyìnbá o.
0: Aago méjì ó ti ré kọjá ìṣẹ́jú méjìléníogún láti kàn ní Diamond 88.7 FM nílé Ìlọrin ìpínlẹ̀ Kwara.

sorry, 08161 111 700. And Fani Tabwale, lati ilese gadget shop, lajosepo pelu Credit Direct. Ìgbìyànjú àwọn ẹlẹ́kọ́ ni láti sọ àbàtà tó sọ dídùn fún wọn mú di búdò ńlá. Ó tún lè ṣàǹfààní fúnra tó ń bọ̀. Ìròyìn ayọ̀ rèé láti ilé ẹ̀kọ́ ọmọ Iya Diploma Center. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe rí ìjọ lóǹtẹ̀ ìrọ̀gbọ̀lé ìbáṣepọ̀ affiliation láti ilé ẹ̀kọ́ gíga University of Ilorin. Ó ti wá rọrùn parí ayé báyìí láti wọlé fún ìkẹ́kọ̀ọ́ diploma program ọlọ́dún méjì gbáko. Gba ìwé ẹ̀rí ìjọba tó yanrantí ilé-ẹ̀kọ́ ẹ̀kọ́ ìmẹ̀sì Islam àti tèdè Lárúbáwá. Islamic Studies and Arabic Language. Èyí tí ó fọ láǹfààní láti rí ìgbaniwọlé tààràrà sí 200 level ní fásitì tó bá fẹ́. Láti rí ìgbaniwọlé ìwé ẹ̀rí wa EC, NECO, NAPTEP tàbí MBICE náà lo nílò. Àwọn olùkọ́ tó yanrantí ń bẹ láàyè tó ṣe wẹ̀ pẹ́tọ̀ ẹ̀kọ́. Ilégbèé hostel accommodation ò gbẹ́yìn. Ìrọ̀rùn lowó ìkẹ́kọ̀ọ́ wọn. Nítorí àtijẹ́ káwọn akẹ́kọ̀ọ́ nímọ̀ tó yanjú. Bẹ̀kọ́ lapa láwùjọ nídi kéwúlẹ̀ róngbà olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ náà. Ustaz Khalilu Lai Sorotu. Ẹ má gbàgbé pé ètò ìdánwò wa EC, NECO, MBICE. Ní tìdáyì ìdádí tó fi mọ́ra ọ̀dọ̀ ń lọ ní rẹpẹtẹ. Tààràrà ni ẹ máa bọ̀ nínú ọgbà ilé ẹ̀kọ́ ní number 75 ìsàlẹ̀ kókọjà gbọ́rọ̀ nílùú Ìlọrin. Telephone 07067 716929 tàbí 0031 963252. E ti rí tó máa sanwó gegege nígbà tó lè rojú lówó ọjà lówó tó relẹ̀. Ṣáà ti dáwọ́nlódù Femtech mobile app nísinsìnyí. Kó o sì máa jìfà ìdíwọ́ ìpolongo tó ń lọ lọ́wọ́ lórí owó

0: lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókòó jàǹjà látàárọ̀ ṣe ló yẹ kájọ jù jọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrí ẹfẹ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀túnwọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì diamond eighty eight point seven fm ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ four pm prompt lójoojúmọ́ àtẹlébàrí no dull moment chai yóò ti lọ dojú sẹ́rìmọ́ dodo.
1: Agudede woyi nibi ta tin bo mi ogozoli ogozo gozoli ogozo ikwe sube sube osu branded maja mega jari aja indi freke mawo be kabiru kabiru mitiuri isi edudu ogedende menu oro ogene mititi aya te enyon bati tokpo bae wati mokwe enye milon soro oruko temini woli agda ema agbae to adelibari ni diamond 88.7 FM

àwọn dẹ́nà ni ẹbí ìṣèbí ìgbókù ẹnu wọn ni nà ìgbókù ẹnu ìgbókù ẹnu. Ẹ máa ṣe kí ni ẹ máa ṣe fàájì ẹ lọ.

won gba lejo mi wole ni ko pe ko jina ta la lejo mi lori eto awon lo se lo wa nsin oro bi won se dije dupo la won ba kiri to olohun sa nu wa o e to danu yin na ni oyan fun wa o adua ra ilu nanu abi eyin sa ti sadua gba adua sa wa so pe ni to daju ni oyan fun airo olohun ni je eni to da na ni oyan fun wa elomi nsin bayi pori ko ti e wole primary la sansin so si lo se ya to se tin bo Thanksgiving service ni Thanksgiving ani wa sin lo si Thanksgiving kile ero to ninu na tabi si Thanksgiving okay I mo pe yen ni to ke o se Thanksgiving lo to o le mi ti o awon olopo ti o dana lola nijo Sunday oji won ti gba won lopo ti o dana won fe se Thanksgiving o ken ni ko fe lo se lu ti se po lero mi nu o wa won tun rogo o wa won ti tun lo de ni ra account olohun lo lo won ba ni 15 naira la account abi 20 naira o wa po lo lo yo sa tun ra be fele e bi farun mu farun gbon Lord sanu wa awon to da na ni oyan fun wa lote yi ba da won le faaji lasiko yi bari ba le faaji lasiko yi gbogbo e ni nkun nkun womu in lo be ore mi kan lo pe mi to ni bo se rinu o wallahi e ma so rere bayi ko primary bayi eni ba wole bayi yo da le girigan ni o won se soru mo soru teyo ni anu e o se mi o je gbadura fun ara re ko kepo olohun pe olohun wo na fe bonu si ati ya le se lu nko kale fun tori pe wole primary wo na wa so ra re di kini ko lo re se ko mo yan na fila elo mi nsin o te pa sub e ti lati bi ose meji nsin won we se fun ni ewo mi iraye se te gbe wa o a o se lu le mi ba kiri iraye se bọ̀dá fọ́gá bọ̀dá mẹ́ka bọ̀dá fọ́níchọ̀ bọ̀dá rìwáyà ráyè iṣẹ́ òṣèlú lẹ́ẹ̀ máa kiri ìbà yẹn náà dà àti ẹ̀dúpẹ́ ọlọ́run ti jí ní kàlàfíà ọmọ ìjọba lásìkò yìí ìgbà kan sí wọ́n ti wọ́n lọ́sọ̀ọ́ mọ́ bàbá kan lọ́rùn àwọn bàbá mo tẹ̀ wàá gbéra mi sípò pé kí n jẹ́ ọmọ olóṣèlú kí wọ́n lọ́sọ̀ọ́ fún bàbá mi lọ́rùn lórí national television àbí lórí social media wọn wá lọ sọ bàbá mi lọrùn wọn fún fa sẹmú ni bá mi ẹsẹ bá mi mọ o ẹsẹ bá mi o ẹgbọn sì báyìí adúpẹ gbogbo ẹ ti ń dì rọrùn. bẹẹni olórí ilé olórí ilé nù orin ní kọ fún olórí ilé lọwọ kò sí mọ jójó ẹmọ jójó rẹ náà ní ìṣòro tí mo ní. ìtàn tó ọgbọ́n pa ayé ara rẹ rí lọ́rẹ̀ darapọ̀ mọ́ olóṣèlú wọ́n sọ ìtàn ayé ara rẹ fún ọ bóyá bàbá rẹ ló bí ọ wọ́n sọ fún ọ pé bàbá rẹ ló bí ọ bóyá ìwé tó ọ kàun ìjọ tí ní f9 bọ wọ́n sọ ẹ̀yin gbọ́ rédíò ẹ̀ gbọ́ kínní ni wọ́n sọ fún ni pé f9 mẹ́sàn-án ló ní ẹ̀méje ló ṣe wá èkì kó tó rí imú náà torí wọ́n kà rún mọ́ náà ni wọ́n rún mọ́ imopoli náà ni wọn abuja poli gan wọn fẹ wọn bẹ wọn ní kò sáyé wọn là mínísítà ta ni wàláyì lọrẹ jẹ olóṣèlú wọn ó pìtà ayé ara rẹ fún ọ. ìwọ ọtọ mà pé ìwọ gan ìtàn ayé ara rẹ wọ wọn lọ fẹ sòṣèlú ọfẹ gbà pọtí wàláyì wọn pìtàn fún ọ. wọn lọ ní wáyẹkì wọn ní wáyẹkì wo kò mọ sí wáyẹkì ss3 tó wà ń second time wọn ti lè dànù second time wọn ti lè dànù. wọ́n fún ni withdraw ni àbí advice to withdraw olóṣèlú. wọ́n bá fẹ́ mọ bí ìyá rẹ̀ ṣe jẹ́ bàbá rẹ̀ ṣe jẹ́ ìwọ lọ́rẹ̀ darapọ̀ mọ́ olóṣèlú lọ́rẹ̀ igbá pọ̀tí wọ́n pìtàn fún ọ ẹ̀mọ́ ìtàn tó ọgbọ́ yín láyé rẹ̀ ọgbọ́ o ọ nílò dna o ọ nílò dna kankan test kankan lọ́rẹ̀ ìjọ yìí olóṣèlú ọ nílò dna wọ́n pìtàn fún ọ ní ìbáyé rẹ̀ ṣe jẹ́ láti day one.
kódà wọn sọ fún ẹ pé bàbá rẹ gan bí ìbá ṣe pé wọn kàn fàyè gbà ní òlu in tó fi tó ọ̀dà gbàre yóò jábọ́ lórí ọ́fíìsì alájà méjì mẹ́ta wọ́n sọ fún ọ olóṣèlú alóṣàánú wa ọba mọ iyàrá rẹ ọjọ́ ọba ìjọ ìlóṣèlú wọn fẹ́ gbà pọ̀ tí wọ́n pè tán fún ọ.

wà fún ìfojì la ó gbé sókè gbogbo òkè ńlá àti kékèké la ó rẹ̀ sílẹ̀ wíwọ́ la ó sọ di títọ́ àti ọ̀nà pálapàla la ó sọ di títẹ́jú ìjọ kérúbù àti sẹ́ráfù onítẹ̀síwájú olùjọ ti ìlú ìlọrin pé gbogbo ènìyàn síbi ìsọjí àrágbá yamúyamú ni tí a gbé àkórí rẹ̀ ní elfata ṣí gbogbo ẹni tí a ti dè láti ọjọ́ tó pẹ́ lọ́dọ̀ kan tàbí òmíràn ó yá ẹ gba ìtúsílẹ̀ ètò náà yóò máa wáyé ní gbogbo ọjọ́ Thursday kẹta nínú oṣù nínú ìjọ kérúbù àti sẹ́ráfù onítẹ̀síwájú olùjọ ti ìlú ìlọrin tí bẹ́ẹ̀ ni òpópónà mọ́rítàlá nínú ìlọrin bẹ̀rẹ̀ ní dédé aago márùn-ún ìrọ̀lẹ́ àrùbọ̀ ọjọ́ ti ṣetán láti bá ayé rẹ pàdé má ṣaláìsí níbẹ̀ torí ìwọ ni ẹ̀rí kan.

0: sọ ọ ti gbọ báyìí nínú fọ́nrán yìí wọ́n ní àdúrà tèmi àti rí tájọ rí yẹn kì í ṣe fáwọn àfàdúrà jagun nìkan gbogbo èèyàn ni àdúrà wà fún àti pé àdúrà ń gbà ni gbogbo ayé fi ń gbà bí ètò ti bẹ̀rẹ̀ ní bàbá wa special apostle ajayi ọkásanmi làwọn náà wọlé wẹrẹ sórí ètò bàbá ẹ bá ń kí gbogbo ara lé pé wọn kò dédé àsìkò ìsà o.
1: Tó kú àsìkò yìí lẹ́ẹ̀kan sí i bí bá ṣe máa ń dé ní oṣooṣù
0: ẹ ṣeun
1: a tún ti wọlé fún tòṣù yìí.
0: Adúgbẹ́ tọ́ ayábẹ́lẹ̀ òbí arí làwọn àgbà wí ẹja dáṣẹ̀ sọ́nà ká tẹ́ pẹpẹ ètò lónìrà bájì gan fún ti àkókò yìí bábá ń sọ̀rọ̀ nípa efata kì í ṣèròyìn mọ́ torí pé bẹbẹ tọ́lọ́run dálára níbi ìsọjí olóṣooṣù yóò kọjá kà sí yàrá ẹjẹ́ ní ti ọ̀dọ̀ bàbá wa àwòlí moses adémọlá kò kí ni àkòrí tọ́lọ́run fún wa fún tòṣù yìí bàbá.
2: Bí a ti sọ lánàá ní orí ètò àkòrí yìí yorùbá ní àpèmọ́ra ẹni là ń pe tèmi dire
0: bẹ́ẹ̀ni
2: àkòrí ìrìnàjò ti oṣù yìí ni ìbùkún olúwa wà lórí mi.
0: Ìbùkún olúwa wà lórí mi kábíyèsí olódùmarè.
2: Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé tá a bá ń sọ̀rọ̀ nípa ìbùkún olúwa àwọn àpẹẹrẹ tá a mọ̀ rí wípé ìbùkún olúwa wà lórí èèyàn ó ní àlàáfíà pípé.
0: Àlàáfíà pípé
2: ara ìbùkún olúwa ni.
0: Ó dé ní.
2: Ìkejì ìbùkún olúwa wà lórí èèyàn téèyàn bá ní ìrọ̀rùn nínú ètò ìsúná.
0: Kábíyèsí olódùmarè bára bá túyàn nípa ti ètò ìsúná.
2: Bẹ́ẹ̀ni àtijọ́ àti mu tí ò nira.
0: Àpẹẹrẹ pé ìbùkún ọlọ́run bẹ̀ lórí èèyàn.
2: Bẹ́ẹ̀ni téèyàn bá sì ń rí ìgbéga lójoojúmọ́ ìtumọ̀ pé ìbùkún olúwa ń bẹ lórí ènìyàn.
0: Kábíyèsí
2: ìlú téèyàn ń lù tó sì ń dún n tó fẹ́ tó ń rí mú ìbùkún olúwa ni o. So ó pọ̀ yantura ó pọ̀.
0: Bàbá ni a mọ̀ ká ilẹ̀ òkun.
2: Yóò kún so à ń pe gbogbo ènìyàn ẹ mọ́ gbàgbé ní oṣù tó kọjá a sọ̀rọ̀ nípa agbègbè mi di ńlá.
0: Bẹ́ẹ̀ni
2: ẹni tí ìbùkún olúwa bá ti wà lórí ẹ ó túmọ̀ sí pé agbègbè rẹ ti di ńlá.
0: Bẹ́ẹ̀ni
2: so ara ìfarahàn agbègbè tó di ńlá o ní láti sọ fún àwọn ènìyàn wípé ìbùkún olúwa ń bẹ ní orí mi.
0: Kábíyèsí olódùmarè ọ̀dà ẹjẹ́ ń sáré tari ìbéèrè sí yín.
2: Ẹ ṣeun.
0: Mọ̀ ń bọ̀ wá sọ́dọ̀ bàbá wa special apostle Ajayi Ọkásanmi o torí pé ìbéèrè pọ́nlẹ̀ tí mo fẹ́ nà ń bẹ̀. Ẹ ti mẹ́nu ba àwọn ohun tó lè jẹ́ àpẹẹrẹ pé ìbùkún ọlọ́run bẹ̀ lórí èèyàn. Bàbá kí ló lè mú kí ọ̀run ìbùkún ó ṣe mọ́ èèyàn tó lè mú kí ìbùkún ọlọ́run mọ́ sọ̀kalẹ̀ sórí èèyàn.
2: Ẹ jẹ́ mu láti ibi tí àwọn èèyàn ò lérò. Àkọ́kọ́ àìní òye.
0: Àìlóye.
2: Bẹ́ẹ̀ni. Bíbélì sọ wípé àwọn ènìyàn mi ṣègbé.
0: Nítorí wọn ò ní ìmọ̀.
2: Bẹ́ẹ̀ni téèyàn ò bá mọ̀ ju èèyàn lọ.
0: Kábíyèsí Ọlọ́run.
2: Ìdí tí a ṣe ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run òun lélẹ̀. Nǹkan kékeré tẹ́lòmí ò mọ̀ Ọlọ́run ti dáhùn sáàdúrà rẹ̀ tipẹ́. Ṣùgbọ́n kákàn ṣí ní òye pé ibi tó gbà ní ọ̀nà tó tọ̀ rí ló bá tán. Ẹlẹ́ẹ̀kejì àìlè gbàdúà. Bí mo ṣe sọ alágbára ló ń gbàdúà ọ̀lẹ́ ló ń ṣoògùn.
0: Alágbára ní gbàdúà.
2: Bẹ́ẹ̀ni ọ̀lẹ́ ló ń ṣoògùn.
0: Kábíyèsí o.
2: Wọ́n ti fi àdúrà yìí wọ́n ti fi tu ẹnì àwọn èèyàn lójú. Ó ní arábìnrin kan láìpẹ́ láì jìnnà ní àsọ̀rọ̀. Wọ́n ní ọjọ́ mẹ́ta ló ti rí àwọn ṣùgbọ́n àwọn ò kọ́ anybody. Àwọn ní kílódé ṣe pé ó ní nínú ẹ̀kọ́ yín láti kọ́ wípé ẹ fẹ́ káwa náà dàgbà láti mọ gbàdúà nígbà tó gun bá dé. So ẹ̀kọ́ yẹn làwa náà dì mú wípé jẹ́ wọ́n ti ní káwa náà mọ dúra wa ó ní sì gbàdúà fún ọjọ́ mẹ́ta àìsàn yẹn sì lọ.
0: Kábíyèsí o.
2: Òye rẹ̀ ṣí láti mọ̀ wípé ìgbà míì bíbélì sọ pé tí ọ̀rọ̀ bá rújú tó àwọn wòlíì mi lọ ọ̀rọ̀ tí ìrújú ẹlòmíì ti tọ àáfàá lọ oyetọ wòlíì lọ oyetọ babaláwo lọ. Ṣùgbọ́n ìdí tá a ṣe gbé ètò yìí kalẹ̀ ni wípé kí àwọn ènìyàn wá gbàdúrà
0: fúnra wọn
2: fún ara yín wá gbàdúrà ọlọ́run sì ń gbọ́ àdúrà.
0: Bẹ́ẹ̀ni
2: kò tí ì parí iṣẹ́ ìrẹsẹ̀ láti mọ dáhùn àdúrà.
0: Kábíyèsí o Ọlọ́run God is still in the business of answering prayers.
2: Kò tí ì parí.
0: Glory to God. Ẹ jẹ́ mọ́ bọ̀ wá sọ́dọ̀ bàbá wa special apostle Ajayi Ọkásanmi. Bàbá ọjọ́ Thursday ọ̀sẹ̀ yìí ni ìsọjí alágbára yóò wáyé bó ni ètò gbogbo bó ló ti ń lọ.
1: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
0: Olúwa ṣe.
1: Ọlọ́run gbé ìjọsìn Anes kalẹ̀ sí orí sí Kwara State Capital.
0: Ìlú Ìlọrin
1: Ọlọ́run lè fi àwọn bàbá tí Ọlọ́run ti ṣètò tó ti fún ní agbára àti ṣiṣẹ́ rẹ̀ sílẹ̀ sínú ìjọ yẹn. So nípasẹ̀ ètò tá a fẹ́ ṣe níjọ Thursday tó ń bọ̀ ní ọjọ́ mẹ́rin tó ń bọ̀
0: yìí
1: gbogbo ètò ti tò àwọn nǹkan tá a nílò ta ba wa sile adura ni je bi omi olodun ti pese omi le fun wa omi adura moto to ma gbe awon eyan wa pada lati church lo le ta ba ti close ni role olodun ti pese e sile then awon eyan to ba nbo lati bi ise for example awon to ba fe gba ti bi ise wa te pe imura won ki won mura ti church be awon nbo won o figele sori especially awon obirin olodun ti
0: pe awon fe gba bi ise wa
1: gba ti bi ise wa awon ko to ma fi bori ni gba den je mo pe ni church wa a obirin o le sori le a o de ki wo bata wo
0: inu ile ijosin
1: so gbogbo awon eto be en ti wa den eto to ba se kuku to se pataki oni ti security olodun de ti se eto ti security sile ata awon internal security ati wa nle ata awon external awa nle ata awon to ma ma rin ki to ma fi mu fi gbogbo ibi ta ba park moto wa keke ati gbogbo e si eto yen o ti wa nle so nkan te kan ni lati mu wa te ba bibeli igbagbo yin ati awon ore yin te ba ti so fun pe eto nbo so ki gbogbo ke ma bo olodun ti duro de e ma gba ibukun ti ni ojo to
0: ami loruko jesu e ma ti lo e je nsare tare lesin tori akoko tin ko wa ni papamara bo ni oro oko leyin ti isoji ba pari ba ti mo nse ni gbogbo osu bo ni to osu yo se ri
1: bo se ri na ni e bi a se nse ni gbogbo osu bo se ma ri losu ni e moto ti wa nle to ma ko awon eyan pada sibi kibi ton ba ti wa ni gbogbo agbegbe ilorin oko irin moto nlo si eye nkorin kiloko wu side ben ile eye nkorin den ta ba lo oke oyi oke ose moto wa
0: tanke oke odo
2: tanke geri alimi ti o gba waju diamond ko ja bayi
1: lati dawun yo pada sile ni okun se lati kun wa
0: beni leyin soji
1: even kiloko bi
0: gamo amoyo fagara julun lade agba bi aka oloje
1: oloje god bless you oloje no moto wa le to ma ko awon eyan lo ton ba ti da ko te kon ni lati se ni pe emu gbagbo yin dani ke de ma bo ni ojo to dago merin si merin abo gbagede ati sile ago marun ku iseju ma dogun ko gan ni eto ma bere
2: si ma gbere so
0: kabisi olodumore ora eyin baba wa woli moses ademola nje oni number ta mo yan le pe si lati boya won tun fe bere nipa isoje lagbara ti o waye ni ojo thursday e ba nfi number yen lede papapa
2: okay 0701 6666 6 melonu 6 3 6 3 6
0: e ja mule ko
2: 0701 6 6 6 6 6 6 3 6 3 6
0: e ma pe number yen boya e ba ni ibere kan tabi ekeji te fe bere nipa isoji ti o waye ni ojo thursday ifanfa ni eyin te wa nbere pe orin ta mo nlo ni gbogbo osu ye e fata pe orin yi bi a tin seto olorun darapo mo orin na to si nlo fun aye tiyin e wa nbere pe ta lo korin on gan kun asaf lolorun lo fun aworin ti en gbo ta nlo lori eto yi ni gbogbo osu baba wa special apostle ajayi o ka so mi eyi awon ile mo n pe kini kan ni parting shot e ba n soro ikade ka ma lo fun ti irole yi
1: nkan ti mo kan ni so di pe o ti ko n se pa sise bere ayi mo ya won lo ti wa to tin ko ebun to tin gba ori o
0: tan sin le ri
1: ki gbogbo yin ma bo eri ko n se eri pe won ni eri ojukoro oju ma sele ni ojo to
0: ami loruko jesu
1: wa olodun tin duro de lati pinre ti yin fun yin
0: Eso baba wo le yin ba nfi oro ase ba nfi kadi eto le fun toni
2: mo so si aye gbogbo eni to ngbo ibukun oluwa yo do si ore
0: ami jesu
2: gege bi mo ti so lana mo tun mu wa si eti igbo awon ti o ti gbo titi a fi pari ose yi te ba ti ji ni owuro e gbi owo otun yin si ore yin ke wa so wi pe ibukun oluwa wa ni ori mi be se nkede re ibukun oluwa yo ma ba yan re loruko
0: jesu
2: tile ko ni feyin sile
0: ami jesu
2: igba te ma fi pade wa lojo thursday by testimony le mu wa o
0: ami jesu
2: ni ase ti baba
0: ami
2: si omo
0: ami
2: ti emi mimo
0: ami
2: jesu christi oluwa wa
0: ami loruko jesu a tun pade lola loruko jesu mo pa lase fun aye ara re ko de mo fowo eso ya wi pe ibukun olorun be lori aye mi o
3: unto you the answer's prayers shall fish come The Cherubim and Seraphim Movement Church, number one district headquarters in Loring, Kwara State, invites you to a power-packed revival tagged Ephata. Be warned. Every closed door is set to be open. Come every third Thursday of every month, time 4 to 7 p.m., as the Lord is set to bless you in prayers, word, and spiritual songs. For inquiry, contact 0701-666-6636. Prayer is not for prayer warrior. Prayer is for all men.
4: Baba Bali Anipa Ujo Bali Ata Shara Shara Diamond FM 88.7 Nani Kule Kwara Oba Gbogbo Wala Ashe.
5: What did I say, huh? What did I say? I told you no touchy touchy. Now you suffer the bite of the lion and the clenching jaws of an alligator.
6: No touchy touchy. Especially not a fan of Diamond FM. Don't touch that radio set.
7: You can only get timely, credible, and reliable news on your shining Supreme Station. Diamond 88.7 FM, Ilorin.

káàbọ̀ padà. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ látẹnu ọláńrẹ́wájú ògún níyì. Ààrẹ Bọ́lá Tinubu ti fìdánilójú hàn fáwọn aráàlú nípínlẹ̀ Ọ̀yọ́ pé àwọn àjọ elétò ààbò ni wọn yóò sá sóko tí wọn kò lè èyí tí wọn yóò fi dóńlá àwọn tí àwọn agbébọn jí gbé ní ìlú Ezele ní ìjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ ọ̀hún. Ó bẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ ìṣekúpa ọ̀kan lára àwọn olùkọ́ tí wọ́n jí gbé. Ààrẹ Tinubu nínú àpilẹ̀kọ tó fi léde ìyẹn lónìí látọ̀dọ̀ ẹni tí ń ṣe olùgbaninúra pàtàkì rẹ̀ lórí ọ̀rọ̀ tó ń lọ àti bí nǹkan ṣe lọ sí Báyọ̀ Nanuga. Ó ní ìjọba àpapọ̀ ni ó ti ń forí korí fikùn lóko pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti rí pé àwọn àjọ elétò ààbò ni wọ́n dóńlá àwọn èèyàn náà padà. Ìyẹn pẹ̀lú ètò ààbò ààrẹ ló ṣàkàwé ìṣekúpani tí ó ní oyè èyí tó burú jáì tó ṣèlérí pé àwọn tó wà lábẹ́ àṣekúpani náà àti àwọn tí wọ́n jọ ń forí korí fikùn lóko láwọn agbègbè ìjọba àbílẹ̀ ọ̀hún làwọn yóò rí wọn mú o tí wọn yóò fi ju làǹbalápẹ̀ òfin. Níṣẹ́ ni àwọn agbébọn náà ni wọ́n ya wọ ìlú Ezele ní ọjọ́ Etì Friday tó kọjá tí wọ́n jí òṣìṣẹ́ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ kan nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀gbé nílé ẹ̀kọ́ Community Grammar School tó fi mọ́ Baptist Nursery and Primary School àti LA Primary School. Àwọn olùkọ́ ni lónìí ni wọ́n sì bẹ́ẹ̀ gbáwọn ètò tì láwọn yàrá ìkọ́ni o nílùú Ògbómọ̀ṣọ́ tí ń ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ni wọ́n gbọ́lé ìfẹ̀hónú alálàáfíà kan ìyẹn fún ọ́fíìsì àjọ Tescom ní inú ìlú náà lórí ìṣẹ̀lẹ̀ ìjí àwọn akẹ́kọ̀ọ́ àtolùkọ́ gbé eléyìí tó yọrí sí ìṣekúpa olùkọ́ kan. Wọ́n ní àwọn olùfẹ̀hónú náà ni wọ́n sì bẹ́ẹ̀ wọ́de lọ́wọ̀ọ̀wọ́ pẹ̀lú àwọn pálí fẹ̀ǹfẹ̀ tí wọ́n gbé lọ́wọ́ tako oríṣiríṣi nǹkan sí lára tí wọ́n ti ké sí ìjọba ní gbogbo ẹlẹ́kàjẹ̀ka láti sásòkò tí wọ́n kó lè firi pé ṣe ni wọ́n gbé ìgbésẹ̀ ètò ààbò fi yọ̀ǹda àwọn tí wọ́n wà lábẹ́ àhámọ́ àwọn ajínigbé náà lọ́wọ́ báyìí. Wọ́n ní ìfẹ̀hónú àti wọ́n ṣe náà ló wáyé lẹ́yìn tí wọ́n ní ṣe ni ìṣẹ̀lẹ̀ ìjínigbé wáyé ní ìjọba ìbílẹ̀ oríire eléyìí tí wọ́n ní kinní ọ̀hún bẹ̀rẹ̀ sí ní mú káwọn èèyàn máa kọminú kọmi òde. Lára àwọn tó jẹ́ ìkànlẹ́ka ètò ẹ̀kọ́ àti àwọn aráàlú nínú ìpínlẹ̀ náà àwọn olùkọ́ ni wọ́n béèrè fún pé ṣe ni ètò ààbò kó túnbọ̀ rajaja sí i láwọn ilé ẹ̀kọ́ tó fi mọ àwọn àyíká ètò ìkọ́ni fáwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́. Sẹ́nẹ́tọ̀ tó ń sojú ẹkùn àárín gbùngbùn ìpínlẹ̀ Kwara Sẹ́nẹ́tọ̀ Saliu Mustapha ló ti ké sí àwọn aráàlú láti kọ ti ọ̀gbìn àti ìjà òwúbọ tí ó lórí àwọn orúkọ tí wọ́n ní wọ́n kọ lórí àwọn tó jẹ́ ọmọye tí wọ́n ń díje nínú ètò ìdìbò abẹ́lé tẹ̀gbẹ́ òṣèlú APC tó ń lọ lọ́wọ́. Eléyìí tí wọ́n ní wọ́n gbé kiri àwọn ojú òpó kan eléyìí tí ó ní àwọn orúkọ kan nínú eléyìí tí wọ́n ní wọ́n gbé kiri lórí ààyè tí Sẹ́nẹ́tọ̀ Saliu Mustapha wà bí olùdíje. Wọ́n ní ọ̀rọ̀ náà ló wà nínú àpilẹ̀kọ tí wọ́n fi léde látọ̀dọ̀ ẹni tí ń ṣe olùgbaninímọ̀ràn pàtàkì lẹ́ka ti ròyìn Sẹ́nẹ́tọ̀ Saliu Mustapha ìyẹn Nafiu Sọlágbẹ̀rù gẹ́gẹ́ bí àpilẹ̀kọ náà ti sọ. Ó ní kò sígbà kankan tí Sẹ́nẹ́tọ̀ Saliu Mustapha tó gba fọ́ọ̀mù ìyẹn ìyannisípò lọ sílé asòfin àgbà bó ti wù kó mọ. Ó ní kódà kò kópa o bó ti wù kó mọ o nínú ètò àyẹ̀wò tó ń lọ fún àwọn tó fẹ́ lọ sílé asòfin àgbà. Àpilẹ̀kọ náà gba àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú náà nímọ̀ràn àti àwọn aráàlú láti rí pé ṣe ni wọ́n kọ tí ọ̀gbìn tí wọ́n sì jáwùbọ̀ ti lórí àwọn ọ̀rọ̀ tó ń sinmi lọ́nà náà eléyìí tí wọ́n ní wọ́n pín kiri látọ̀dọ̀ àwọn tó jẹ́ olùwà nǹkan nídìí nǹkan tí ó sì tó jẹ́ pé èròǹgbà wọn láti ṣe àwọn èèyàn lọ́nà lórí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú náà. Àwọn tó jẹ́ awakọ̀ àtàwọn arìnrìn-àjò lópòpónà ìlọrin sí òpópónà ńlá ti ìjọba àpapọ̀ ìlú Ògbẹ́tì nípínlẹ̀ Kwara lónìí ni wọ́n tàn án lẹ̀ o lẹ́yìn tí òjò ńlá kan tó rọ̀ mọ́júmọ́ èyí tó jẹ́ pé ṣe ni ó gba àkóso afárá èyí tó jẹ́ ti móòrò tó ti bàjẹ́ òní eléyìí tí àwọn awakọ̀ náà tí wọ́n ní lílọ bíbọ̀ wọn ní kinní ọ̀hún kò rọrùn jákèjádò òpópónà ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n ru ayé lẹ́yìn àròrò dá òjò tó rọ̀ lóru mọ́júmọ́.
eleyi to je pe se lo fa bi odomoro hun bo se kun akun faya ti opolopo awon oko ti omi bo won mole ti awon to je awoko ero ti won je ero awa ero owoko ni won ni won gunri oko to je ayokele ti won se npe fun ka won yan ko wa don la won won ni bridge yen afara ti oro ko hun lo wa laarin okolowo mandala nilo ilorin iyen nijoba ibile ilorin west ati asa local government ile itwon ni o ti saju dawo ni ogbon ojo su kerin pelu ojo nla kan ti won loro nibi ti won ni oko akero elejo ajagbe nla ni ti won lo tin koja lasiko hun won ni idawo lule na ni keni ohun lo ni se pelu owo se ko bo se ge ojo ona to so ipinle kwara papo mo ipinle oyo eleyi ti o tun lo sona orile ede iyen enuala nile Benin.

nínú ìròyìn mi ẹ̀wẹ̀ ṣe ni àwọn ẹgbẹ́ àwọn àgbààgbà lẹ́gbẹ́ òṣèlú progressive congress àtàwọn ìkàn láti ẹkùn ìjọba ìbílẹ̀ èkìtì nípínlẹ̀ kwara ni wọ́n ti ń tẹpẹlẹ mọ́ pé ṣe ni àwọn táwọn sowọ́pọ̀ láti ìpínlẹ̀ èkìtì àti ìjọba ìbílẹ̀ òkèrọ́ làwọn ń pè fún ìwọ́gilé ètò ìdìbò abẹ́lé ti eléyìí tó wáyé ní ìjọba ìbílẹ̀ náà fáwọn tó fẹ́ lọ sílé aṣojú sófin láti ìjọba ìbílẹ̀ èkìtì òkèrọ́ ìsìn ìrẹ́pọ̀dùn wọ́n ní ìpè náà lọ́wọ́yé lónìí nínú ìjókòó àwọn oníròyìn kan nílùú ìlọrin níbi tí àwọn ìkàlẹ̀gbẹ́ òṣèlú apc náà tí wọ́n ti ní wọ́n ń pè fún ṣíṣe àtúnṣe ìyẹn àtúngbékalẹ̀ ètò ìdìbò abẹ́lé kòmẹ́sì yọ̀mí tó yẹ ti àwọn tó fẹ́ lọ sílé aṣojú sófin èyí tí ó jẹ́ ìtẹ́wọ́gbà tí ó sì jẹ́ onígbangba làsáńtà fáwọn tó fẹ́ lọ sílé aṣojú sófin ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ òfin orílẹ̀-èdè yìí ti ètò ìdìbò àti ti ẹgbẹ́ òṣèlú náà àwọn alága tó wà fún ẹgbẹ́ àwọn àgbààgbà náà tàwọn ìkàn náà láti ìjọba ìbílẹ̀ èkìtì ọ̀nàrẹ́bù aláàjì ọ̀lá ìyá bello ló sọ̀rọ̀ lórúkọ àwọn àgbààgbà náà ó ní ìṣe ni kò sí ilé aṣojú sófin tí ètò ìdìbò abẹ́lé kankan wáyé nípa rẹ̀ níjọba ìbílẹ̀ èkìtì gẹ́gẹ́ bí àwọn ìkàn nínú ètò ìdìbò bí wọ́n ṣe kùnà láti farahàn níbi ètò ìdìbò abẹnú náà tó wáyé nígbà tó náà ń sọ̀rọ̀ olóyè jébì ayẹni ó rọ àwọn adarí àpapọ̀ àti nípínlẹ̀ yìí nínú ẹgbẹ́ òṣèlú apc gẹ́gẹ́ bí àtúnṣeré bí gómìnà ìpínlẹ̀ yìí malam abdulrahman abdulrasaq láti tètè gbégbèsè fi ṣe ìwádìí àti láti yanjú gbogbo àwọn kùdìẹ̀kudẹ̀ tó rọ̀ gbà yí ètò náà ká olóyè adéyẹmí gbinle ní èròǹgbà tiẹ̀ náà lórí ètò ìdìbò abẹ́lé kòmẹ́sì yọ lẹ́gbẹ́ òṣèlú apc fáwọn tó ń lọ sí ipò ilé aṣojú sófin tó wáyé ní ìjọba àbílẹ̀ òkèrọ́ náà eléyìí tó ṣàlàyé pé ṣe ni wọ́n kàn kéde pé ẹni báyìí ló wọlé àbáwọn tàn ló wọlé eléyìí tó ní kò lọ pẹ̀lú èròǹgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó já ìkà nínú ẹgbẹ́ òṣèlú náà níjọba àbílẹ̀ ọ̀hún bákan náà ṣe ni ọ̀kan lára olóyè ẹgbẹ́ òṣèlú all progressives congress apc alhaji ibrahim muhammed ajia ló tún ti fi ọwọ́ sọ̀yà olórí ìjólóòótọ́ sí ààrẹ bọ́lá ahmed tinubu eléyìí tí òní gbàgbọ́ nínú ìṣèjọba àpapọ̀ rẹ̀ pẹ̀lú ìfarajì láti pé ilẹ̀ nàìjíríà ló ní àtúntò rẹ̀ fún àjọ ọlọ́pàá lórí ọ̀nà tí wọn yóò gbà mọ́ṣẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ ajia ló sọ̀rọ̀ náà nínú àbẹ̀wò ọlọ́tọ̀ọ̀tọ̀ kan tó ṣiṣẹ́ àjọ ọlọ́pàá ìpínlẹ̀ kwara àjọ tó ń jẹ́ ti ọ̀tẹlẹ̀múyẹ́ dss àti àwọn adarí lẹ́gbẹ́ òṣèlú apc nílùú ìlọrin níbi tí ó ti ṣe bẹ́ẹ̀ lọ pẹ̀lú àjọ ọlọ́pàá lórí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani tó wáyé láìpẹ́ yìí fáwọn tó jẹ́ òṣìṣẹ́ ọlọ́pàá èyí tó bá wọn kẹ́dùn lásìkò àkọlù kan tí wọ́n ní wọ́n ṣe nípínlẹ̀ yìí ó ṣàkàwé ìṣẹ̀lẹ̀ náà bí èyí tó dunnu dákàn àti yìí tó bani nínú jẹ nígbà tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìṣòro ètò ààbò àjẹ́ ṣàkàwé àwọn ìpèníjà èyí tó wáyé ní ẹ̀kọ́ kan bí ìṣòro eléyìí tó jẹ́ pé ṣe ló ń kojú gbogbo àwọn orílẹ̀-èdè nílẹ̀ adúláwọ̀ ó ní ṣe ni àwọn tó di amúrajà náà jákèjádò àwọn ẹkùn ni wọ́n ṣe àkọlù náà èyí tó bá nǹkan jẹ́ nílẹ̀ libya lọ́dọ̀ ìjọba wọn pàápàá jùlọ lábẹ́ ìṣèjọba muhammad gaddafi nígbà tó ń sọ̀rọ̀ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ kwara ọ̀gbẹ́ni adekimi ojo àti adarí àgbà fàjọ dss ọ̀gbẹ́ni michael oganwu wọ́n dúpẹ́ lọ́wọ́ àjíà fún bó ṣe rí àjọ tó jẹ́ ti elétò ààbò náà tó sì dá wọn mọ̀ pẹ̀lú ìlérí pé àwọn yóò tẹ̀síwájú nínú ìkọ́ṣẹ́mọṣẹ́ àwọn ohun ìfimúfilẹ̀ lórí ètò tó jẹ́ ti àjọ ọlọ́pàá tó ti àjọṣepọ̀ àwọn àjọ elétò ààbò láti rí pé àlàáfíà àti ètò ààbò rẹ́sẹ̀ walẹ̀ nípínlẹ̀ kwara

tí wọ́n lè rí wa tọ́lọ pé a ti wà pẹ̀lú Jésù, tí wọ́n lè rí wa tọ́lọ pé ọmọlẹ́yìn Jésù ni, àbí àwa ń ṣẹ́ pẹ̀lú iṣẹ́ wa, àbí àwa ń ṣẹ́ pẹ̀lú ìwà wa, àbí a ti ẹ̀ mú ìhìnrere ní ọ̀kúnkúndùn láti tàn kálẹ̀. Tí a bá ti mọ ọ̀nà tá a ti mọ òtítọ́, kò yẹ kí a ti ju ìhìnrere. Àpọ́sọ́lẹ̀ Pọ́ọ̀lù tiẹ̀ sọ nínú Rómù 14:16 yẹn, ó ní èmi ò tijú ìhìnrere Kristi, nítorí pé ó jẹ́ agbára Ọlọ́run sí ìgbàlà sí àwọn tó gbàgbọ́. Ṣé à ń jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ gbilẹ̀? Ṣé a gbàgbọ́? Ṣé a gbẹ́kẹ̀lé? Ṣé a gbé e sókè? Ohun tó gbẹ̀yìn nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ní alẹ́ yìí náà ni ọ̀rọ̀ H. The last letter I want to tell us from that word truth, we've seen the first letter, which is letter T, trust in Him. We've seen R, rely on Him. We've seen U, uplift Him. We've seen T, testify of Him. Letter H, from that word truth, the personality of truth, which is Christ. The book of John chapter 5, verse 23. John chapter number 5 verse 23, that all men should honor the Son even as they honor the Father. He that honoreth not the Son honoreth not the Father which has sent him. Ó ní kí gbogbo ènìyàn kí ó lè máa fi ọlá fún ọmọ gẹ́gẹ́ bí wọ́n ti ń fi ọlá fún Bàbá. Ẹni tí kò bá fi ọlá fún ọmọ kò fi ọlá fún Bàbá tí ó ràn. Ohun tí mo fẹ́ ká mọ̀, the last letter from that word truth is honor Him. We've seen the first T, trust in Him. We've seen R, rely on Him. We've seen U, uplift Him. We've seen T, testify of Him. This is the last one. H, honor Him. Do we honor Christ with our life? Do we honor Christ with our substances? Do we honor Christ with our resources? Ṣé à ń gbọ́lá fún Jésù? Nípa ayé wa, nípa ìgbésí ayé wa, nípa ọ̀rọ̀ ẹnu wa, nípa ìwùwà wa, sí à ń gbé ọlá fún Jésù tí ń ṣe òtítọ́? Ṣé o gbàgbọ́? Ṣé o gbẹ́kẹ̀lé? Ṣé o gbé sókè? Ṣé o ń gbilẹ̀ nínú ayé rẹ? Àbí ṣé o ń jẹ́ kí ọ̀rọ̀ rẹ gbilẹ̀? Àbí ṣé o ń gbọ́lá fún? Bíbélì sọ nínú ẹsẹ̀ yìí pé ẹni tó bá gbọ́lá fún Bàbá, ó gbọ́lá fún ọmọ. Ẹni tó bá gbọ́lá fún ọmọ, ó gbọ́lá fún. Eléyìí jẹ́ ká mọ̀ pé Jésù jẹ́ Ọlọ́run. Ọlá tá a bá lè gbé fún Bàbá, Ọlọ́run Bàbá, ó tọ́ sí Ọlọ́run ọmọ. So kò sí ẹnikẹ́ni tó yẹ fún ọlá. Mósè ò sọ pé ká gbọ́lá fún òun. Dáfídì ò sọ pé òun tọ́ sọ́lá. Jósẹ́fù ò sọ pé òun tọ́ sọ́lá. Sámsónì, àwọn wòlíì nínú májẹ̀mọ́lára wọn sọ pé àwọn tọ́ sọ́lá. Ẹni tó tọ́ sọ́lá náà ni Jésù. Torí pé ó jẹ́ Ọlọ́run. Ó ní kí gbogbo ènìyàn kàyéfì, kí gbogbo èkó sọ pé Jésù ń pera rẹ̀ lọ́lọ́run níbi. Ó ní kí gbogbo ènìyàn kí ó lè máa fi ọlá fún ọmọ gẹ́gẹ́ bí wọ́n ti ń fi ọlá fún Bàbá. Sọ tí Jésù bá sọ Ọlọ́run, ọ̀rọ̀ òdì ni ọ̀rọ̀ yìí. Pé ọlá tá ń gbé fún Bàbá, Ọlọ́run Bàbá náà ni ká máa gbé fún Ọlọ́run ọmọ. Ó jẹ́ ká mọ̀ pé Jésù jẹ́ Ọlọ́run, ó jẹ́ Ọlọ́run nínú ènìyàn. Alleluia. So a ti rí àkọlé wa lálẹ́ yìí, èmi ni ọ̀nà àti òtítọ́. Ṣé ìwọ ti gba ọ̀nà náà? Ṣé o ti gba òtítọ́ náà gbọ́? Have you trust that way and the truth? Are you walking in Him? Did you acknowledge Him? Are you yielding to Him? Do you trust Him? Did you rely on Him? Are you uplifting Him? Did you testify of Him? And do you honor Him? If you are not doing any of this, my brother, believers, I am urging you that you should do that. We should let our life reflect. Tá a bá ti mọ ṣe eléyìí, pé ó yẹ ká rìn nínú rẹ̀, ó yẹ ká gbà á, ó yẹ ká jọwọ́lẹ̀ fún, ó yẹ ká gbà á gbọ́, ó yẹ ká gbẹ́kẹ̀lé, ó yẹ ká gbé e sókè, ó yẹ kó gbilẹ̀, ó yẹ ká gbọ́lá fún. Jésù ni ọ̀nà àti òtítọ́. Kò sí ọ̀nà mìíràn, kò sí òtítọ́ mìíràn. Ìwọ wà mí lálẹ́, ò fẹ́ gba Jésù, sọ pé Jésù Olúwa. Mo mọ̀ ẹgbẹ́ lẹ́sẹ̀ nínú, ṣàánú fún mi, èmi ẹlẹ́ṣẹ̀. Fún mi ní ìyà nígbẹ̀kún, mo dúpẹ́ torí pé o ti
orúkọ Jésù olúwa wa amen. Ẹ ṣe tí ẹ̀ tẹ́tí sí wa oníwàásù tó ti bá a sọ̀rọ̀ náà ni oníwàásù Adémọ́lá Adébọ́lá láti ìjọ Fountain Independent Baptist Church FIBC ní agbègbè Tanke Okeodo ní ìlú Ìlọrin ní opposite Educational Resources Center street tó wà ní Lagga níbẹ̀ níjọ Ọlọ́run wa wà a sì ní ẹ̀ka àjọ wa ní ìlú Ṣàwó ní ìdíkò ní ọ̀nà tó lọ sí express. Inú wọn dùn tí ẹ bá lè ṣe agbátẹrù ètò yìí kí ẹ ràn wá lọ́wọ́ láti tẹ ètò yìí síwájú tí ẹ bá sì ní àǹfààní láti bá wa jọ́sìn nínú àwọn ètò wa inú wọn dùn láti jọ darapọ̀ láti jọ́sìn. Tí ẹ bá nílò àmọ̀ràn àbí ẹ nílò ìbéèrè kan ẹ lè pè mí sórí aago yìí ẹ pè mí sórí aago 07 13 57 69 16 07 13 57 69 16. Àlàáfíà Ọlọ́run fún bàbá yìí.

Olúwayọ̀ tẹ́lẹ̀ babalá lá. Olúwayọ̀ 1930. Ó yá wọ́n ti ṣàgbára bíi ti 1930 nínú ayé mi. Ọjọ́ lọ wọ́n tẹ sọ̀rọ̀ ayé mi o. Èyí ni bí gbogbo ìyẹ̀ àti èdè ni wọ́n sì mú kó lájọ pọ̀. Kí pàtàkì wáyé ní gbogbo ọjọ́ Saturday kejìkejì lọ́sọ̀ọ̀sù. Every second Saturday of the month ló mọ̀ wáyé láàrin aago méje sí aago mẹ́sàn-án òwúrọ̀. Nínú pàdé alágbára láyé náà ni the God of intervention. Olúwa Ọlọ́run ìdásí Jésù Kristo lóore. Ó yẹ wá dá sọ̀rọ̀ ayé mi. Ohun gbogbo ti sún mi. Ìwọ nìkan ló lè bá mi jẹ́. Ayé wù mí mọ́ lára. Wọ́n retí ọtí màá mú bọ̀lọ̀dọ̀ rẹ. Tètè wá ṣe lójú ọjọ́. Níbi tí gbogbo ẹ̀yà àti èdè ti mú kóra jọ pọ̀. Kí pàdánù wáyé tó kálukú sì mú ní kùkùmú lọlé lọ́kọ̀ọ̀kan. Ìwọ ni kò mọ̀ gbẹ́yìn bí pàdé tó fi. Lábí olùdásílẹ̀ ìjọ òní ajé rẹ́rẹ́ Ayọ̀ Daniel tí wọ́n jẹ́ alákòóso Babalọla Memorial International Camp. Ìkejì alákejì ọwọ́ àwọn ọlọ́run gbé da ìjọ yẹn sílẹ̀. Evangelist Timothy Adéyẹmí àwọn ọlọ́run máa lò láti máa léwájú àwọn ìránṣẹ́ ọlọ́run àti olórin ẹ̀mí. Ọwọ́ nínú ìjọ Christ Apostolic Church Land of Faith Miracle Center Àjẹgúnlẹ̀ Phase 3 Gbàgede Inú Amọ́yọ̀ Warra State. Hello 09056389443 lọ́sùn tó lọ́nù pàdé àwọn kan lẹ́rìí lọ́sùn yìí wà lẹ́rìí kan lórúkọ Jésù.

0: ẹ̀nà làwọn náà fi ṣàjẹjẹ ara ni wọ́n fi ṣe àtúnlé ayé wọn lódi pé wọ́n ná mílímílí wọ́n ná thousand thousand. Ẹni ó ti rò pé òun ò lè rí recharge card 2000 naira rà. Ó wá dẹni tí ń bòyàn ní 20,000 lọ́sọ̀ọ̀sẹ̀. Ẹ rí pé kinní ọ̀hún ó ní bó ti jẹ́ ni. Àwọn eléyìí ṣe pé wọ́n ní ẹ máa kiri ọjà tí bàtọ́ wà á bú gbá o. Ẹ kọ́ kalẹ̀ sí ọkàn yín pé ẹ ní kiri ọjà kẹ́ ẹ tó di ẹni làmìlàmì láka láwùjọ. Pẹ̀lú ọ̀kan ọ̀jọ̀kan ètò ìtiléṣẹ́ The Shine Your Life tí wọ́n gbé wá. Bẹ́ẹ̀ bá gbọ́ ọkọ̀ yẹn gangan, wọ́n ń sọ fún yín nù pé ọwọ́ ara yín náà lẹ́ẹ̀fi sọun tẹ́ jẹ́ tí èsì ti rárá àdá ò ló ní léyìí tó jẹ́ ti dáadáa. Ilé ayé yan yàtọ̀ ẹ wo bí má ni máa fà á lọ fúnra mi wà láìtaláì iléeṣẹ́ design your life ó tó bẹ́ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ni. Ẹ jẹ́ ń gbé wọn wọlé àwọn tó jẹ́ aṣojú iléeṣẹ́ design your life wọ́n ti wà pẹ̀lú mi nínú yàrá kulu mọ̀ láàárọ̀ eléyìí tí wọ́n ó ṣe gbogbo ẹ̀ fún yín ẹ lọ́kọ̀ọ̀kan ìjèjì ájọ máa ta kinní ọ̀hún síra wọn ni o èyí ti ń bá rí i pé wọ́n fẹ́ fi yàn yín jẹ wọn ọ̀fẹ́ jùlẹ̀ fún yín ẹ mọ̀nà èmi ti yín ẹ̀yìn tèmi torí ti yín lèmi fi wà ẹ ń gbà lọ́wọ́ wọn fún yín. Ẹ jẹ́ wọn wọlé àlejò mi ẹ̀ka ẹkú dé bí àkókò yìí o.
1: Ẹ ṣeun gan olóòtú, mo kí gbogbo ará ilé tó ń gbọ́ mi lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin pé a kú dédé àkókò yìí. Orúkọ tèmi ni Jimba Jamiu tí mo jẹ́ ọ̀kan lára aṣojú iléeṣẹ́ Design Your Life International.
0: Mo fẹ́ kẹ́ ẹ sọ fún wa lẹ́kùnrẹ́rẹ́ láì ní fi gbá kan bọ̀ kan nínú. Kí ni iléeṣẹ́ Design Your Life kí lọ dálé lórí àti pé bó làwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ṣe darapọ̀ máwọn títí ń jẹ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí wọ́n ti dánlówó dọlọ́rọ̀.
1: Ẹ ṣeun gan olóòtú. Fún àwọn tó bá ń gbọ́ wa nígbà àkọ́kọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ nípa iléeṣẹ́ Design Life International. Iléeṣẹ́ Design Life International jẹ́ gbajúgbajà iléeṣẹ́ tí ìjọba fi òǹtẹ̀ lò gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń bá ní rí sí ọ̀rọ̀ okòwò ṣíṣe lẹ́yìn tí a mọ̀ sí business consultancy. Bákan náà a máa ń ran àwọn èèyàn lọ́wọ́ nípa ọrọ̀ ajé wọn lálẹ́ ní máa yá owó tàbí jẹ gbèsè. Iléeṣẹ́ Design Life International jẹ́ iléeṣẹ́ tó ń bá ní wá ọ̀nà àbáyọ sí ìgbésí ayé ẹni láti gbé ìgbésí ayé rọrùn láti máa rí owó ná láti máa rí owó tìbẹnu. A dá iléeṣẹ́ yìí sílẹ̀ láti máa kọ́ni nípa bí a ṣe ń ṣe òwò jèrè fún àwọn tí wọ́n bá ń wá ọ̀nà mìíràn láti fi kún iṣẹ́ tí wọ́n bá ń ṣe. Lálẹ́ ni jẹ́ pé wọ́n fi iṣẹ́ tí wọ́n ṣe kalẹ̀ gẹ́gẹ́ bí another source of income.
0: Ọlọ́run iléeṣẹ́ Design Your Life ntẹ́ ti kà kalẹ̀ yìí ọlágbà ò gbogbo nǹkan yìí làwọn èèyàn máa wá káàkiri. Ẹ pé bó o ló ṣe fẹ́ jẹ́ rọrùn ó dàbí pé ìrọ̀rùn lẹ́fẹ́ gbédè yìí o ẹ bá ń sọ ní wúlẹ̀wúlẹ̀ mo fẹ́ káwọn èèyàn mọ̀ dáadáa.
1: Ló dà fún yín olóòtú. Sẹ́rẹ́ ètò tá a gbé wá fún àwọn ọmọ ènìyàn ètò yìí wà fún àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n ń gba sálárì tó jẹ́ pé kí sálárì tó dé wọ́n ti ná owó náà tán. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń rí owó tí wọn ò dẹ̀ ní àkójọ. Tó a gbé ètò yìí fún wọn láti fi kíréètì ọ̀rọ̀ fún àrọ́mọdọ́mọ wọn tó wà fún òṣìṣẹ́ ìjọba oníṣẹ́ ọwọ́ àti oníṣòwò ó wà fún àwọn gráduate tó ti parí iléèwé tí wọn ò ríṣẹ́. Ẹ rí i pé láyé ìgbà kan wò ní tó o bá kàwé rẹ o bàtà rẹ á dún kó ka o tó o bá kàwé rẹ o bàtà rẹ á wọ́ sẹ̀rẹ̀ rẹ nílẹ̀ o èyí láyé ìgbà kan ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn gráduate ní ń gbé certificate káàkiri láti bí ọdún márùn sísìn tí wọ́n ti wá ń di alábùkù ní agbolé tó o sì wà fún gbogbo àwọn ẹni tí ògbóríire bá ń gbẹ. Nǹkan tí iléeṣẹ́ Design Life International wà fún nìyẹn.
0: Ẹ sọ kinní kan nísìn.
1: Bẹ́ẹ̀ni
0: ẹ lọ wà fún àwọn tí òǹgbẹ oríire bá ń gbẹ.
1: Bẹ́ẹ̀ni
0: ṣé òǹgbẹ oríire máa gbẹ̀yàn ni.
1: Bẹ́ẹ̀ ni o gbogbo ẹni tó bá mọ̀ pé òun ní dáadáa tóun fẹ́ dánilé ayé tí ọwọ́ rẹ̀ ò tí tó dáadáa náà ó mọ̀ wá gbogbo ọ̀nà láti máa sáré kí láti di olóríire ènìyàn. Ìdí nìyẹn tí ó jẹ́ pé àfojúsùn iléeṣẹ́ Design Life International ni láti mú ìdẹ̀kùn bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ìdí nìyẹn tí iléeṣẹ́ Design Life International fi gbé ètò kan tí a ń pe àkọlé rẹ̀ ní Success Pathway kalẹ̀ fún gbogbo ẹni tí ó bá ń wá ọ̀nà àbáyọ sí ìgbésí ayé wọn.
0: Ẹni Success Pathway. Bá a bá gbọ́ ìtí ń jẹ́ Success Pathway gangan ẹ ti rí i pé ọ̀nà àṣeyọrí iná ni àwọn èèyàn máa ń sọ̀rọ̀ kan wọn ni báwo rẹ ni bálà ọ̀là kì í yá. Ṣé ní tẹ́lẹ̀ sọ fún wa ní ìsinmi pé gbogbo ẹni ọba ṣetán àti bá lè ṣe Design Your Life International tó bá ṣetán àti bá wọn ṣe tó ṣetán àti wọnú wọn. Àti òní jáde mọ́tò ẹgbẹ́ kò tiẹ̀ ní ronú àti jáde ṣé ẹ ń sọ fún wa ní ìsín pé ọ̀nà wọn ti dìrọ̀rùn láti dolówó dọlọ́rọ̀ o.
1: Ẹ ṣeun olóòtú ṣe rí olóòtú kìdàkìtà ọ̀dọ́là ká ṣiṣẹ́ bí ẹrú òdà kankan láti di olówó láyé yìí olóòtú fọ́múlà ni sísítẹ́ẹ̀mù kan nìyẹn fi ń dolówó. Ṣe rí fọ́múlà yìí ẹlòmíín mọ̀ ṣùgbọ́n kò lò ẹlòmíín ò sì mọ fọ́múlà yìí. Ìdí nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń ṣiṣẹ́ bí erin tí wọ́n fi ń jẹ̀jẹ̀ ìlérí. Gbogbo ẹni tí ọlọ́run bá kádàrá pé kó tẹ àtẹ̀jíṣẹ́ yẹ́sì sí nọ́mbà tí a fẹ́ pè lérí ètò yìí. Mo kì í kú oríire.
0: Ọlọ́run o bó bá jẹ́ mi ni ntí ń kọ́kọ́ ṣe báyìí ni pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní mú dání. Ẹ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín dání bẹ́ẹ̀ tí ń gbọ́ òun. Mo mọ̀ọ́mọ̀ ní ká má ì tí pé ni o ẹ mọ̀ pé èèyàn máa ń múra sílẹ̀ nígbà míì di oríire. Ẹlòmíì ṣìrè oríire ọba níbi tó wà yóò tún wá máa wò pé bàbá ní àṣẹ ní ìsinyìí àmọ́ ibi tí ọjà sí nǹkan tó ṣí ọ lọ́dún tó lọ. Iná ló tún ti fẹ́ kọ́ máa ṣí ọ̀hún. Bó o bá jẹ́ èèyàn tí máa ń ronú pé nǹkan gbé wá yìí ṣó lè wọ́ọ̀kì fún mi sá. O ní tètè ní lọ síwájú. Ọ kọ́kọ́ gbé ìgbésí ọlọ́gbọ́n tó o bá wá gbé òun ó gẹ́gẹ́.

jẹ́ ń sáré yà sẹ́ka polówó ọjà àtẹ̀jíṣẹ́ ti lọ rẹpẹtẹ lórí Facebook àti lórí WhatsApp. Àwọn èèyàn wọ́n ti ń pè lọ́lọ́kan òjọ̀ kan ẹjẹ́ àṣebáyé àjíbóyè ẹgbẹ́yẹmí adénìkẹ́ moriyin o olúwa gbémiga òkèké àdúpẹ́ àdúpẹ́ samson káyọ̀dé ọláòṣèbí kan èyí tún ga jù wọ́n ní Mr. President of Love. Kèrémíkọ́ o ọkọ̀já bẹ́ẹ̀ Adébáyọ̀ Mary Sunday Alábí Apostle Fáwẹ̀kun Sunday Olúwọlé Bàkó Yusuf Bàkó Bàkó Yusuf láti Pàkátàkùn ọ̀dà ẹjẹ́ ń tẹ̀ka àpolówó ọjà dé bá a bá dé àátẹ̀síwájú níbi tá a wakọ ẹ̀gúnlẹ̀ sí ní ẹ̀sìn.

0: bá wa dẹgbẹ ọkàn sí lọkàn.
1: Ọlọ́run yìí dẹgbẹ ọkàn sí yàn lọkàn o.
0: Àwara wa náà ni mo mí ni.
1: Ẹ̀hìn.
0: Àti wá san rẹ̀. Ọlágbára.
1: Àwọn tá a mọ yẹ̀wò níbi ọ̀sẹ̀ kan méjì sísìn nù. Kò sí ní tí ń ṣèyàn tí ò lóògùn.
0: Ẹni tí ọgbọ́n kan sábà wa mọ̀ ń wà lọ́kàn rẹ̀ jù. Òun náà ló tẹ̀lé. Ọkùnrin sábà ní ọgbọ́n kan. Obìnrin ní sábà máa ń ní. Torí tóbìnrin bá ń lọlé ọkọ, èyí tí wọ́n máa ń retí pọ̀. Tí n tí wọ́n retí ni. Gẹ̀gẹ̀rẹ̀. Ọtánu. Ẹgbẹ́ ọkàn yìí sì máa ń da lérí. Ẹ̀sírẹ́sì ní fi ń sọ̀rọ̀ yìí. Ìyàwó àtọkọ ti jọ sàdéhùn. Pé táwọn bá fẹ́ra wọn. Àwọn ara wọn nìkan náà ni òun ní fẹ́ lòmíì le. Ìyàwó délé tán ọdún kejì ọdún kẹta. Ọkọ lọ lè fẹ́ lòmíì. Àkọ́bí obìnrin yẹn ya wèrè.
1: Ẹ ló ṣobìnrin yẹn sà.
0: Ọyàwè ló yí lórí.
1: O lágbára pọ̀. Ṣùgbọ́n ǹjẹ́ wa mọ̀ pé bí ó ti rí ni. Àǹfààní ń bẹ fún ọgbẹ́ ọkàn láti san o. Healing is possible. Àjùmọ̀ṣe wa ni. Kò sí lọ́wọ́ èèyàn kan ṣoṣo. Ṣé kí n sọ̀rọ̀ kan tó máa yà yín lẹ́nu? Ǹjẹ́ ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń pera wọn ní marriage counselors. Pàápàá jùlọ, àwọn tí wọn ò fi bẹ́ẹ̀ fi ètò iṣẹ́ wọn sábẹ́ ẹ̀sìn. Tó jẹ́ pé wọn a máa lo ọgbọ́n àti ìrírí nìkan láì fi t'Ọlọ́run kún púpọ̀ lọ́pọ̀ ìgbà. Ẹ mọ̀ pé ìdílé wọn ìrẹsẹ̀ wàlẹ̀. Ó yà yín lẹ́nu. Ẹ̀ tó fà á ni wípé wọn a máa gbọ́n púpọ̀ lójú ara wọn. Wọn a máa rò wípé àwọn ń ṣe ohun tó tọ́. Pé ẹnìkejì àwọn ló kù díẹ̀ káàtó fún tó sì jẹ́ wípé ẹnìkan kì í dá gbogbo ẹbí jẹ. Ẹ kalẹ̀ o. 091-36-55-6952. Ẹ kalẹ̀ o. Yes, sir.
2: Ẹ
1: dúpẹ́ o.
2: Àìbámẹ́lá ti gbà kan.
1: Ẹ
2: tó lè fọ ojú ọkàn pọ̀ o. Ẹ tó jí ní bí níjà ilẹ̀. Lójú bá fún ọkàn ìlú kúrò ń bẹ̀. Ó dá ọ̀rọ̀ àfọ̀tángbà rí. Ọkùnrin ní báyìí. Nínú ilé fún ẹ̀sìn ní fún ọlálù ìyàwó rẹ̀. Ilé rí ibú rẹ̀. Bíyà rẹ̀ náà ṣe rí ti dénú. Lóòrùn wá bá fá.
1: Àwọn àsọtán ọ̀rọ̀, àwọn ọ̀rọ̀ tí ò ní tán lẹ̀.
2: Ọ̀rọ̀ ọgbọ́n.
1: A sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. Lára àwọn tí ẹ rò pé máa ń fa ọgbẹ́ ọkàn nu. Ẹ ṣeun. Dúpẹ́ o. Ní tá a máa fi fààyè lẹ̀ báyìí nígbà tá a bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ètò tuntun ni pé bá a bá fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n kò ní dàbí ẹni pé àgbọn lójú ara wa. Àbí ní táwọn òye yín tó bá ti wá di ọjọ́ mẹ́jọ kọ́lọ̀ mọ́ sọ pé àní sí kọ́lọ̀ ń jẹ́ àjọ mọ́ wà. Àwọn táàmù gbéyẹ̀wò láti ọjọ́ mẹ́jọ lọ lábala ẹni kí ni tí à ń pè lọ́gbẹ́ ọkàn gan-an. Àwọn nǹkan wo ló ń ṣẹlẹ̀ nínú ìgbéyàwó lásìkò tá a wà yìí? Kí ló dé tó jẹ́ pé ó nira fún ọ̀pọ̀lọpọ̀ láti dáríji olólùfẹ́ wọn? Bó la ṣe mú ìfọkàntán àti ìbáṣepọ̀ rere padà láàrin lọ́kọláyà nígbà tí èèyàn kan bá ti já ẹnìkejì ẹ kulẹ̀? to ti nfe di oro o di lai lai pongba a o kan jo ma gbe po ni a ki se toko ti yawo mo awon pa wo ni ibare ni soro nko ninu oro to wa nle yi ajoso asoyepo bibili gan wi pe e wa e je ka so joso asoyepo bi e se yin pon bi laare awon fo won won fun bi egbon owu awon igbese ti ki se wi pe a kan fenu so to se tele wo ni kaniki toko ti yawo gbe awon igbese wo ni kaniki toko ti yawo gbe awon ti a ma gbe yewo lati jo mejo lo niyan elu e kale o
0: e kale e ko bi
1: yes sir
0: modin mi laje kai do call mi ni
1: e ma binu o won o da mo e si mo pe computer ni ngbe ke se mi
0: Dada.
1: Mm.
0: Last
1: coming last day, eh, last time I called you, Baba Be. Baba Be.
0: Yes. Yes. Yes. Yes. Yes. Yes. Yes. Yes. Yes.
1: Yes. Yes. Yes. Yes. Yes. Yes.
0: Yes. Yes.
1: Yes. Yes. Yes. Yes.
0: Yes. Yes. Yes. Yes. Yes.
1: No, my jet lake, I decorated the program with a cati, and I got away, and you know, busy time, yeah, on Lou could see or quantity my yawl over it, see or quantity my cell phone. I was over it in my yawl, see my
0: mother,
1: my daughter, I
0: could be, and we
1: bet. In my body, no fair. No fair. Oh, wait, move on in the move on with my yaw. Oh, see, my yaw to business, take more than look. O se lo nya mi luwu e me nfu lo nje mo to ko marriage ni se mo 127 years no marriage owo yen a do bi se anfani fara wa ni pe ka si le mo tu ka si de mi mo tu ni
0: my daddy she wa pelu mi
1: benza e le ma se nkan fun ogbon odun e le se nkan fun adota odun ko tumo se pe ohun ti e se ni gbogbo eyan se o e le so pe eyan tin se be opo tabi eyan ti ki se be opo amo ka so sakala pe eni tin se o si iya yin la mo amo to ki ohun eleyan ti se si ani an bo ara si ri ni mo ye olowo pe mo da pada o a si ya se fun ra wa ni
0: e seun
1: oda ta ba da won bi kan amo pe nta wa ise ni bi won a ma se lawon bi kan ah e ti ku o nbe mo si fe le kini kan si yin o se bi mo ba wa ki yin te feran mi daada se le fi yawo yin se mi lalejo eyin na pe ah e ma ti ipolopa o e fe mo lopa wa ya yin won mo yawo yin e mo jara yin o gbona ju se wa mo pe ni orilede kan na ta wa yi awon eyan kan won o mo won o ka sin ti o da won o le yada yo be ba soru nkan be fun won won le fi obirin won won le fi salejo fe ni ti won re ti won feran pe eni yo sun ti omo ju o yo mo ru mu o kẹyàn kan wa mọ tọlẹ la ko mọ jan rẹ mọ lẹ pe lai lai ko le sele be ibi arin mọ la ri mọ boya ka ku pe nbi oju temi to de o ko le sele be an to wa sele ri soju won wa pe ah iwo lo mọ a mọ sele be eje ate waju ka bo si abala to kan iyen ni abala egba mi ni moran awon eyan duro de wa gan lopo ti won ti duro sabala yen won fe imoran yen eyan won fe ke bon won ni omi ogbon mu e dakun e ma itisun

bẹ́ẹ̀ni a kí gbogbo ẹ̀yin ìyàwó rere lọ́ọ̀dẹ ọkọ bákan náà la kí gbogbo ẹ̀yin ọkọ ìyàwó ó tọ́ ni o kálukú wa à ń bora wa láṣìírí ni àmọ́ ẹ̀jẹ̀ a máa ṣe kóríyá fúnra wa ẹni tó ya ẹgbẹ̀fà tí ò san ó bẹ́gi dínà ẹgbèje ni o bó tiẹ̀ jẹ́ wípé nínú ìfẹ́ a gbúdọ̀ tún ní àfojúfò fúnra wa. ẹ jẹ́ ká bọ́ sí abala tó kàn báyìí. ẹni tí ọ̀rọ̀ kàn wọ́n ń fẹ́ ìmọ̀ràn ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin olóye mo wá fún wọn láàyè kí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ fúnra wọn lọ́nà tí ó gbàyé gbogbo èèyàn. èmi ẹ̀ fẹ́ kọ́rọ̀ ó pọ̀ àmọ́ tá a bá jẹ́ gbọ́ láti bẹ̀rẹ̀ ó lè mọ́ fẹ́ yé yín tó ká lè jọ mọ bá ṣe dá sí i torí mo tún lọ wọ́n fún díẹ̀ pé ká lè mọ̀ bóyá ọ̀dọ̀ wọn ni ọ̀rọ̀ ti wọ́ àbí bò ó bó tiẹ̀ jẹ́ pé a wà ó láṣẹ àti dájọ́ ẹnikẹ́ni àmọ́ a lè gbà wọ́n mọ̀ràn péjọ́ bá sì ṣẹ́jú ara ẹni a dá bó ti yẹ ká àbí bò ó ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu arákùnrin mo fi ọ̀nà ọlọ́run bẹ̀yìn ẹ gbà wọ́n nímọ̀ràn tó bá ṣẹ̀yìn kí lẹ ṣe tó bá jẹ́ ẹ̀gbọ́n yín kan ló béèrè ìmọ̀ràn yìí àbábúrò yín irú kí lẹ wí fún un tí wọ́n wí ńlá wa gbọ́ o a kì í ṣonídàájọ́ ayé ọlọ́run ní ọ̀dájọ́ gbogbo èèyàn ẹ kú kalẹ̀.

0: Oda ete, waju sa?
1: Eka le sa, oya.
2: Eh, dati se, ya omi, ajo wani, lati kupo, lu omo meta.
1: Ok.
2: A omo ye, wade en lo si sku, lo do mi, ajo mguina ni ame eta. Ame eta, kwa di ya omi.
1: Hmm.
2: Tila, sa, lide ni, imi de ni ma, si se, mba fokada se, ma fi marua, si se, kwa di kupo ye, bi mpa, ude nta je, noma, noma.
1: Mwari. Eh, ina le mgo kada, ina le mgu marua.
2: Eh, di ma si gokada, la roto nba si mu ma lo pake. Ma gbe mo lo jade ma fi sise.
1: Eyin le de ni mejeji.
2: Eyin mo de ni mejeji.
1: Ah.
2: O de ni bi to ti mu wa fun to tin taja, ndomi to nta to de ntaja to nri owo mu dada. O mo afo kada sise la lejo e mo yi lo ba pade ni woru kan ni e to du pele okunrin pe mo ani ki lo se nbe. O ni won fe gbe se olupo fun un ni. So fi bi to tin taja le. Wọ́n náà fẹ́ gbèsè lúpù fẹ́ mẹ́rin tó fẹ́ gbèsè lúpù fẹ́ mẹ́rin kòkòrò wá bẹ níbi tí ti ń tajà ni. Nǹkan yẹn ló sá fa wàhálà láàrin mi àtẹ̀dí bíi pé bákanbákan. Táàmì ẹ̀dẹ̀ ni ó dẹ̀ ń dájọ́ kan tó ti fẹ́ gba owó àjọ yẹn. Ìgbà tó wà gbowó àjọ yẹn, wọ́n sọ mọ́ni àkẹ́ tó sọ pé ṣáì kó fowó yẹn ra ilẹ̀. Mo sá lọ síbi ilẹ̀ yẹn. Ẹ bìlíì pé ó dẹ̀ lọ sọ́dọ̀ mọ́ mẹ́ ní Ọ̀yọ́ ńbẹ before that kó tó rówó yẹn gbà. Ó dẹ̀ gbowó yẹn tán mọ́ni à. Báwo lẹ̀ tún travel lọ sí Ọ̀yọ́ yẹn mọ́ o? Kẹ́ndé ó sí mọ́ mẹ́ kò dẹ̀ lọ fi owó tó kù kó lọ fi gẹ́ẹ̀tì ilẹ̀ ìgbà tí mo ti lọ fẹ́ gẹ́ẹ̀tì ilẹ̀ yẹn. Wàhálà ìkan tó fàjà nu ilé náà nìyẹn o. Bí mo rí pé mo ní kó má lọ sí travel yẹn. Pẹ̀lú gbogbo pátá tí mo wá rí àwọn owó tó ń gbé tó bọ́ ń gbọ́wọ́ yẹn náà kì í ṣe pé bóyá mo bàjá nu ilé àìkí nìkan. Kò sá gbọ́rọ̀ sí mi lẹ́nu, mo change mind. Ẹni tí mo tún wá ń kí nínú ilé gangan, àsùn gangan ló tún jẹ́ pé ó lọ gbálé fún síta tèmi ò mọ̀. Tí wọ́n fọ̀rọ̀ kò ṣá bó ṣe di pé àwọn ọmọ mẹ́ta wọ́n wá ń speed mo fi wọ́n sí báyìí. Ìgbà tó di pọ̀ mọ̀ yẹn tó bí 4 years. Torí gbọ́ ọmọ kékeré yẹn kalẹ̀ ni ló jẹ́ owó gbígbà tí èmi ti ń ṣiṣẹ́ tèmi. Àwọn ọmọ mi dẹ̀ lọ sí. Ìgbà tó tó bí 5 years bó ṣe ní òun fẹ́ wá mú ọmọ yẹn sọ́dọ̀ nìyẹn sá mú ọmọ yẹn sọ́dọ̀. Ó rẹ ọmọ yẹn lákọ̀ọ́kọ́. Ó kúrò nílé táìmù yẹn tó kọ́ àwọn ọmọ fún mi tẹ́mi gba àwọn ọmọ tẹ́mi ò
1: ó
2: wá lóun fẹ́ mú ọmọ sọ́dọ̀ pé mo lọ sílùú wọn àwọn fámìlì ẹ̀wọ̀n orí kankan sọ sí i wọ́n ló máa ń bú àwọn ó máa ń ṣe gbọ́ máa ń ṣàwò tó nígbà bẹ́ẹ̀ náà ti pọ̀ mọ́ mẹ́lẹ̀ wọ́n ló máa ń bú àwọn ó máa ń ṣe kankan bàbá orí kankan sọ sí mọ́mẹ́ náà orí kankan sọ sí pé òun náà sí lọ́dọ̀ bàbá ẹ̀ mọ́ pé báwo ṣe fẹ́ padà gan làwọn wá sọ́dọ̀ bàbá ẹ̀ pé àwọn òde lọ́dọ̀ bàbá ẹ̀ mo ní mo ti lọ sọ́dọ̀ bàbá ẹ̀ pé bàbá ẹ̀ náà ni máa ń bú àwọn nìkan sọ pé àwọn ò rọ̀rọ̀ mi dá sí pé ó ṣe máa ń ṣe náà sí àwọn bàbá ẹ̀ sọ ń jọ yẹn pé àìmọ́sẹ́kọ̀ọ́ mo rogun ẹ̀ lójú kó torí mo gbomi gbóná nǹkan kan báyẹn ṣá èmi láfi kúrò nílùú yẹn kí máa bá gbé ìgbà tó ọmọ yẹn wá wà lọ́dọ̀ ẹ̀ ó sáré ọmọ yẹn bí ẹ̀mejì tó gbé wá sí ìlọrin bí báyìí ìgbà tá ọmọ yẹn wá yálé lẹ́kẹjọ́ wá ní òun tó fẹ́ mú ọmọ yẹn mo ní kòkòrò ọmọ ọmọ yẹn lọ sí èkó padà torí mi wá ń lọrin táìmù yẹn ìgbà tó yá ó fìbínú wá láti kó lóun fẹ́ mú ọmọ yẹn padà mo ní kò sí tó jọ tó bá fẹ́ lọ sí station kó lọ sí station kó wá mú mi pẹ̀lú ọlọ́pàá pé mi ní fọ́ ọmọ mi lẹ̀ ó sá para sẹ́kọ̀ọ́ ìgbà tó wá ń bẹ̀ mí mo ṣe mú ọmọ yẹn fún láti kẹ́bí ó ti tó bẹ́yà bíi 12 years báyìí kò jẹ́ kí n fojú rọ ọmọ yẹn mọ́ tí àwọn ẹgbẹ́ ẹ̀ tán bá fẹ́ lọ pàdé ọmọ yẹn báyìí ní sáìdì ọ̀nà ẹyẹ kọrin tó gbé kò ní jẹ́ kí ẹyẹ fọ́s bọ̀ mi kó débi ilé tó ń gbé ọmọ pàdé ẹ̀rán àbọ̀ sí tá máa fi jọ sọ̀rọ̀ nǹkan yẹn wá ń wọ́dà mí ìdẹ̀ mọ́ bí ilé tó ń gbé
1: kí lè wá fún ọmọ yẹn wà lórí báyìí.
2: Ìmọ̀ràn tí mo fẹ́ fi báwo mo ṣe fẹ́ rọ ọmọ mi gbà lọ́wọ́ rẹ̀.
1: Ọmọ yín mélòó ló wà lọ́dọ̀ ẹ̀?
2: Ẹyọ kan ló wà lọ́wọ́ ẹ̀ méjì wà lọ́dọ̀ tèmi.
1: Ẹ wá fẹ́ gba ọmọ yẹn kúrò lọ́wọ́ ẹ̀ pátápátá.
2: Bẹ́ẹ̀ni.
1: Ọmọ ọdún mélòó lọmọ yẹn?
2: Ọmọ yẹn ti wọ́ bíi 13 years báyìí.
1: Ọkùnrin ni àbóbìnrin?
2: Obìnrin.
1: Ok. Àwọn kò jẹ́ kẹ́ ẹ rọ́mọ yẹn sójúmọ́ rárá.
2: Bẹ́ẹ̀ni.
1: Ṣé tóun bá fẹ́ ráwọn tọ̀dọ̀ yín ẹ máa ń fún láyè kó rí wọn?
2: Òun wá sọ́dọ̀ wa mọ̀. Àwọn ọmọ ẹ̀ pọ̀ jù mí ló máa ń lọ sí ọ̀dọ̀ ẹ̀. A wá lọ pàdé yẹn títí kò ní fẹ́ kó mọbi tóun ń gbé.
1: Ok.
2: Mo dẹ̀ máa ń béèrè lọ́wọ́ yẹn náà ìyẹn máa ní kò jẹ́ kóun dé ibi ilé tóun ń gbé pé ó máa ń pàdé ohun títí pẹ̀lú ọ̀kadà àtọ̀rẹ́ ẹ̀.
1: So ẹ ń fẹ́ mọ̀ràn bí ẹ ṣe.
2: Mo ṣe fẹ́ rọ ọmọ yẹn gbà lọ́wọ́ ẹ. Tí bá sọ pé ẹ kán mo ti bọ́ ọmọ yẹn sọ̀rọ̀ nínú àwẹ̀ lẹ́ẹ̀kan ni mo bọ́ ọmọ yẹn sọ̀rọ̀ nínú àwẹ̀.
1: Ṣé tẹ bá pé ó máa ń gbé?
2: Ó ti báǹdì síìmù mi náà ni. Kọ́dọ̀ tó ti báǹdì síìmù fọ́s bọ̀ mí náà.
3: Thank you.
0: ninu gbogbo atotonu oro to wa nle yi nti mo fe ka fokan se nbe ni pe arabirin yi o ti ku onile won ti bi mo funra won eyi to je abigbeyin o nbe lodo ye awon yoku wa lodo baba nlo mo tin be lodo ya yi baba lo mejo wa o nti an wi la gbo amo ya un ri baba ti won mejo wa yi na ki se pa amo won o amo oro ti won so la fe da si bo la won se ri omo awon tin be lodo ya wa awon yi gbogbo esun ti won fi kan obirin un ko mo kan wa abi n ta n wi oye yin nti won fe imoran le lori gangan ni pe awon fe ri omo awon o iyawo awon to ti di yawo tele ori mo bi won pe e ti wa ni yawo mi bayi won ni logun olohun iyawo mi ni nbe lode awon bayi to tumo si pe nti an fe ni bi won o se lanfani si omo won eyi ti o ku sodo iyawo ohun ti won o ti mo lanfani ati ri won lati gba ta ti pari awe awe ramadan lati asiko nla won romo awon ba soro lekan free ati gba na ki gbe kolu awon iyen ni ya awon ma awon to ti di yawo tele kini man ayin fun baba lagba yi 0913656952
3: ekale o hello sir
0: yes sir
3: ekale
0: eshun
3: equipment is the look of Jesus.
0: Amen.
3: Michael also laughed up.
0: Okay, sir. Imoroyin.
3: Said Imoroyin to me, pe in that one, o mo foju ho yi first born yen ko mo nwa popo je ki omo ile ohun yen. Imi wo pe o le ni security kan pelu first born yen na. Ti o je ni fura ati wo so lati je ni ti first born yen na siguro mo pe eni e wa security pelu mo. In between ti ma pade bi lan about Esa. Won le ti ko de trees yo di ti won fi get ti to ma enter lati woli pelu oloka to ma wa pade fo gbo ye. Mo ro ti ni Esa.
0: Pe ki won lo awon otele mu ye bi olopa anu bi awon ayokele ileto abo.
3: Ben
0: ti o so obirin yen ti won fi mo bi tin gbe.
3: You do want to fall down, then you
0: are not going to be able to do it. You are not going to be able to do it. Yes,
3: sir.
0: Arida jupe, unri, lanfanisi atiri omo hon, ti o nifa, egbami, ki lo wade ya yin.
3: Yeto se lengbe, mba to eni tsamba pe di fall down ye. Yon man bi okada wane. So, olokada ye, at the time back when back very first boy ye tin boss boy gan puro tumo security yan won na ma se la ara won baye
0: okay e seun

0: Ọmọwùnmí Ṣọlá, mo rí àtẹ̀jíṣẹ́ tiyín náà. Hello,
1: ẹ̀kaalẹ́ o.
2: Hello, ẹ̀kaalẹ́ o.
1: Ẹ̀kaalẹ́ sà.
2: Ẹ̀kú ìtò.
1: Ẹ ṣeun Ẹ̀dùmàrè ń tò.
2: Báwo ni èyí bàjẹ́
1: o? Àmì o, àmì àṣẹ.
2: Àkọ́kọ́ tẹ kí wọ́n ṣe jáde yẹn. Tó bá takú pé lálàálá òun fẹ́ gba òun fẹ́ gba ọmọ òun. Kó lọ sọ fáwọn agbófinró. Wọ́n á pé obìnrin yẹn, wọ́n á bẹ̀ wá dáhùn lò. Wọ́n á bá wọn sọ̀rọ̀, àwọn méjèèjì sọ̀rọ̀.
1: Ok.
2: Bó bá ti mẹ́tọ́ àti.
1: Bóyá ká kó pé kí wọ́n fi tójọba létí.
2: Bẹ́ẹ̀ni, wọ́n máa ti dákí fún wọn, àròmọ rẹ̀ gbà. Nítorí ìrìn àjò tí ayẹ rẹ̀ rìn àti ìyá tó bí ìyá yẹn. Ìrìn àjò tí ògá náà ni ìdílé lọ́dọ̀ bàbá rẹ̀ lákọ̀ọ́kọ́. Ọmọ abayé ọmọ jẹ́ láti kọ ọmọ yín kọ̀ọ̀kú kọ ìrìn àjò tí ò dáa. Bí wọ́n fọwọ́ sí ti kọ́kùnrin yẹn lọ sọ̀rọ̀ fáwọn agbófinró, àròmọ rẹ̀ gbà. Ògùn bàbá lọ́lọ́mọ o. Ẹ̀kún ìtò ní bàjẹ́.
1: Ẹ ṣeun.
0: Ó dáa, ẹ ṣeun. Ẹ jẹ́ ń sáré ka díẹ̀ nínú àwọn àtẹ̀jíṣẹ́ tí mo rí gbà ní ọ̀dọ̀ àwọn mò ń wọ́kọ̀ mò ń wáyà. Bàbá yìí ní ẹ̀ka lẹ́sà, wọ́n sọ ọkọ̀ wọn ẹja bá wọn fi pamọ́. Wọ́n ní ẹ jọ̀wọ́ tí ẹ bá mi rí ẹni tí ó ń wa ọkọ̀ kò sí. Wọ́n ní. Wọ́n ní ìyàwó tó jẹ́ mùsùlùmí bóyá ẹni tí ó ń wá ọmọ tàbí kò ní ọmọ mọ́. Tàbí tó bá jẹ́ ọlọ́mọ kan. Wọ́n ní kábàwọ̀n wá obìnrin. Àwa ìbáyàn wá o. Ẹni bá tọ́rọ̀ rẹ bá ti yín mú ni ẹjọ́ bára yín sọ̀rọ̀. 52 years, ẹni ọdún méjìléníàádọ́ta ni bàbá yìí. Bàbá yìí jẹ́ ọmọ 52 years. Mùsùlùmí ni wọ́n ń fẹ́ alábàárìn àbí tí wọ́n nù. Màmá kan rè 64 years. Kristẹni ni wọ́n ń fẹ́ ẹni tí wọ́n ó jọ mọ́ tí wọ́n ó jọ fẹ́ra wọn tí wọ́n ó jọ mọ́ gbé. Ní tọkọtaya àgbàlagbà bíi tiwọn. Àmọ́ kì í sẹ́ni tí kò ní lè gbé bọ́dì rárá o. Àgbàlagbà bíi tiwọn. Láti ọ̀dọ̀ ọmọ àfáà lélẹ́yìí ti wá. Wọ́n ní ọmọbìnrin kan 30 years. Female Christian. Ó ń fẹ́ serious relationship. 30 years obìnrin òun fẹ́ serious relationship Christian ni. Ọmọbìnrin kan rèé ọmọ mùsùlùmí ni. Eléyìí fẹ́ settle down ni. 28 years mùsùlùmí. Bó bá ṣe ọ̀gangan yín. Ọmọ 48 years kan rèé Christian ni. Christian 48 years obìnrin. 45 years Christian obìnrin. Bí ó bá ṣe ọ̀gangan yín. Mo wá fẹ́ sọ̀rọ̀ ìkìlọ̀ torí kó tó di wípé a mọ̀ ká ó kọ àwọn èèyàn síta pé béèyàn bá gọ̀ àwọn èèyàn ni ó tún sọ fún yàn pé ìwọ ìmọ̀ àti ẹ̀wà á gọ̀ o. Kódà ìwọ tún gọ̀ fa àmọ́ tọ́lọ́run la wá ń ṣe àbí tá ń wí òye yín. Mo ka lẹ́tà ọmọkùnrin kan fún yín nísìn. Irọ́ ńlá láti lanti méjì ń ló pa fún wa. Kò sì mọ̀ pé bẹ́nìkan bá mọ rọ́ pa èèyàn kan ń bẹ náà tí ń wádìí irọ́ ń bọ̀.

0: Ẹgbọ́ àtẹ̀jíṣẹ́ yóò. Ẹ kalẹ̀ kwètò, orúkọ mi ni Mohammed. Mohammed ló pera rẹ̀ nínú àtẹ̀jíṣẹ́ eléyìí. Ó fi àtẹ̀jíṣẹ́ ìránṣẹ́ ní ọjọ́ kejì oṣù kejì. Ó lóun jẹ́ ọmọ 43 years. Ó níyàwó kan. Òun sì ti bí ọmọ mẹ́rin. Tó obìnrin tí a sọ̀rọ̀ ẹ̀ nígbà náà tó jọ́mọ 35 years tó bá lè ṣe ìyàwó kejì òun, inú òun ó dùn sí kábòun fi nọ́mbà rẹ̀ ránṣẹ́. Nígbà tó di February 6, ọ̀tọ̀tún ni nǹkan míì tó sọ fún wa. Nígbà tó wá di Monday ìjẹ́jọ́, ó ní orúkọ òun jẹ́ Ṣọlá. Ẹ mọ́ gbàgbé pé ó ti sọ pé Mohammed lorúkọ òun, ọmọ 43 years lòun o. Níjẹ́jọ́, ó ní òun ọmọ 48 years. Òun nífẹ̀ẹ́ sí òun jẹ́ ọmọ 49 years. Òun nífẹ̀ẹ́ sí ọmọbìnrin 48 years. Ó túmọ̀ sí pé n tá a bá wí lòun náà fi ń adjust age ẹ̀. A sọ̀rọ̀ ọmọ 35, ọmọ 43 years ni ń jẹ́ Mohammed ngbà náà. Ní ìsìn, a sọ̀rọ̀ ọmọ 48 years. Òun ti wá ń jẹ́ Ṣọlá ní ìsìn, ó ti wá di ọmọ 49 years. Ẹ ṣọ́ra fún àwọn èèyàn bẹ́ẹ̀ o. Ọlọ́run ọmọ kọ àwọn ṣe àníṣìṣe. Ẹ ti rí lára àwọn aforesú ní ṣe o. Ọmọkùnrin o, tó bá tún gbìyànjú àti tẹ pín sí mi, àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ó sì wá kànlẹ̀kùnlé rẹ o. Ẹ kalẹ̀ o.
1: Alẹ́ o.
0: Ẹ kalẹ̀ o.
1: Àna rẹ̀ ní sọ̀rọ̀ o.
0: Ẹ láti ìlú wo?
1: Láti Ìlọrin ní ilé Àkàtà Ilé Ọ̀gẹ̀.
0: Àna tèmi.
1: Àna ti ẹni o.
0: Ẹ tí ìrántí fún wa lọ́mọ. Àbẹ́yìn lẹ fẹ́ mọ lọ́dọ̀ wa.
1: Ó ti fún mi lọ́mọ wọlọ́ mọ n bá ṣàlàyé dáadáa ọmọ.
0: Ọ̀dà ẹ̀yìn tá a bá bò ní níyì ẹ tẹ̀ wájú. Olóòwò falùbáríkà sí bá a ti fẹ́ orí Ọlọ́run ojú orí bẹ́ẹ̀. Ó yé mi ẹ tẹ̀ wájú bàbá. Ẹ kà lẹ́sà. Inú èmi náà dùn.
1: Inú mi dùn, ara mi yá gan-an.
0: Lára ẹ̀rí òótọ́ pàdé òótọ́ ni tiyín yìí ló jẹ́ fún wa. A sì mọ jẹ́dùnú fún wa lórí ètò. Ọlọ́run ò ní ba dáadáa yín jẹ́.
1: Mo ti wá dọ́fíìsì, mo ti dọ́fíìsì lẹ́ẹ̀mejì.
0: Ẹ fọkàn balẹ̀, ẹ já sọ̀rọ̀ lẹ́yìn ètò bàbá. Àdúpẹ́ o.
1: Ọ̀rọ̀ tí ẹ wá lọ sọ lọ tí mo fẹ́ dá sí. Ẹ rí ọkùnrin ọ̀hún. Ẹ bá rọ̀ kó ní sùúrù.
0: O.
1: Torí pé òun lọ lọ ma. Sígbà tọmọ ní béèrè bàbá rẹ̀. Sígbà tí ọmọ ní béèrè bàbá rẹ̀, wọ́n bá nígbà tọ́jú ẹ̀ ní bí bàbá yá. Wọ́n béèrè yóò lọ lọ́yà.
0: Pé kí bàbá làgbà yóò lọ fọkàn balẹ̀.
1: Kó lọ fọkàn balẹ̀.
0: Ẹgbẹ́ gbọ́mọ rẹ̀ lọ bòmíì, àwọn abẹ́lẹ́jayán ni án lọ gbọ́mọ fún.
1: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n ń bá tọ́jú ọmọ ni.
1: Bá tọ́jú ọmọ ni o.
0: Ẹ ṣeun.
1: Ìdí èyí kó sì fọkàn balẹ̀. Wàhálà yìí pọ̀. Àárọ̀ mọ́rúwá, ọ̀sán kẹ̀kẹ́. Ọ̀dọ́mọsírin. Fún àkọ́mọ tirẹ̀ níṣe.
0: Ìmọ̀ràn
1: ti ní níta.
0: Ẹ ṣeun, mo dúpẹ́ o.
1: Ẹni dùn máa pè ní padà.
0: Adúpẹ́ sá.

0: pàtàkì ní ìlera jẹ́ fún ni. Àrùn tó takú tó lóhun ò níbi rè. Sọ fún báyìí wípé kì í ṣe lé rẹ̀. Ilé-iṣẹ́ Miracle Arts International, Mr. Guarantee Àgbà oníṣègùn ìbílẹ̀ tó mọ ewé ẹ̀tẹ́gbò. Tọ́ fi ń sọmọ aráyé lóore ti dé láti ṣàyẹ̀wò àìlera lóríṣiríṣi ọ̀nà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé. Kí wọ́n lè mọ irú àìsàn tó ń bá ọ fínra. Àìsàn wo ló ń ṣèwọ tó o ti rò pé ò sọ́nà àbáyọ? Àwọn kòkòrò ara tí ń fa ìṣòro ságọ̀ ara ẹni. Ọwọ́ ó máa kú rìrì, ẹsẹ̀ ó máa kú rìrì, ojú ẹni ó máa wò bàìbàì, kára ó máa yún ni. Àìlèṣedéédé ọmọkùnrin àti nǹkan àlejò ọmọ obìnrin tí ń ṣe ségesège tí ó mú kí ni obìnrin ó máa wú lábàdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tètè gbéra báyìí, máa bọ̀ wá sí ilé-iṣẹ́ Miracle Aba International, Mr. Guarantee. Ó lè jẹ́ mọ̀ràn lásán lo nílò, lọ́rọ̀ rẹ ó sì dayọ̀. Ó ti tọgbọ́ tọgbọ́, igbó ti dí, ó ti tọ̀nà tọ̀nà, ọ̀nà ti gbàyà. Mọ wulẹ̀ sòkò kiri mọ́ o. Fún èyíkéyìí ìṣòro tó ń bá ọ fínra, ẹ máa pè sórí nọ́mbà yìí 0706679793. Lẹ́ẹ̀kan sí 0706679793. Ilé-iṣẹ́ Miracle Apps International, Mr. Guarantee ló sọ pé a ò ní fàìsàn lògà.
1: Ẹ káàbọ̀ sí orí ètò ìlera rẹ ṣe pàtàkì.
0: Láti ilé-iṣẹ́ Miracle Apps International, Mr. Guarantee.
1: Ẹ pè mí sórí nọ́mbà mi 0703650-8206. Lẹ́ẹ̀kan sí 0703650-8206. Gbogbo ń tọ́ lọ́n dá dáadáa mọ̀ ni. Ọlọ́run dá ewé àtegbò fún ìlera ọmọ aráyé. Kódà Ọlọ́run ti ṣẹ̀dá ìwòsàn síwájú àìsàn. Ó sì fi ìmọ̀ rẹ̀ mọ àwọn àyàn fẹ́ tiẹ̀ láti fi ṣe ìwòsàn fún ọmọ aráyé. Kò sí àìsàn tí kò gbóògùn, àyàfi tí ìwọ kò bá tí rí ènìyàn gbòógì tó kájú ẹ̀ láti fi òpin sí àìlera ara tiẹ̀. Mọ́ wá sọ ìrètí nu, ìwòsàn tó tọ́ wà bíi tàtijọ́ pẹ̀lú òtítọ́ inú. Àlàáfíà yóò sì jẹ́ tiẹ̀.
0: Ní ilé-iṣẹ́ Miracle Apps International, Mr. Guarantee.
1: Àwa kìí ṣe awogba àrùn. Àrùn tí a kó látara ìbálòpọ̀, ibi ẹ̀gbin, ilé ìwòsàn tàbí ilé ìgbọ̀nsẹ̀ làwa ń tọ́jú nílé iṣẹ́ tiwa. Orúkọ yóò wù tán bá pè fún ọ nígbà tí ìwọ ṣe àyẹ̀wò. Wọ́n bá pè ní urinary tract infection tàbí kán pè ní bacterial infection. Àrùn ojú ara ni gbogbo àwọn nǹkan tí mo kà sílẹ̀ yìí.
0: Pé mi Miracle Apps International, Mr. Guarantee.
1: Olóòtú ìṣètò.
2: Mo wà ní Gàkànbí ní ìlú Ìlọrin. Gbogbo ibikíbi tó bá ti gbéra, sáti sọ pé Gàkànbí ló ń lọ. Sọ̀kalẹ̀ nílé epo NNPC ní Gàkànbí. Rìn síwájú díẹ̀, ìyànà tó máa kọ́kọ́ kàn ló ń lọ sí Church Dominion. Wà á rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí, ibẹ̀ ni ọ́fíìsì wa wà.
3: Àmì kò pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí.
1: 0703650-8206. Lẹ́ẹ̀kan sí 0703650-8206. Àpẹẹrẹ wo ni ìwọ ò máa rí tó o bá ní àrùn ojú ara? Urinary tract infection, wàhálà àti ṣẹ̀yọ pẹ̀lú títa, ríro àti ọ̀pọ̀lọpọ̀ ìnira láti ṣẹ̀yọ. Ní gbogbo ìgbà, ìtọ̀ rẹ yóò máa wá ṣeré ṣeré, ẹ̀yọ rẹ yóò máa skátà bí iná wẹ́dà, kúrọ̀kúrọ̀ lójú ara àti gbogbo ara, ẹ̀yọ rẹ yóò máa yẹ́lò